Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run pátá ní àárọ̀ yìí, mo fi Ọlọ́run bẹ yín. Ẹgbẹ́ ìgòròrò kan, ẹ pàdé mi lórí Facebook. Mo máa wà lórí Facebook ní agogo mẹ́ta àbọ̀ lóru. Ẹ gbọ́ dáadáa o, ní ọ̀gànjọ́ òru, agogo mẹ́ta àbọ̀ lórí No More War Prayer Mountain. Ní ọ̀gànjọ́ òru, agogo mẹ́ta àbọ̀ sí agogo márùn-ún àbọ̀ ní ìdájí. Mo pè ní òru àwọn áńgẹ́lì. Bẹ́ẹ̀ náà ni lórí TikTok. Ẹ máa pàdé mi lórí TikTok, lórí YouTube àti lórí Instagram ní Bàbá Àdúrà AK47 Prayer Mountain. Ẹ jọ̀ọ́ sà, àdúrà yẹn ẹ gbé òróró kan lọ́wọ́. Lẹ́yìn tí n bá súre fún yín tán, ẹ ó fi òróró yẹn àná ìtì ara yín àti àwọn ọmọ yín. Ẹni tó fẹ́ jáde lọ fún iṣẹ́, ẹni tí ọ̀nà dí mọ́, tàbí ẹni tí ń wá ire kan, ó fẹ́ lọ gba ẹ̀tọ́ kan lọ́wọ́ àwọn èèyàn kan, àbò fẹ́ promotion, pàdé mi. Òróró yẹn ni kò fi àná ìta ara rẹ. Ó dẹ̀ mọ̀ pé nípa ìgbàgbọ́, àánú ó tẹ̀lé ọ̀rọ̀ mi lẹ́yìn, yóò dára fún yín. Matthew, njó rántí orin yìí, jẹ́ akọ àwọn ọmọ Ọlọ́run, atálẹ̀mọ́, ó ní ó

0: Flash FM 105.5.
1: Spread your wings on Splash 105.5 FM.
2: Bẹ́ẹ̀ni, láti ṣe bí ọba kì í ṣọ̀ ẹnu lásọ̀. Ìgbésẹ̀ nínú ẹ̀mí ni. Èrè díẹ̀ ní ti Olúwa Ọlọ́run tún ṣe pàṣẹ fún ìránṣẹ́ ààyè rẹ̀. Àpọ́sù Dr. SM Mustafa JP. Bàbá ṣe bí ọba pẹ̀lú Pastor Mrs. Eunice Mustafa. Màmá ṣe bí ọba nínú ìrìnàjò ẹ̀mí alágbára ńlá lọ sórílẹ̀-èdè Israel àti Jordan pẹ̀lú ìpàdé àdúrà agbára mi fún mi. Special Mega Crusade. Ọjọ́ kejìlá sí ọjọ́ kọkàndínlógún oṣù kẹwàá ọdún 2026 ni ìrìnàjò ẹ̀mí yìí máa wáyé o. Pẹ̀lú bàbá àti màmá ṣe bí ọba lọ sórílẹ̀-èdè Israel àti Jordan lẹ́yìn tí ó mú kí olúkálùkù ṣílẹ̀kùn bọ́ sí yàrá agbára láti máa ṣe bí ọba láyé wa. Ẹ ti lọ forúkọ sílẹ̀ báyìí ní gbogbo ẹ̀ka ilé-iṣẹ́ ìránṣẹ́ Seed of Christ. Bàbá ṣe bí ọba tàbí lẹ́yìn kí yóò ọ́fíìsì YouFit Fly tó bá súnmọ́. Ẹ mọ̀ pé YouFit Fly lọ̀gá àgbà fún hotel reservations, hotel booking, tó fi mọ́ airport transfer. Fún àlàyé ẹ máa pe 09078680206 tàbí 08025249280. Ìrìnàjò ẹ̀mí lọ sórílẹ̀-èdè Israel àti Jordan tá a pè ní gbàrà mi fún mi pẹ̀lú bàbá àti màmá ṣe bí ọba. Ìrètí ẹ náà yóò tù ọ lọ́wọ́. Má gbẹ̀yìn.

0: nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí olúwa máa pa ọmọ tó o bá ń lọ àbòdájú tó o bá ń bọ̀ àbòdájú ok ìbùkún ni fún ọ nílé ìbùkún ni fún ọ níbi iṣẹ́ ìbùkún ni fún ọmọ rẹ ìbùkún ni fún aya rẹ ìbùkún ni fún ọkọ rẹ ìbùkún ni fún ilé rẹ ìbùkún ni wà jásí gbogbo tó o bá dáwọlé lọ́sẹ̀ yìí ìbùkún ló máa jásí gbogbo àṣẹ àgbàná ní ọwọ́ rẹ ó yà gbiná gbogbo àṣẹ àgbàná ó yà gbiná ọfà àgbàná ó yà jáde mo pàṣẹ ó yà jáde iná lè jáde wà á ṣe àṣeyọrí ọ̀rọ̀ rẹ á dayọ̀ wà á ṣe bí ọba kókó rẹ ó fọ jésù olúwa wá orúkọ mi ò yí padà apostoli àti wòlíì smo mustapha jp baba sebi oba láti ìjọ seed of christ golden church land of reality tolujọ wà ní gbaremu idiobi airport area ní ìlú ibadan bó bá ti dọrẹ méjì agugu sọ pé òun lọ sebi oba bí ọlá ti bethsaida yóò bẹrẹ ó máa ní agbára ọlá ni one kí ni mo pè ọlá ni one ọlá yẹn máa ní agbára sà ìpàdé yẹn máa le tó o bá ti dọ́rẹ̀ méjì ó tẹ̀ ti bá ọkọ̀ ọ̀fẹ́ ń bẹ̀ bó bá wà mú báyìí sọ pé òun lọ sí ṣe bí ọba kò sẹ́ni tí ò mọ bẹ̀ wọ́n á darí ẹ̀ síbẹ̀ látàlákíá máa lọ sí hope junction sọ pé ṣe bí ọba là ń lọ ó máa ní agbára lórúkọ jésù ó máa rí ànúgbà mo ní wàhárà ànúgbà ni wàhárà ànúgbà ni ìràwọ̀ rẹ̀ á jáde gbogbo ẹ̀ tó bá wà program lọ́la máa fún ẹ ní mantu bẹ́ẹ̀ ni ó ṣòro ni irú àyájọ́ láyé èèyàn kì í mì sí ọ máa ní agbára àṣẹ ọlọ́run yóò sọ̀kàrà á dẹ̀ tọ́ ọ sọ́nà lórúkọ jésù ọ̀rọ̀ rẹ̀ á dayọ̀ ní ọjọ́ wednesday ó ń tẹ̀síwájú ó dẹ̀ máa ní agbára tó bá wá di ìrọ̀lẹ́ ní ọjọ́ wednesday new church wa tó wà ní challenge ẹyọ àfẹ́ débẹ̀ ìyẹn new garage ó máa ní agbára sà ẹgbọ́n aago mẹ́rin ni màá débẹ̀ mo fẹ́ anoint church yẹn ká tó bẹ̀rẹ̀ sìn láti bo láti challenge sọpọ̀ lọ sí new garage nnpc center bus stop yẹn náà ń pè ní tọpá garage sọpọ̀ tó bá ti dé tọpá garage sọpọ̀ ò ń lọ sí god grace shopping complex ibẹ̀ ni ìpàdé yẹn ti máa wáyé láago mẹ́rin gbogbo èèyàn ọmọ náà tẹ wà ní challenge tẹwà ní new garage ẹja pàdé nbẹ ó máa ní agbára sà ẹ tẹwọ sí mi lórúkọ jésù ògo rẹ jáde ní thursday máa wà ní èkó lágbára ọlọrun ẹyọ iṣẹ agbára gbọdọ ṣẹlẹ story ẹ gbọdọ change gbogbo ìwọ ọmọ ọlọrun tó o bá ń gbọ mi gbogbo ibi tó o bá wà òní ló sún parí mo gbàdúrà májẹ̀mú tí ò kì í jẹ́ kéèyàn gbé ògo wo oṣù tuntun májẹ̀mú tó ń báyàn ìrìn àjò tí mo ń pa ògo mọ́ni lára lórúkọ jésù wọn ò ní ní ipá lórí ẹ wọn ò ní ní ipá lórí ẹ wọn ò ní ní ipá lórí ẹ wọn ò ní ní ipá lórí ẹ in the name of Jesus ayé rẹ máa fọ o ayé rẹ máa fọ o ayé rẹ máa fọ o ayé rẹ máa fọ o ayé rẹ máa fọ o ayé rẹ máa fọ o ayé rẹ máa fọ o ayé rẹ máa fọ o ayé rẹ máa fọ o ayé rẹ máa fọ o oṣù yẹn oṣù tó lágbára ni tí mo ní encounter pẹ̀lú àwọn angẹ́lì for the first time ìgbà àkọ́kọ́ tí màá rí nǹkan tó ń pè ní áńgẹ́lì mo mọ ìdúró wọn mo rí ìrísí wọn mo wo ojú wọn ẹsẹ̀ wọn wọn lè júwèé bí wọ́n ṣe rí áńgẹ́lì mẹ́fà ni wọ́n rán láti dá òróró èkejì ní ìwọ lọ gba eléyìí ní ayé on the 17th of September 1993 àwọn tí mo bá pàdé tí ìtàn mi yí padà lórúkọ jésù ayé rẹ dìde wọ́n sì tó ní agbára ní sà ọjọ́ mẹ́ta last wednesday thursday and friday oṣù yẹn ló fún àpẹ la máa wà má jẹun tó ní agbára gbogbo ẹyin kọ ọlọrun ẹyin ìránṣẹ ọlọrun àjọ pàdé nbẹ ó máa ní apá yìí máa sọ fún wa bá ṣe máa rìn ẹ tẹwọ síbi ó ti rà ànúgbà ó ti rà ànúgbà na mo fẹ gbàdúrà ìrànlọwọ lánàá mo ní kẹka Psalm 121 ta pàdé láago mẹjọ ní alẹ́ sórí lónìí àáka Psalm 70 sí omi yẹn ẹ gbọ́ ti eyan ba ndagbe ti o ti kanra lowo ori lu adua ola ni message mi ma change sugbon ma pari adua ran lowo yen leni idi ri pe ma fi akoko die nle ta fi gbadua be eyan ba ndagbe ogun buruku ni dafidi ninu awon sam to ko sam kan wa ti mo bo fun o na ni 70 yen o wi pe o ni oluwa ran mi lowo ah nigba to wa ruru jile o ni oluwa yara lati ran mi lowo ere die to fu be ti re ti ba peju yo ba ni o le mo kan sare isu fara jina ko tare nte bi npa ti re ti ba peju o ka se kini o ka fe sare o ni oluwa yara lati ran mi lowo iyen ni pe mo je o pe e te wo si mi ipo to wa lowo lowo iran lowo to nilo o ya gba iran lowo to nilo o ya gba in the name of Jesus oluwa yo ran lowo oluwa yo ran lowo olu olowo ni bonle latorun kore ko ni ran angeli se luju koruju ta lo ma ran eniyan territory eniyan leleyi eniyan lo operating bi. And that is why the grade for alaye o fi awon yes grade kokan o ya to sira grade wa o gara to ba pe ajura wa lo ajura wa lo ajura wa lo ti jaka jiko o eniyan je eyan awon kan lagbara nipa ti ara awon kan lagbara nipa ti eme awon kan lagbara nipa ti ipo awon kan lagbara nipa ti owo awon kan le jese bi femi tin directly oniru uru ni awon agbara to wa laye be eyan ba ti lagbara won wa tin wa ride ni kini pon ride eyan won gun eni yen to ba ti lagbara won gun yen lesi to ibo so ni yen wa ride ye ka rabina lu yi na ya we na bi anu kadi afa lo ruko jesus aye re kan ran lowo amen oluwa yara lati ran mi lowo eniyan to ba dide fun yan o ni ame tadua re gba tadua re ba ti gba ame ma han claim na o nu lo wa dide fun o nibi to tin bere nigba ti o nu lo o nu lo ba ti de ti alaanu ba faun o mo to ma sele eh igba ti akoko na ni wa ri pe gogogo stagnant emi ke kan duro loju kan na wa ka ri pe o tan laye e aye abere si ni speed elomi a ma rin elomi asare awon kan ma fo beni bi gbe aye se ri niyan onu olowo lo nje be o wa ku iru onu olowo to ba kan gun si odo re ti onu oro ba ti de saye yan number 1 o to ba ri ni pe wa kan ri pe awon abi apere anfani repete abe ti ni de awon yan ma abe se mo exist ni in ta fi lo tele won ma fi lo e onu olowo ma break awon protocols awon kan to fe eni kan wa ajo gbadura agbamoju o fe lo si America embassy about 7 years ago onu fe lo si America embassy igba to onu olowo de sa ku ya waju consular o be ni eyan lo nje be ko ya waju consular nibe na ti ba pari e won lo nu fi sa e won wa fun abuwo mi kan o fe lo Europe o wa so fe de kan po fe lo Europe after the prayers won lo Europe ko suba ala won de ba connect won to ba ti de embassy pe number bayi Nigeria na ti fi yan visa Nigeria na ti ni le won mu wole after 4 hours won wa fun pa ni e pada o ti dori e so mo ko mo sele be onu olowo break awon protocols kan to se to hard onu olowo ba de si aye eyan o si ma pare ti ran olowo ba de ida wa sele si adua onu olowo ni kokoro si ona abayo onu olowo ni kokoro si aseyori onu olowo ni ona si ibi giga onu olowo na ma ran ayanmo eyan lowo ti o ba soru olowo boju kanyan mo re lagbara to o ma wonle
1: nítorí bá pẹ́ nílẹ̀ á dire oríwo ló pẹ́lẹ̀ tó ń dire ó pàdé náà lọ́wọ́ ni tí ò bá pẹ́ náà lọ́wọ́ á jẹ́ra síbẹ̀ ni kára àbínà yàkà ẹgbẹ́ ọwọ́ méjì sí àtàrí yín mo dúró bí wòlíì ní òní ọjọ́ mọ́ndé mo sọ tẹ́lẹ̀ sí ayé rẹ lọ́kàn ìrànlọ́wọ́ ma ilé aláàárín bẹ́ẹ̀ kúba fẹ́ẹ̀lú ìràmọ́ náà yà kadú arábì jẹjẹ wùdàbíyà ń wọ́n ká mọ̀ tẹ̀lé làwọn sàkà ọ̀rọ̀ lẹ́lẹ́yìí ó mo dúró bí kọ̀ àti ìrìjú olódùmarè níbi tí ẹgbẹ́ rẹ ti ń t

0: Eladio Odogwu, only the best.
1: Ìjẹun wo ọ̀nà láti dáàbòbò àmúlò data rẹ̀? Ìdáàbòbò àmúlò data rẹ̀ wà lórí app rẹ̀. Yọ àwọn app tí ó wúlò mọ́ kúrò lórí fóònù rẹ̀, àti pé púpọ̀ lára àwọn app wọ̀nyí ló ní data safer mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn app tí o kò lò mọ́ kí o lè rí data rẹ̀ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ̀ rẹ̀ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ láǹfààní lórí àmúlò data rẹ. Pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́. Ìkéde ìwà láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.

0: baba akorin la ta ro ni o ti su mi ibo gan la nlo bole mu mi lo
1: arakunrin fokan bale onu ati la re ni mo fe fi han e o ya wo ohun re
2: pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ₦500 lórí splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí Lajelu 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó website www.cashier.ng.
3: Bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lẹ̀ ń sọ lójú oorun yìí? Ṣé ń làlá ni? Àbẹ́ ń ṣìrànràn?
0: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ Cashier. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Cashier. Ìwọ náà lè jí olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Cashier. Bó o ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashbot ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fò ń tẹ̀lú Cashier. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Cashier. Ṣó ti Cashier.

0: fọwọ́ lẹ́rọ gbà fẹ́ sùn láti fògùn ayé rẹ ta fọlá. Kírí àjò ogójì ọjọ́ mọ̀bà wá dogójì ọdún mọ́ lọ́wọ́ tara ṣàṣà wà ń fàdúrà kan kò kó sí lọ́gẹ́. Wọ́n yẹ pé ẹ̀rín tó ń tayọ aláìní gbèdéke nínú olúwa pẹ̀lú ìgbàgbọ́ rẹ̀. Bọ̀ nínú ìpàdé àdúrà lẹ́ẹ̀kan lọ́sẹ̀ tó máa ń wáyé ní gbogbo ọjọ́ Mọ́ndé. Bẹ̀rẹ̀ láago mẹ́wàá òwúrọ̀ títí dago méjì láàbọ̀ sọ. Nínú ìjọ Celestial Church of Christ, òkè Ayọ̀ Zion Cathedral, Yangàn Kújí Àrò Ìbàdàn. Wá darapọ̀ mọ́gọ́rùn ènìyàn tí fọ́gbọ́n àdúrà béèrè fún àánú ìtúsílẹ̀ ìgbéga nínú ìdáwọ́lé tó ń tàbò lórí ọmọ àtẹ́bí. Máa bọ̀ wá ké polúwa bí ìtàtijọ́ ká lè bá lẹ́rí aláìlẹ́gbẹ́. Má gbàgbé paago mẹ́wàá òwúrọ̀ lágbára àdúrà ń bẹ̀rẹ̀ títí dago méjì láàbọ̀ sọ nínú ìjọ Celestial Church of Christ, òkè Ayọ̀ Zion Cathedral, Yangàn Kújí Àrò Ìbàdàn. Níbi tọ́lọ́run ti máa lo màmá wa Elizabeth Káyọ̀dé màmá òkè Ayọ̀ fún gbogbo oníkojúpo. Ìgbàgbọ́ ọ̀rá ni ó di múṣinṣin dání o. Jésù dúró dé o.
1: Moves must be made. My people just to work hard. Dreams and challenges motivate.

0: se ba gba wo ni olowo owo bo se wo ni sowo alagba owo abi suru eye ye wa ni ata elu jara adupe ni owo yin eje ma ba wa se ni mewa mewa eni kokan tori pe baba legba ati ya legba a ma gbe yin debe laaro yin o eyin na ti meni teni awa ko je fun yin lofo laye laye bi we royin se ka gege bo se ko gege be la wa na se ma ka ko ni afikun tabi ayokuro o da je ka gbera taratara e je ka wa lo sori oro kan eleyi to bo ta lati odo Femi Falana baba legba na pade leyin lona ni gba ti nbo to ba nto ko le ti pade abi
1: ara
0: de ti jo soro sa
1: kini na osi ele lati pade
0: osi ele le ti pade se nkan kan oso na le ti jo so na lo wa ni bi
1: o sototo
0: osototo abi
1: tabi ko je pe oro wonu oro
0: awo nu ara won
1: abi won banu le wa
0: e won banu le ti be wa
1: o ti get
0: e si problem niyan o da je ka lo sinu we royin the punch leyi to nje ka ri gba wi pe Aja fetọ moniyan to tun je agbejoro to danto eh Femi Falana ti salaye o 40 karat kere omo ilede Nigeria wi pe e bere lowo ijoba apapo ijoba ipinle ati awon ijoba ibile gbogbo alaye te bere na ni pe e jo edakun o arika o da wa loju pe owo to regun si koto ijoba apapo ilede Nigeria o se be o san dakasa ijoba ipinle ati awon ijoba ibile gbogbo won ni ejo jare e kede e o elo lo ndodo yin elo le na bawo le se na elo lo nku me gbawo asijopo re elo lo je won ni tori na nkan awon mo ilede Nigeria koko ti to bayi lati jigiri fi okan tan fi okan to eto inawo wa lawon owo to regun si koto ijoba ni apapo ipinle ati ibile fun ijagere ilana akoyawo isejoba rere o nigbati Femi Falana eni to tesiwaju ninu atotonu re mi pe baba ni ka wo wa o owo to regun si koto ijoba apapo tele re tele lodun melo seyin ta ba gbe si ori osun pelu owo to wole si koto ijoba apapo ile wa lowo lowo bayi o ni egbo ila re se be o jina si fe o o ni owo ohun gbera so yanyan ni leyi to si je wi pe orilede Nigeria a fe mo elo lo nwole o bawo lo se nwole bawo le se npin bawo le se na bawo le se nlo elo lo nku elo lo njade oni biru eleyi ba le waye togboro mo ilede Nigeria na ba le bere pe edakun awon ona nbe ngboro aye awon ona to ti degere mi ti oni se ri awon ona ta so nipa re yun elo le na si gan na alawon popo na kan be o ngba awon oba si asejopo we ti ko bota a ti nawo kan o million o na na edegbeta o ilaji billion o o lati na o oni edakun e ko jade e se atotonu e e fo si wewe agba sese bayi bayi iye bayi logba eroja bayi bayi lona bayi la se ko fun bayi niye to seku oni omo ilede Nigeria o anilo lati biyin lere e salaye na lorin to bota lati akata Femi Falana nigba ti o pare atotonu re oni se re awon omo ilede Nigeria e ri awon ta yan si ipo sakoso to si je pe awon na ni n dari isejoba wa oni won je wa lalaye nitori na gbogbo ona ta ba ti biyin lere to ni se pelu owo ilu oni ejo jare o e ma salaye e fo wewe ni joba apapo ijoba ipinle ati ijoba ibile eyin omo ilede Nigeria e tajike e bere lowo awon ijoba apapo ijoba ipinle ijoba ibile owo to regun si koto ijoba apapo ni abenu o ti gbera si o oya elo lo nwole bawo ni won se se amulo owo na ewe iroyin the punch lo je arigbo eyin na le na wo gan o ki e ka so iwaju o
1: oda to lodo temi nbi bayi iwe iroyin Vanguard na lo gbe iroyin yen jade
0: okay now
1: nibi ton ti ni alakoso fun eto abele nle Nigeria honorable Olubunmi Tunji Ojo na lo ti da oro kan na to nwa latodo igbakeji are orilede Nigeria tele Atiku Abubakar leni to so wipe awon ibode orilede Nigeria si awon orilede amona gbogbo toku lo ti wa ni titi pa remuremu o ni pe ko si nkan to nje be bi ti wu ko mo ha o ni kilo toku ta tun si edakun tori olohun o nigba to je pe ko si nkan kan ta gbe ti pa tele tele ninu oro to bode ti si n fesi si gangan o eleti ona kare si atiku lori eto to ni ohun ni lokan bo ba ide are orilede Nigeria ni pe gbogbo awon ibode wa na ni ohun o se atunsi won ani bo ba fi le di are orilede Nigeria lodun 2027 tun ji ojo ewe leniti o se abewo ati ayewo ti ajo ti o je ti ile to mojuto oro wole wode orilede Nigeria yen Nigeria Immigration Service NIS ega bi ajo ni ti o mojuto gbogbo nto ni se pelu ibode ati isakoso re lawon ibode kan ipa ala orilede si awon orilede kan mo ni ona lo soro ipe edakun eje ka soro na ko jo ye wa ka si so ni aso kuna pelu gẹ́gẹ́ bí alákòóso tó mójútó ọ̀rọ̀ tó ń lọ lábẹ́lé ilẹ̀ nàìjíríà tó ń gbogbo tó rọ̀ mọ́ tí ó sì ń wo bí nǹkan ṣe ń lọ sí o lábẹ́ àjọ tó ń rí sí ìwọléwọ̀de orílẹ̀-èdè nàìjíríà oníṣẹ́ ká bára wa sòótọ́ ọ̀rọ̀ ló ní kò sí ibodè kankan tó wà ní títì pa tẹ́lẹ̀ o ẹ jẹ́ ká fi ogun ọmọ orílẹ̀-èdè nàìjíríà bẹ́ẹ̀ o wípé kò sí ibodè kankan tó wà ní títì pa tẹ́lẹ̀ o ló ní ọ̀rọ̀ tó jáde látọ̀dọ̀ Àtíkù yẹn kò rí bẹ́ẹ̀ bí ti wù kó mọ̀ Nigerian borders are not closed and so cannot be reopened. Ẹni tó sùn láájí ìyẹn kí wulẹ̀ jẹ́ akirọrọ ibi tá ti ṣí kò sí èèyàn tí ń sọ wípé wọ́n á ṣẹ̀ṣẹ̀ wá ṣí torí pé kò wulẹ̀ sí ní títì tẹ́lẹ̀ alákòóso ọ̀hún náà ló sọ̀rọ̀ ó ní ẹ wo láti bí ọdún mélòó sẹ́yìn láti ṣí ibodè orílẹ̀-èdè nàìjíríà ìjọba tí ń bẹ lórílẹ̀-èdè yìí àkóso rẹ̀ tẹ́lẹ̀ gan káwo tó débẹ̀ wọ́n ti ṣí ibodè ti sẹ̀mẹ ilélà àti maigatari àti mfun láti ọjọ́ kẹrìndínlógún oṣù kejìlá ọdún 2020 lẹ́yìn wá àgbà náà làwọn ibodè tó kù tó súnmọ́ náà gbogbo ti wà ní ṣíṣílẹ̀ oníta ìbáwádé ìdí ìrókò àti ecom ó ní àwọn eléyìí náà wọn ti ṣí wọn látogúnjọ oṣù kẹrin ọdún 2022 kí ẹrù ó lè máa wọlé kẹrù ó sì lè máa jáde ó ní iṣẹ́ ìwárí iṣẹ́ ibi tó ń pè ní kamba àti samia àwọn ibodè tí ń bẹ́ẹ̀ ní ìpínlẹ̀ kẹbi eléyìí tó so àso mọ́ papọ̀ mọ́ orílẹ̀-èdè àmọ́nà ti niger àti orílẹ̀-èdè àmọ́nà olómìnira ti benin ó ní wọ́n ti ṣí wọn láti inú oṣù kejì ọdún tá a wà yìí ní ìṣàkóso tí ń bẹ lọ́wọ́ ẹ̀ ti ṣí kí wá lẹ̀ tún fẹ́ ṣí ṣínà peters kí lẹ̀ tún fẹ́ ṣí o afrojuju vangard ló gbé ìròyìn náà jáde kò jẹ́ bí ó ti jẹ ọjà
0: ẹbàlẹ́gbà kí náà tó máa ṣí nísìnyí
1: ibi tí mo tún gbà wọ ṣínà peters àwọn ọmọ pé ẹgbà náà ni ṣínà peters
0: ẹgbà náà ni
1: àgbẹ̀ ká fi
0: ẹgbà Ọlọ́run ọba kó túbọ̀ máa tẹ̀síwájú ọ̀ kọ́ máa bá ní bùkún déédéé ilẹ̀ Yorùbá pátápátá ọ̀. Ó dẹ̀ jẹ́ ká gbéra tá ò ká wa lọ sínú ìwé ìròyìn The Nation torí wípé atótónú kan jáde ń bẹ̀. Wọ́n ní ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bola Ahmed Tinubu náà gbéra tá ò láti lọ sẹ̀ngẹ̀rọ̀ ìsinmi wọn ò ní ilẹ̀ òkèèrè ìyún nílẹ̀ Europe. Lẹ́yìn tó sì jẹ́ pé ìsinmi lẹ́nu iṣẹ́ ọ̀hún ọlọ́sẹ̀ mẹ́ta gbáko ni wọ́n ní bí a kò bá gbàgbé tá a bá ń fọkàn bá bọ̀ ara kì í ṣòkúta o ènìyàn ò lè ṣiṣẹ́ ṣiṣẹ́ kọ́mọ̀ lásìkò tí ó tiẹ̀ wá sinmi wọ́n ní ìsinmi tá à ń sọ nípa rẹ̀ yìí ọ̀hún ẹ jẹ́ mọ̀ pé ìsinmi lẹ́nu iṣẹ́ tọ́ lọ́dọọdún ni o ààrẹ gbìyànjú lóṣù kẹjọ ọlọ́dọọdún nígbà tí iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tó fi àtẹ̀jáde ọ̀hún lé àwọn ìwé ìròyìn lọ́wọ́ ó níṣẹ́ rí o bí ààrẹ bá ti kọ́kọ́ gbéra pam bí wọ́n ṣe lọ́hùn ó ní wọn kọ́ lọ́nà pampampam ó di wọ̀ nílùú ti london nílẹ̀ uk ta ló sọ̀rọ̀ ọ̀hún jáde ẹni tó ń dá ààrẹ ilẹ̀ nímọ̀ràn lórí ètò ìròyìn àti àwọn ìlànà tó gbọgbọ́n báyọ̀ ọ̀nànúgà ó ṣe àlàyé pẹ̀lú ìlànà kìnìún rẹ̀ ó ní ìsinmi lẹ́nu iṣẹ́ ọba ọlọ́sẹ̀ mẹ́ta tọlọ́dọọdún tí ààrẹ Bola Ahmed Tinubu GCFR èyí tí wọ́n gùn lẹ́yìn oníṣẹ́ rè iṣẹ́ tó ń bẹ lẹ́yìn iṣẹ́ ni o nítorí pé ààrẹ lọ sílẹ̀ òkèèrè fara nísinmi bákan náà ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà ó jẹ́ ohun àkọ́kọ́ nínú èròǹgbà ààrẹ Bola Ahmed Tinubu nínú gbọ́nà olùdámọ̀ràn pàtàkì fẹ́tọ́ ìròyìn àti ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ètò ìròyìn bẹ́ẹ̀ Sunday Dare nígbà tóun náà ṣe àfikún rẹ̀ ó ní tòótọ́ ni ṣe rí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà won sise won takun takun o be ni awon ise to ni nse pelu ilana idagbasoke orilede Nigeria idagbasoke awon ipinle gbogbo oni se ri are wa won ba ise lo ni ko saye pe mo ti lo omo lo sin mi ose meta ewe mo pe mi soro ilu kankan o oni rara ko si nkan to jo be are nbe nle are o si nle ise idagbasoke orilede Nigeria o se be o nte se owo iwaju nigbati o pari atotonu na o ni ba se pede royin bayi ta salaye fun yin o n se ri gbogbo awon minister patapata awon loga loga lenu ise oba awon agbagba lenu ise oba pata o ni gbogbo won ta so nipa re yi hun e je mo pe ilana idagbasoke orilede Nigeria ohun na lo je won logun julo nigbati dare eni to n salaye fawon oniroyin nile ise are le ti wa ninu ti Abuja o ni se ri oro ta so npa re yi hun o n sese de na ni tori pe o n tele are ti orilede Nigeria lo ti papako ti ofurufu Enamde Azikiwe ele to wa nilu Abuja nigbati o te waju nu atotunu re o ni se ri bi oro de duro yin e farabale fokan bale are Bola Mert na bo ti orilede Nigeria won sise lo ise dagba soke ni sugbon se meta un are olo won simi to di pe dodon ara to ti se koko jojan dandan na ni ko gba simi lenu se oba iwe iroyin the nation lo ko be ni awa na gbon yebe si e ti gbon yin laaro oni
1: oda eja doki oja ti a ba pada de ti fun tedoro yin tesiwaju e ku kale
2: Hey, who they greet?
3: Now everybody wey carry tom-tom.
2: Whether na traffic, long queue, or busy day.
3: No lele.
2: Ask for tom-tom at your neighborhood store today. Tom-tom, breathe through it.

0: awesome. Breathe through it. Bọ́bọ́ nìyẹn bá dájú ayẹyẹ tó lógun sọ́nà gbọ̀ngàn ọlọ́lá níbi ìgbàlejò Solam Event Hall. Ìjálàjà gbọ̀ngàn ayẹyẹ tí ò sẹ́lẹ́gbẹ́ irú ẹ̀ lẹ́yìn, èèyàn bíi ẹgbẹ̀rún kan ní òjòkó nínú gbọ̀ngàn tó yáàyè tọ́yẹ inú ẹ̀ ń gbáyé. Ẹ tún lè búùkù half all. Gbogbo fàájì lẹ́mọ wo nú mọ́ máa wòrán pẹ̀lú free wifi icing room mú wà tẹ́ lè ṣe nǹkan mímu lọ́jọ́ sí ice block ń bẹ fún títà. Ààyè lọ ṣalalu láti ta tẹ́ǹtì ìgbàlódé tẹ́ bá lérò tó wà yàmì. Àwọn elétò àbò dúró ṣẹpẹ́ṣẹpẹ́ CCTV ààyè gbọ́kọ̀sí tó tẹ́rẹ̀rẹ́. Àwọn apáta pètè ẹ̀rọ amúnáwá dúró korì. Gbogbo tẹ́ fẹ́ lójú kan ló wà. Tura tún ní Best Rock Universal Enterprises níbi tẹ́ ti lè má sọ̀ náwó yín. Àti Glam by Miss K tẹ́ ti lè kàtíkè wékèlè lọ́jọ́ ayẹyẹ. Solam Event Center ẹ ti ẹ̀ débẹ̀ wò náà kẹsẹ̀ rí ọ̀rọ̀ Annex 2 Block 7 Aláàfin Avenue Olúyọ̀lé Estate Extension Ìbàdàn 0803-807-4093. Solam Event Center ó kọjá bẹ́ẹ̀.
1: Home is where we find comfort in hearts that love. Love that's shared.
2: Shared meals like delicious jollof and chicken.
1: Made with onga. Home is hearts and bellies filled with sizzling chicken stew, ofo oha, efo rivo, jollof rice, pepper soup, proper banga and starch with fresh fish made with onga.
3: That's why we say let's go home. There's food at home.
4: Enjoy the taste of home with the newly improved Onga Chicken Flavor Cube.
5: The taste of home.
6: Kini gan ni won se timotimo fun? Se fun awon ipe jiroro lori fone laarin oru tabi ka sun lalaafia? Se fun pipa adehun owo pataki de tabi fun pipa oju de ko run gbe e lo ye? Se fun iwo jamora pelu irori? Iwo na lo se dajo oro ni Royal Phone. A ti ṣe tìmùtìmù tó lè ṣe ohun gbogbo nítorí pé a wà láti jẹ́ kí ìgbé ayé rọrùn fún ọ. Royal Four, ìmọ̀lára ojúlówó ìgbádùn láti ọdún 1980.
7: Ẹ káàbọ̀ padà láti ojú ọjà tí fún tẹ̀dọ̀ ròyìn ó ń tẹ̀síwájú ní Kọ́ni Splash 105.5 FM The Integrity Station Promoting Right Values. Ìwọ́nrin Guardian ló gbé wa lọ tààrà báhùn ó dọ̀dọ̀ ayé ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà.
8: That's right.
7: Fún àwọn opó, eléyìí tí àwọn ọkọ wọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ lẹ́ka iléeṣẹ́ ológun ilẹ̀ Nàìjíríà. Tí wọ́n ń dáàbò bo orílẹ̀-èdè Nàìjíríà. Tí wọ́n ń ṣiṣẹ́ ìdáàbò bo orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń sìnrún ìlú tí wọ́n ń silẹ̀ bàbá wọn. Fún àwọn opó wọ̀nyí tí àwọn ọkọ wọn pàdánù ẹ̀mí wọn, ta ni ò ṣàìmọ̀ wípé owó kò lè mú ohunkóhun kúrò lọ́kàn. Bí ti ìwù kó mọ torí owó ò lè ra ẹ̀mí padà ojú tówó níjọ́ tá a náwó lórí aláìsàn táláìsàn òye. Ṣùgbọ́n ipa eléyìí tó jẹ́ mẹ́ni gbàgbé àti ìgbìyànjú látọ̀dọ̀ aya ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Sẹ́nítọ̀ Olúrẹ̀mí Tinúubú láti rí wípé àwọn nǹkan ìtura bíi ti ìwù kọ́mọ ènìyàn lè gbìyànjú sí ọmọ ènìyàn ẹgbẹ́ ẹ̀. Àwọn tá a lè mọ pé ní tó lè mú èrè tí ọ̀tún báni níbi tá a ti rò wípé ó ti tán fún ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn tó jẹ́ ẹbí àwọn olóògbé. Aya ààrẹ ní ẹ jẹ́ káwa náà ṣe díẹ̀ ńbẹ̀ kí wọ́n lè tọ́ka wa lọ́jọ́ iwájú pé a rí ṣe. Àdúà àti àtìlẹyìn lóníranran fún iléeṣẹ́ ológun ilẹ̀ Nàìjíríà àti àwọn àjọ elétò ààbò ilẹ̀ Nàìjíríà náà ni ó ti bẹ̀rẹ̀ báyìí o. Wọ́n ní àwọn wọ̀nyí náà sì rí pẹ̀lú ni wọ́n ń gbé òṣùbà kárí láì fún aya ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní ẹ ṣeun a mà dúpẹ́ lọ́wọ́ yín, ẹ mà ṣeun. Wọ́n ní gbogbo opó tá à ń sọ̀rọ̀ wọn yìí lé tó jẹ́ pé àti ìtọ́kọ rẹ̀ jẹ́ ti iléeṣẹ́ ológun ni, tó jẹ́ sójà ni, àbí tó jẹ́ ti ọlọ́pàá ni. Wọ́n ní àpapọ̀ ó máa ń lọ bí 1,638 widows ní àwọn opó yìí. Aya ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà wa ni tọ́ 1,500,000 naira kó máa lọ sínú àpò àsùn owó ọ̀kọ̀ọ̀kan wọn bẹ́ẹ̀ 500,000 naira. Wọ́n ní ìkúnlọ́wọ́ yìí eléyìí tó wáyé nípasẹ̀ àgbékalẹ̀ ètò ìrètí àìmúrètí dọ̀tun. Wọ́n ní new renewed hope initiative náà ni ó gúnlẹ̀ owó ọ̀hún sí okòólẹ́gbẹ̀rin dín kan mílíọ̀nù náírà 819 million naira lè tó sì jẹ́ pé wọ́n ni ẹ̀gbọ́ ẹ̀jẹ̀ ká dúpẹ́ ni ó àjọ eléyìí tí wọ́n gbé kalẹ̀ fún ṣíṣètò àdúrà àti ìrànwọ́ yíò fún àwọn iléeṣẹ́ ológun ilẹ̀ nàìjíríà àti àwọn ẹ̀ka elétò ààbò míì bẹ́ẹ̀ tá a mọ̀ sí psna fsa psnafsa the prayer and support for nigerian armed forces and other security agencies ni wọ́n jẹ́ wọ́n ní àwọn náà ni wọ́n gbé òṣùbà kárí láyò fún aya rẹ̀ orílẹ̀-èdè nàìjíríà wípé lásìkò yìí kéèyàn ó sì bójú wẹ̀yìn kéèyàn ó sì gbà á lérò wípé tọ̀ kí la lè ṣe tí a fi mú kí ẹ̀rín ó pẹ̀ kí àwọn tí wọ́n bínú tí wọ́n banújẹ lọ́wọ́ èyí náà ni tí wọ́n gbìyànjú láti ṣe nítorí pé wọ́n fẹ́ fi hàn fún ọ pé lóòótọ́ amọ̀rírì ohun tí àwọn baálé yín ṣe kọ́ lọ́jọ́ tó dé orílẹ̀-èdè ni wọ́n ń dáàbò bò ni wọ́n sì ń ṣiṣẹ́ sìn kí kó tó mú wọn lọ àwọn fúnra wọn gan pàá wọn pé àwọn ò jẹun mọ́ ìkúlódé tó yọwọ́ wọn láwo nínú ọ̀rọ̀ tó bóde tó sì di bíbu ọ́lù látọ̀dọ̀ ẹni tí í ṣe alábòjútó fún ti àjọ náà ambassador mary àbáyọ̀mí fatilẹ̀ wọn ni wọ́n sọ̀rọ̀ o pé lórúkọ ẹgbẹ́ ọ̀hún náà ni àwọn fi ẹ̀mí ìmoore hàn bẹ́ẹ̀ sì ní pàtàkì àwọn rí ipa ribiribi eléyìí tí aya rẹ̀ tó kó lásìkò yìí bẹ́ẹ̀ sì ni àwọn mọ̀ wípé nínú ipa yìí bó tilẹ̀ jẹ́ pé ẹ̀dùn ọkàn a máa wà síbẹ̀ ṣùgbọ́n kéèyàn ó tiẹ̀ bójú wẹ̀yìn kínú rẹ̀ ó dùn wípé òun ní ìyá kan nígbẹ́jọ́ tó jẹ́ pé ìyá àrà tó mọ iye ọmọ aya rẹ̀ orílẹ̀-èdè nàìjíríà ni a dúpẹ́ o ẹ ṣeun o kò rọrùn àwọn ìjìyà tí máa ń ṣẹlẹ̀ sí opó nígbà tí ọkọ wọn bá ti lọ tán wọn ni àbí àwọn ọmọ tiẹ̀ ni àbí àwọn ọmọlẹ́bí gan-an ó kọjá ń tí èèyàn lè fẹnu sọ ó kọjá wọn àáfẹnu ròyìn wọn ni ṣùgbọ́n a dúpẹ́ o eléyìí tí ẹ ṣe yìí yún aya rẹ̀ orílẹ̀-èdè nàìjíríà olúrẹ̀mí tinubu lẹ́ni tó pèsè 500,000 naira fún àwọn opó ọ̀kọ̀ọ̀kan wọn bẹ́ẹ̀ tí owó náà sì ń lọ sí okòólélẹ́gbẹ̀rin dín kan mílíọ̀nù náírà 819 million naira ìwé ìròyìn the guardian ló gbé ìròyìn náà jáde o.
8: ó dáa ní báyìí ẹjẹ́ agbéra tààràtàrà ká máa lọ sọ́dọ̀ eléniyan wọ́n ní ọ̀mọ̀wé alàgbé gbẹ̀mí lékè eléniyan bàbá bọ́ta bọ́ńbọ́ lẹ́yìn tó sì ń fìdí èèyàn sípò rẹ̀ láti máa díje sípò ti gómìnà fún ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC nípínlẹ̀ ọ̀yọ́ múlẹ̀ nígbàtí ọ̀mọ̀wé gbẹ̀mí lékè tó tẹ̀sán iwájú wọn ni bí abáníká wòówá bá a bá sọ bẹ́yìn ọ̀báníká wọn ni ẹjẹ́ mọ̀ pé ètò ìdìbò ti abẹ́nú fún ẹgbẹ́ òṣèlú ADC òun náà lọ́mọ̀ wáyé o ní ọjọ́ 22 oṣù karùn-ún ọdún 1996 jákèjádò gbogbo ẹkùn ìbò wọn èyí tó jẹ́ pé wọ́n ti ń dìbò ní ọ̀nà 391 ìyẹn 351 words nígbà wọn ó tẹ̀wájú ní ọ̀rọ̀ ọ̀run wọn ní wọ́ọ̀dù tá à ń sọ nípa rẹ̀ yé àwọn èèyàn bọ́ta bẹ́ẹ̀ ni wọ́n sì dìbò wọn inú ètò ìdìbò ti abẹ́nú wọn kóra jọ pọ̀ wọ́n ṣe ojúṣe wọn ó ní ṣùgbọ́n ṣá o àwọn òṣìṣẹ́ àjọ elétò ìdìbò orílẹ̀-èdè nàìjíríà àwọn náà wà ń bẹ́ àjọ elétò ìdìbò mẹ́ńbẹ́ bẹ́ẹ̀ làwọn ṣe ohun gbogbo níbàámu pẹ̀lú ìlànà òfin babalẹ́gbàá o wọ́n ní lẹ́yìn tí ohun gbogbo tó sì ṣe bẹ́ẹ̀ tó kẹsẹ̀ járí tán wọ́n ní ẹjẹ́ mọ̀ wípé wọ́n ṣe àkọsílẹ̀ àwọn tí wọ́n dára wò nígbà náà ọ̀yá ìbò mélòó ńlá mọ̀rin mú wọ́n kọ́ ọ́ lẹ̀ nílé ẹ̀kọ́ gíga fásitì ilẹ̀ ìbàdàn nù ọ̀yá mélòó ni ti ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ ní ìsìn wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ gbogbo rẹ̀ sílẹ̀ nígbàtí ẹ̀wọ̀n akọ́tàn wọn ni wọ́n sì dáhùn wípé ààlà ni ó fokú ọ̀lẹ́ hàn eléniyan ìbò pọ̀ pa nínú àkàsílẹ̀ rẹ̀ léyìí tó sì jẹ 185,000 okòódínmẹ́rin ó lé ní 600 ìyẹn 15,616 votes nígbà wọn tẹ̀wájú inú àtótónu wọn gbẹ̀mí lékè ni ọ̀rọ̀ ọ̀hún ṣẹ̀mọ̀ yìí kó ti wá lọ bẹ́ẹ̀ ó sì fojú hàn wọ́n ní ṣùgbọ́n ṣá o kódà nílùú ti àbújá lólu iléeṣẹ́ ti àjọ elétò ìdìbò orílẹ̀-èdè nàìjíríà ẹni tó jẹ́ alága gbogbogbò fún ẹgbẹ́ òṣèlú adc a akọ̀wé àpapọ̀ pátá fún ẹgbẹ́ òṣèlú ADC bẹ́ẹ̀ ni wọ́n jábọ̀ wọ́n sì kéde orúkọ tòun léyìí tó sì jẹ́ wípé wọ́n náwó ọ̀hún òkè pa àti ṣe gbogbo rẹ̀ bó ṣe yẹ ká ṣe àti dìbò àjọ elétò ìdìbò orílẹ̀-èdè nàìjíríà náà ó ṣojú wọn o ẹni tó gbégbá òrókè rèé ó ní ọmọ sì náwó ọ̀hún sókè wọ́n kéde orúkọ ọ̀hún ó ní ẹ̀wà tún wá wo nǹkan bí bàbá lẹ́gbàá o wọ́n ní ẹjẹ́ mọ̀ yìí pé sàdédé nígbà tí wọ́n wàá mọ tó kọ bọ́ta pé ta ni ọmọ díje fún ẹgbẹ́ òṣèlú ti ADC nípínlẹ̀ Ọ̀yọ́ nínú ètò ìdìbò gbogbogbò tí ó wáyé o ìyẹn ní ọdún 2023 rẹ̀ ọdún 2027 wọ́n ní ẹjẹ́ mọ̀ wípé ọ̀tọ̀ lórúkọ tájọ elétò ìdìbò lọ kọ́lẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó mọ̀ díje fún ẹgbẹ́ òṣèlú ADC sípò gómìnà wọ́n nígbà wọn ò wo ọkọ̀ ẹni tí wọ́n fi bẹ́ pẹ̀lú o gbogbo ìbò rẹ̀ tó nígbà náà nínú ètò ìdìbò ti abẹ́nú ọjẹ́ 500 ìbò 500 votes ẹgbẹ̀ṣẹ́gbẹ̀ 50,000 616 votes sẹ́ri pé kékeré kan bàbá ìjọba lọ
9: igi mú jìnnà sórí mẹ́
8: ó jìnnà sórí sánmi ó jìnnà tòfètòfè sílẹ̀ lẹ̀ nígbà tí wọ́n parí àtúntò wọn wọ́n nígbà wọn ò kéde oko ń tọ̀ wọ́n orúkọ talẹ̀lẹ̀ bóde ta ló mọ̀ wọ́n èèbò lọ́nà 500 ńlẹ̀ kéde lórí ẹni tó ti ní ìbò tó kù díẹ̀ kó pé 16,000 ọ̀dà náà ni ọ̀mọ̀wé gbẹ̀mí lékè ẹlẹ́nìyàn ọba bẹ̀rẹ̀ sí ni máa kéde o fún gbogbo àwọn àgbààgbà ẹgbẹ́ ó ń ké sí wọn ní kọ̀ọ̀kan wípé ẹ tètè ẹ jókòó ṣírímú ẹ lọ ṣèpàdé o ẹ lọ pé àpérò kí ẹ tètè tó báyìí bẹ́ẹ̀ ni kí ohun gbogbo kórí ọwọ́ ìlànà àtúnṣe ó ní ẹjẹ́ mọ̀ pé irú ìṣẹ̀lẹ̀ tó tiẹ̀ wá ṣẹlẹ̀ wà náà ó lòdì sófin orílẹ̀-èdè nàìjíríà orúkọ ẹni tó gbégbó orókè wọ́n kéde rẹ̀ fún yín ẹ sì mórúkọ ẹlòmíì ẹ̀yìn lẹ́sójúwe yín àjọ elétò ìdìbò ó níṣẹ́ rí wípé irúfẹ́ nǹkan báyìí ó lòdì sí òfin o eléyìí tó ń ṣe ìlànà ìkópa àti ìjáwé olúborí àti ìfẹsẹ̀múlẹ̀ ẹni tó bá jáwé olúborí nínú ètò ìdìbò gbogbo tí bá ń wáyé ní orílẹ̀-èdè nàìjíríà nígbà tí ó parí àtúntò náà ó ní bẹ́ẹ̀ o ìgbésẹ̀ tó tún wáyé òun ó tún lòdì sí ìlànà ìmúgbòòrò ìṣèjọba àwa ara wa ní abẹ́lé nítorí wípé àwọn ọmọ ẹgbẹ́ tí wọ́n dìbò níbo lẹ̀tọ́ wọn bọ́ sí o àwọn ọmọ ẹgbẹ́ tẹ́tọ́ ìdìbò ọ̀hún ṣojú wọn fún ti ẹgbẹ́ òṣèlú ADC ètò ìdìbò abẹ́nú ẹ̀ ó ní kálukú wọn náà làwọn náà ń sọ̀rọ̀ pé ẹ dákun torí ọlọ́run ẹ lè tọ́jú wa kẹ́ ẹ tó yàn wá mẹ́bọ o àbọ̀ ọ̀tá sì dìbò fẹ́ni tó wù wá èbó 15,000 tẹfẹtẹfẹ ló jìnnà sẹ́ni tó níbò lọ́nà 500 ó ní báwo lẹ́ ó ṣe wá lé orúkọ ẹni tó ní ìbò 500 tayọ ẹni tó ní ìbò 15,616 ó ní eléyìí ẹjọ́ ẹ̀yìn àgbẹ̀gbẹ̀gbẹ́ o kí wọ́n jọ̀wọ́ jàre kí wọ́n tètè ṣe àtúnṣe àti àtúntò tó bá tọ̀nà kíákíá nítorí wípé òun ó mọ sojú ẹgbẹ́ òṣèlú ti ADC díje sípò ti gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́ kànìkẹ́ torí ó kan wọ̀gbẹ́ ó níbi ọ bọ́ sí lórúkọ oko ní ìrìnrìn àpọ̀ nígbà tí ó parí àtúntò rẹ̀ ó ní gbogbo ẹ̀yìn tọrọ ọ̀hún kan o ẹ tètè lọ ṣèpàdé kẹ foríkorí kẹ sì kéde ojúlówó olùjáwé olúborí ẹni tó ní ìbò lọ́nà 15,616 ó lé ní 15,616 ọkọ̀ ẹni tẹ́ ẹ ti rí hun èyí tó ní ìbò lọ́nà 500 votes ẹ ṣe bẹ́ẹ̀ hun ẹ̀yọ́ ẹ̀fọ́kọ ẹni tó jẹ́ olùjáwé orí ti gbogbo ẹgbẹ́ tí wọ́n mọ̀ òun náà lòun pè wọ́n pé kí wọ́n jọ̀wọ́ jàre wo ṣe àtúnṣe náà nítorí wípé òun tóun o òun ó díje sípò gómìnà fún ẹgbẹ́ òṣèlú ADC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ̀yin ọ̀báhun àkàtà eléníyàn ló ti jáde wá o
9: káàbọ̀ látọ̀dọ̀
8: eléníyàn
9: ọmọ ògbómọ̀ṣọ́ lé léníyàn
8: ó ga jù ara lé wa ni
9: bẹ́ẹ̀ni
8: àwọn àtàwọn di wúrà sọmọra gidi
9: ọmọlúkan náà ni
8: àti sọ̀lá rẹ̀ o
9: bẹ́ẹ̀ni mega chide o na so that's
8: true ògbómọ̀ṣọ́ lóun náà ti wá
9: ògbómọ̀ṣọ́ lóun náà
8: a tẹ̀tẹ̀ máa mú yẹn lọ sọ́dọ̀ bagandi ni ṣá ẹ̀yẹ kò dẹ̀ mọ́lé mọ́
9: ẹ̀yẹ náà dẹ̀ tún wá ṣá ẹ̀jẹ̀ adókè ọjà náà à ń padà
8: bọ̀ wà níbí o
10: Oh boy, this catfish sweet oh. And I bet we bet influencer money they take ball now.
11: Bet influencer, what thing be that?
10: Simple, join Betway, book your game and share your code with your guys. Every week, Betway goes summer you 4% commission.
11: Chai, I bet, sign me up.
10: Enjoy Betway Bet Influencer. Share your code and weekly. Download the app or visit betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway. Feel the action.
12: One whistle and it's on. Stunning goals, last minute drama, dazzling skill, all your favorite teams, leagues, and stars. The biggest nights, all the Premier League games and more on SuperSport. It's on. This is the world's best football destination. Reconnect today or get the DStv decoder offer of 15,000 naira, which includes subscription and free DStv stream.
13: My brother, are you saying Lafarge don't change name?
14: Yes, now. Lafarge Africa PLC don't transform. Come become HBM Nigeria PLC. The name don't change. But now see the same Ogbonge Cement and other building solutions company. We help build Third Mainland Bridge, National Assembly Complex, First and Second Niger Bridge them, Cocoa House, National Theater, plus plenty of HTRM construction for this week country since 1960.
15: HBM Nigeria,
14: HBM Nigeria PLC, formerly Lafarge Africa PLC, Beyond Buildings.
16: On August 8, 2001, we made a commitment to our nation. A commitment to be there whenever our people wanted to dream bigger, reach higher, and do more. And for 25 years, we've kept that promise. We've helped bring loved ones closer, turn ideas into opportunities, and dreams into reality. Truly, we've come a long way together. Cheers to the next.
7: So, ẹ káàbọ̀ padà látojú ọjà, à ń tẹ̀síwájú nìkan ní Splash 105.5 FM, the Integrity Station Promoting Right Values. Sífẹ́tẹ̀ dọ̀rọ̀ ìní ẹjá lọ sọ́dọ̀ ajàfẹ́tọ̀ ọmọnìyàn. Àgbẹjọ́rò àgbà ni Fẹ́mi Fàlànà ṣe. Ọ̀kan gbòógì tí ò ṣe é fọwọ́rọ́ sẹ́yìn nínú àwọn tó mòfin ni. Ọ̀kan pàtàkì nínú àwọn agbẹjọ́rò ilẹ̀ Nàìjíríà. Fẹ́mi Fàlànà náà ló ti ju ìbéèrè síta pé ẹjọ́ kí wá ni lájorí, kí là ń fà ní, kí ni túdì, kí ni láríjà gan, eré kí la jẹ bọ́ọ̀bẹ̀. Owó ìrànwọ́ epo tá ẹ yọ tá ẹ kéde ń jọ kínní àná. Tẹ́lẹ̀ ẹyọ orílẹ̀-èdè Nàìjíríà lè tẹ̀síwájú. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, Ààrẹ Tinubu, bóò ni, how far? Kí ló ń ṣẹlẹ̀, kí ló ń sọ́pìn? Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tó wáyé ni ó Fàlànà náà ni ó ti kọminú ọ̀rọ̀ tó sọ̀rọ̀ tó ń ké sí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pé ẹ̀já béèrè fún àkóyawọ́ tòótọ́. Gbangba làṣà ń ta tààrà látọ̀dọ̀ àwọn ìjọba wa, àtijọba tí ń bẹ lókè pátápátá, àtijọba ìpínlẹ̀, àtijọba ìbílẹ̀. Ẹja bí wọ́n ń ṣe, bí wọ́n ti ṣàlékún owó tí ń wọlé sí rogún sápò wọn, bó wọn ṣe ṣe é. Ọ̀nà wo ni wọ́n gbóná ọgbà kí wọ́n sì fowó ọ̀hún ṣe. Ni ìbéèrè náà ló ń wá pé gbogbo owó yìí o, èé ṣe tẹ́ ẹ̀ lè fi kojú o àwọn tí ó ń pè wá níjà nípa ti ìmúlùúdẹ̀rùn. Àwọn nǹkan amúlùúdùn amúlùúdẹ̀rọ̀ tó yẹ kẹ́ ẹ ṣe, amúlùúdẹ̀rọ̀ tó yẹ kẹ́ ẹ ṣe, ẹ dákun. Gbogbo owó tẹ́ ẹ gbà, kí ló dé tá a sì tún ní àwọn àdojúkọ? Èé ṣe táwọn nǹkan amáyédẹrùn sì ń pè wá níjà? Tá a sì tún tì ní tòun ti pé ẹ gba àlékún owó, owó ń lékún sí yín lọ́wọ́. Gẹ́gẹ́ bí Fàlànà ṣe sọ, ó ní àwọn ìjọba ìpínlẹ̀ wa gbogbo tẹ́lẹ̀, ó ní wọ́n á máa ṣe àwọn ọ̀nà kan, wọ́n á máa tún àwọn ọ̀nà ṣe, tí wọ́n sì padà wá gba owó rẹ̀ lọ́wọ́ ìjọba àpapọ̀ ilẹ̀ Nàìjíríà. Ó wá mú ọ̀rọ̀ ìkìlọ̀ wá, ó ní ẹ̀já ṣọ́ra kúrò lọ́wọ́ àwọn kọ̀lọ̀rọ̀sí tí wọ́n tún máa fọ̀rọ̀ owó ìrànwọ́ epo máa lù wá ń jìbìtì. Torí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, à ń fẹ́ láti mọ̀ bóò ni owó tẹ́ ẹ náà ń fi pamọ́ yìí tẹ́ ẹ láàrin látara owó ìrànwọ́ epo yìí, bóò gan ni ṣe ń ràn wá lọ́wọ́? Kí gan làǹfààní rẹ̀, èrè kí la padà jẹbọ̀ ń bẹ̀? Ẹ wá ṣàlàyé fún ni kí gbogbo ayé ó jọ mọ̀. Mo kó ń bẹ̀ yẹn náà, mo tún tara ṣàṣà, mo gbéra pẹ́ o. Ó di inú ìwé ìròyìn The Nation láàárọ̀ yìí, níbi tí mo ti rí ọmọ bíbí ilẹ̀ òkìrìkà kan tó sì jẹ́ pé òun fúnra rẹ̀ gan-an, wọ́n ní olóbùṣọ̀bùṣọ̀, onídùúdù ọlọ́wọ́ rẹ̀ ní ṣe, onídùúdù ọlọ́rẹ̀ ní olóṣèlú lẹ́sẹ̀ kùkú tí gbogbo èèyàn mọ̀, Honorable Desmond Stephen náà ní ṣe. Wọ́n ní náà ni ó ti kọ̀wé báyìí o, fipò sílẹ̀, ó ti kọ̀wé fi ẹgbẹ́ lẹ̀, ẹgbẹ́ òṣèlú National Democratic Congress NDC. Wọ́n ní ó sì ti gbé àti àga àti àǹgára rẹ̀, ó di tètè fífi tètè tèrè gúngún màjà gúngún tèrè, ó di ní ẹgbẹ́ òṣèlú Action Democratic Party tá a mọ̀ sí ADP. Nínú lẹ́tà ìkọ̀wé fẹgbẹ́ sílẹ̀ tó wáyé ní ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù karùn-ún ọdún tá a wà yìí, wọ́n ní Stephen náà ni ó fi ẹ̀mí ìmoore hàn o sí ikọ̀ adarí ti ẹgbẹ́ òṣèlú NDC àti gbogbo ọmọ ẹgbẹ́ pátápátá tí wọ́n fún òun ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti ní ìrírí olóṣèlú dé. Òun sì rí ẹ̀kọ́ tó pọ̀ kọ́ ńbẹ̀, ìrírí yìí gan-an sì rèé, òun nígbàgbọ́ pé yóò máa ṣe òun láǹfààní kánrin kése ni. Ó sọ̀rọ̀, ó ní ìpinnu tí òun ṣe náà ló ń wáyé lẹ́yìn tí òun ro àròkàn pẹ̀lú tó sì lọ ní ìbámu pẹ̀lú ìgbàlérò òun láti mú kí agbègbè òun ibi agbébí ni òun ò kìrìkà kí wọ́n jẹ àwọn àǹfààní kan eléyìí tí wọ́n lẹ́tọ̀ọ́ sí kí wọ́n sì mọ bí òun tò sí. Stephen Wayo náà ni ó ti di ọmọ ẹgbẹ́ òṣèlú ti ADP báyìí o, tí yóò sì máa díje dupò fún ẹkùn tí ó máa ṣojú ti òkìrìkà ìyẹn ò ní ilé ìgbìmọ̀ aṣòfin ti ìpínlẹ̀ Rivers. Wọ́n ní ó jẹ́ ẹnìkan tí àwọn èèyàn mọ̀ gẹ́gẹ́ bí ó ti jẹ́ ẹni tí wọ́n mọ̀ fún bí ó ṣe máa ń rú àwọn ọ̀dọ́ lágbára pẹ̀lú ọ̀kan ọ̀jọ̀kan àwọn ètò tó máa ń ṣe àti bó ṣe máa ń yọjú sí àwọn agbègbè ẹsẹ̀ kùkú lóníranran ní gbogbo ìgbà tí sì máa ń pè fún ìdàgbàsókè àwọn agbègbè rẹ̀. Wọ́n ní náà ló tọ́ka wípé ẹgbẹ́ òṣèlú ADP náà ni ó dàbí ẹni pé wọ́n ní àwọn ètò àti àkọmọ̀nà tó lọ dáadáa ní ìbámu pẹ̀lú ohun tí òun ní gẹ́gẹ́ bí àfojúsùn fún ètò ẹ̀kọ́ ni ìmúlùdẹrùn amúlùdẹrùn ni amúlùtò ni àbí ti ẹ̀ka ètò ìlera ni àbí ìpèsè àwọn àǹfààní lọ́nìrànràn fún ètò ọrọ̀ ajé gbogbo ènìyàn ní òkìrìkà. Ìpinnu Stephen láti fi ẹgbẹ́ òṣèlú tó wà tẹ́lẹ̀ NDC sílẹ̀ ó náà ló ti mú tí gbogbo èèyàn ń pérò pé sọlé lórí ní gbogbo ẹkùn náà tó ń tí àwọn alátìlẹyìn rẹ̀ tí wọ́n ní wọ́n ń ṣàpèjúwe ìgbésẹ̀ yìí gẹ́gẹ́ bí eléyìí tó jẹ́ ti akin o. Bí èèyàn bá lákin tán kò lè gbèrò ìgbésẹ̀ bẹ́ẹ̀ àyè lọ́ba alákálá lójó òun náà ni Yorùbá wí. Wọ́n ní eléyìí tó wá wà yìí pẹ̀lú èròǹgbà rẹ̀ láti túbọ̀ jáwé sóbì ṣe ń tó tọ́ fún àwọn aráàlú gẹ́gẹ́ bí n tó fojúsùn wípé ìṣàkóso ìṣèjọba tòun àfojúsùn aráàlú ni. Ẹgbẹ́ tó dé sí yìí wọ́n ní ẹgbẹ́ náà ni yóò ti rí i ṣe dáadáa. Ìwé ìròyìn The Nation ló gbé ìròyìn náà.
8: Ó dáì jẹ́ ká lọ sákàtà àjọ eléyìí tó ń ṣe àkọsílẹ̀ àti òṣùwọ̀n ìgbéléwọ̀n àwọn omi tó wà lójú òfurufú tọ́fi mọ́ àwọn ìlànà bí ọwọ́ òjò yóò ṣe máa balẹ̀ nígbàtí àjọ NMAN ó tẹ̀wájú inú atótónu ẹ̀ wípé ìlànà ìwádìí alágbára ó ti jẹ́ ká rí gbọ́ wípé àwọn òjò kan ń bẹ eléyìí tí ó máa rọ̀ lọ́wọ́ọ̀wọ́ ṣùgbọ́n ṣá yóò mọ bá ara rìn léyìí tó sì ń ṣe lálàyé ọ̀rọ̀ wípé àwọn agbègbè kan apá ibìkan ní orílẹ̀-èdè Nàìjíríà ó kéré pin ọjọ́ mẹ́ta ní kinní ọ̀hún ó fi gbẹnu léra wọn bẹ́ẹ̀ ó tẹ̀wájú ó ní ìpínlẹ̀ Taraba Adamawa Kaduna ó ní ẹjẹ́ mọ̀ pé owó àárọ̀ nìyún òjò yóò ọmọ ọ̀rọ̀ ń bẹ́ẹ̀ bákan náà àráyé ọmọ sàn ó ní ṣùgbọ́n bọ́bá ní bí owó onírọ̀lẹ́ gẹ́rẹ́gẹ́ kinní ọ̀hún yóò yí lọ sí ìpínlẹ̀ ti Borno Bauchi Gombe Jigawa Katsina Kano Kaduna Adamawa àti ìpínlẹ̀ Taraba nígbà tí ó parí atótónu ó ní ṣùgbọ́n ṣá òjò bẹ̀rẹ̀ sí ní máa rọ̀ bẹ́ẹ̀ láì méwu lọ́wọ́ lọ́wọ́ òwúrọ̀ nídájí ẹ̀rìmọ̀ ẹ̀rìmọ̀ ó ní bàbá lọ sí ìpínlẹ̀ ti Plateau ìpínlẹ̀ Niger Nasarawa àti olúìlú ilẹ̀ ti ṣe Abuja ó ní ṣùgbọ́n ṣá bákan náà ọwọ́ òjò pẹ̀lú àrá níwọ̀nba òun yóò tún mọ̀ tó wáyé nípínlẹ̀ Kogi Benue Plateau ìpínlẹ̀ Niger ìpínlẹ̀ Nasarawa àti olúìlú ilẹ̀ ti ṣe Abuja o. Bákan náà ni ẹgbẹ́ òṣèlú ti ADC àwọn náà ti ń ké sí àjọ elétò ìdìbò lórílẹ̀-èdè Nàìjíríà wípé kọjọ ọjàre ọ̀tọ̀ lórúkọ ẹni tó gbé gbó orókè ọ̀tọ̀ lórúkọ ẹni tó lẹ̀bọ́ gbòòrò ayé o. Nígbàtí ẹni tó jẹ́ alága fún ẹgbẹ́ òṣèlú ọ̀hún Sẹ́nítọ̀ Moses Ezeguẹ̀ ẹni tó ṣàlàyé ọ̀rọ̀ yanya fáwọn oníròyìn wípé ẹgbẹ́ òṣèlú ti NDC àwọn ṣe ètò ìdìbò àwọn o ní àbẹnú bẹ́ẹ̀ orúkọ ẹni táwọn náà mú bọ́ta wípé ó yá kó mọ́ díje lọ sí ilé ìgbìmọ̀ aṣòfin wọn nípínlẹ̀ Anambra wọn ní ẹjẹ́ mọ̀ wípé orúkọ rẹ̀ wọ́n bá parẹ́ ni wọ́n bá kọ́ pẹ́ ẹlòmíì sí o tẹ́gbẹ́ ò mọ̀ ń parẹ́ tẹ́gbẹ́ ò sì fílẹ̀ fún wọn wọn ní ẹ tó wá ṣe pabambarí ẹ ó lọ jẹ́ ìpínlẹ̀ ẹni tó ń díje sípò ààrẹ Peter Obi nírúfẹ́ àṣìṣe ńláńlá báyìí ti wáyé o owa kese en toje alaga eleto edibo lawujo wa eyin ojogbon amopitan pe kojo jare ko se agbe kale wadi alagbara ki won le ba tete se atunse ko to di pe kini ohun yo bowo se ore patapata afisuru o
9: suru lo gba o
8: olohun ko gba wa nbe o
9: to ko je bi o ti je lori ti fun tedo ro yin lo ro tuni
8: pe
9: pe asiko ti lo
8: o ti lo
9: bi o ti je na nu ni ti fun tedo to di ago mesan laaro la la se eledumare awon baba di ago meji gba nko gbere na le to ki opon so kan bo ba de ago mewa kojo ogun iseju sa e pade queen of scorer olori sports lori eto ta pe ni jawon si ago mejo ale oni eja pade lori baba
8: olori
9: ilu olori wajo pade oro adeosi loruko ti mo nje elephant solo okan soso ajana ku te gba gboje fun papojo igba nisu na ni gba lakasu igba enu ofan na ni igba enu agaran o to a pade lakotun lola la se edumare ire o
8: ire lamba ni o da ko je bi sisi maro ke lori ti fun tedo re yin fun ti owuro oni bo se je gele ni baba legba ti salaye re yen sugbon to ba di losan la salago meji igba nko gbe ya ma gbe wa fun yin ago mesan ni owuro la ti fun tedo re yin yo wo de gege bi ise re tola ni alade laja loruko temi ye ro yin ni awukose re omo ton so

Ẹ kú ojúmọ́ mọ́. Ní gbogbo ibi tẹ́tí ń wọ̀ ẹ̀kọ́ ni Splash 105.5 FM. Ilé fún Balẹ́wẹ̀gbẹ̀ Fẹ́lẹ́lẹ̀ nílùú Ìbàdàn. Ilé bàbá Àkàndé gangan ilé ọba Àkàndé tí ó pé méjì. Lórí ètò ìjà wọn sí ìròyìn eré ìdárayá láti ẹsẹ̀ kùkú orílẹ̀-èdè Nàìjíríà, ilẹ̀ Adúláwọ̀ àti jákèjádò àgbáyé. Lórúkọ lọ́wọ́ Bọ́tìn fún òwúrọ̀ tòní, Magic Finger, Desmond Tudiji àgbàwò tán àgbàwò tó ń fasẹ́mu. Túnde Ọláwúwo Alẹ́sẹ́kùn lólótó ètò ìjà wọn sí. Adéronke Adéṣọlá lórúkọ tèmi, olórí sport, olórí ìròyìn eré ìdárayá, Ìbàdàn Kama Vinga ti gangan. Ẹyin tèmi lónìí lọ́jọ́ ajé, àràjé jẹun, àlàjé lọ́wọ́ àníní lọ́rùn, àrísìkí owó, àrísìkí ọ̀la, àrísìkí tí ń dẹ́rù bòṣì. Ọlọ́run ọba mi òkè kó dọ̀lẹ́ gbogbo tí tó ń gbọ́ ìkànnì lọ́wọ́. Ó ti wá ṣọ́ọ̀jù ẹ̀ ní kọ́kùjẹ, ẹ̀ ní gungi àárẹ̀, ẹ̀ ní máa yán fóònù, ó yá lóní kánmọ́kánmọ́, lóní wéréwéré, lóní kí á mọ́sá, lóní wàrà sísà. Ẹ jẹ́ ń lọ ságbọn káàṣì ẹ̀nà kó tó di páwọ̀ níròyìn nísànsàn láàárọ̀ tòní. *347*1004 *1#. Òun náà lẹ́ẹ̀fi ta láti jẹ́ o lójú òpó káàṣì kàkà kí sápá kó fi ẹ́ catch cruise kí ni ká ní kó o máa ṣe. A ní o máa káàṣì ẹ̀ ni ta kó o lè jẹ ni ajẹ́ ǹjẹ́ tún jẹ jẹ ni o. ₦500 péré náà lẹ́ẹ̀fi ta láti jẹ lójú òpó káàṣì ẹ̀ kò lọ́fà kò gunra kò bura rárá. Iye ìgbàwó bá sì wù yín, òun náà lẹ lè ta *347*1004*1#. Tàbí www.cashier.ng www.cashier.ng. Ẹni tọ́jú orí ẹ̀ bá wà lábẹ́ ọdún 18, ó lè ta káàṣì ẹ̀ o, ọdún 18 sókè, òun náà ló lè ta ìyẹn láti jẹ. Ó dáa, ẹ jẹ́ mú láti ròyìn eré ìdárayá orí ọ̀dàn láàárọ̀ tòní lóní kánmọ́kánmọ́, lóní wéréwéré, lóní kí a mọ́sá, lóní wàrà ń sẹ́sà. Torí wípé Favour Ofili, ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, ó ṣe dáadáa o, ìyẹn lópin ọ̀sẹ̀ lè ta lò tán yìí nínú ìdíje eré ìdárayá orí ọ̀dàn onígbà méjì mítà. Eléyìí òkè onígbà mítà tó wáyé nílùú Italy lópin ọ̀sẹ̀ eléyìí tí a lò tán yìí. Ìṣẹ́jú àyá 22:23 seconds. Òun náà ni Favour Ofili Kanga, òun náà ló sá o, ìyẹn nínú eréje ọ̀hún, ìyẹn Grand Prix Brexia, ìyẹn lórílẹ̀-èdè Italy lánàá. Tó dẹ̀ jẹ́ pé ó ṣáájú ọmọ orílẹ̀-èdè Jamaica Ashanti Moore eléyìí tóun sá ìṣẹ́jú àyá 22:57 22.47 seconds. Òun náà ni ó sá. Tó dẹ̀ jẹ́ pé ọmọ orílẹ̀-èdè Africa's Mabaudi Kon, òun náà ló ṣe ipò kẹta o, 22.65 seconds. Òun ló láǹfààní láti sá. Ó lọmọ orílẹ̀-èdè Ireland kan tẹ́ pé bí ọmọ Nàìjíríà tó lọ ṣojú Ireland ni, ìyẹn Rashida Adeleke, ipò kẹfà lòun ṣe ń tiẹ̀, 22.85 seconds. Òun náà ló ṣe nínú eréje ọ̀hún. Gold medal, òun náà ni Favour Ofili, òun náà ló mú o nínú ìdíje náà, ìyẹn fún orílẹ̀-èdè Nàìjíríà. Kọ́yin Sọ́lá Ajayi, òun náà ó jáwé olúborí lórí ọ̀dàn lópin ọ̀sẹ̀ yìí, ìyẹn nínú ìdíje Gal Athletics Belizona, ìyẹn ní orílẹ̀-èdè Switzerland ó ti láǹfààní láti wáyé. Eré ìdárayá 100m, òun náà ó ti ṣe dáadáa. Tí àsìyalẹ̀ Adúláwọ̀ àti orílẹ̀-èdè Nàìjíríà ó sì ń fẹ́ lẹ́lẹ́lẹ́lẹ́, ìyẹn ní ọ̀wú ẹ̀. Kọ́yin Sọ́lá Ajayi, ó ṣe dáadáa. Ìṣẹ́jú àyá mẹ́sàn-án ó lé 91, ìyẹn 9.91 seconds. Òun náà ló láǹfààní ìyẹn láti sá tó fi mú gold medal. Tó dẹ̀ jẹ́ pọ̀mọ́ orílẹ̀-èdè America Ronnie Baker, òun náà ló ṣe ipò kejì 9.94 seconds ló sá. Ọmọ orílẹ̀-èdè South Africa, ìyẹn Akani Simbi, òun náà ló ṣe ipò kẹta. Simbine 9.95 seconds, òun láǹfààní láti sá, ìyẹn ní apá abẹ́gbẹ́. Tó dẹ̀ jẹ́ wípé pẹ̀lú bí sàbó ṣe ń tẹ̀síwájú, Kọ́yìnsọ́lá Ajayi, òun náà nǹkan yìí sí wa lẹ́nu ni. Bẹ́ẹ̀ Olúwa tóbi lọ́ba Amúsàn, òun náà ó kópa o ní Grand Prix Brescia lópin ọ̀sẹ̀ yìí. Tó dẹ̀ jẹ́ wípé ìdíje eléyìí náà níye tí ó tún mọ kópa kó tó kan àṣekágbá. Ìdíje Diamond League ti sá eléyìí tá a wà yìí tó máa wáyé 2024. Bẹ́ẹ̀ nínú eré ìje
ere sisa onififo ologorun mita 100 meters hurdles eleji to bi amusan to sa 12.56 seconds lo fi lanfani lati jawe olubori ni GP Brescia iyen ni opin ose yi to de je wo pe omo orilede America Elisha Johnson ohun se ipo keji iyen leyin 12.62 seconds ni omo orilede Jamaica Akira Nugget, ohun lohun se ipo kẹta ti e 12.75 seconds. Ohun lohun lanfani iyen lati sa. An wa pe bi ojo melo kan seyin, ohun ni Marcia Russell lo fo akosile world record nile ti tobi lo ba musan. To ti mu sowo lati bi odun merin lo fo lenu to be ko 12.09 seconds. Olarabirin na lo lanfani iyen lati sa. Iyen Diamond League ele tan ti kopa ni Zurich ni opin ose. Eleyi ti lose eleyi ti anitan yi amọ asikagba diamond league yo lanfani lati waye iyen lojo kan irin atojo kan osu kesan odun ta wa ose to nbo ohun na niyan pin ose to nbo okay e tin lo si rede abola alafowoju sajo basketball tori ko agboje fun gba bolu alafowoju sajo for lady nigeria iyen di tigers awon na won lanfani lati pari qualifiers won sibi to da o sibi to ta lenu lẹyin ti won fi aje Cabo Verde 100 points si 84 points ohun na indi tigers olodi nigeria fi lanfani iyen lati na won o da je pe kele bagada ami merin di ni 26 points o lanfani lati ni josh okogi ami medogbon lo ni o iyen okay ami medogun 15 points o ni fun nko di tigers olodi nigeria awon to ku na ti won de fi ti won kun lati je ki nigeria ti won se daada iyen ninu idije FIBA World Basketball World Cup Qualifiers eleyi ti won lanfani lati gba iyen fun window eleyi eleyi to tun wa fun won lanfani lati rira won iyen ni window eleyi to kan lati mo boya won lo kopa ninu idije fi eya agbaye ere daraya bolu alafowoju sajo e den gba beyen ere daraya bolu alafesegba ninu league agboje orilede nigeria o ti bere o ti de on kaluku lo kogbongbo ti ra won to de je wipe fun match day 1 losi akoko Shooting Stars ni Rivers United ni Dorma United ipo Niger Tornadoes ti mi na Belda Insurance Korodu City on kaluku awon na ni won se daada o awon sese de gan won tun je wa ara won sugbon awon fi gbagbogo won se lo ni ninu league agboje orilede Nigeria iyen Nigerian Premier Football League to lanfani lati waye lopin ose yi lojo eti Friday fi gbagbogo ti won ise de league agboje orilede Nigeria luko baba to ma ti temi mimo papa se ile kan Salami Adamasugba ni Ibadan lo ti lanfani lati waye ibi ti Shooting Stars ti Ibadan to ti fi ya Inter Lagos yo awon ile tan lo nda na su quantitative reasoning eleyi ti Shooting Stars fun won pe e je lo ka key point bi e se le se daada ti e se le mo bo se n gba league agbojo ri Nigeria gbo won gboro sagba lenu won lenu agba run agbaya baya fori won run mu na ya run won run kun amẹ́wẹ̀ méjì sẹ́yọ̀ kan ní Shooting Stars fún Inter Lagos nílùú Ìbàdàn lọ́jọ́ ẹtì Friday bẹ́ẹ̀ àwọn afikapuka tó kò wò láǹfààní láti wáyé lánàá Abia Warriors àti Kun Khalifas ọmọ ẹ̀rọ ẹlẹ́yin òdòdó náà jọgbá Arawa FC wọn na Nasarawa bí olè ní àmì ayò mẹ́ta sẹ́yọ̀ kan Bedda Insurance àwọn àti Warri Wolves ànàdẹ́ Bedda Insurance náà wọn méjì sẹ́yọ̀ kan Dorma United wọn kojú Sporting Lagos rímọ̀bo battle of the new BC náà ni àwọn tí wọn ẹsẹ̀ dé àwọn ṣẹ̀ṣẹ̀ dé náà forí ara wọn ṣe kí náà fi ran náà tí ò da Dorma na Shooting Sporting Lagos òjò méjì sí odò ikọ̀ ẹgbẹ́ World Rangers International ti nu Elugun pápá ṣe dẹ̀ Mukeba Babakola tó wà nílùú Abẹ́òkúta iná mú Rangers ìdàn díẹ̀ ló kù o torí Katsina United lọ́wọ́ kọ́ mi àwọn tó wá di pọn padà dápadà tó di omi ayò kan sódò omi ayò kọ̀ọ̀kan Katsina sì ti ń sọ fún wọn wípé ẹran ti rẹ́mọ tó gba líìgì ìyẹn níbi sáà méjì sẹ́yìn ìfigagbága wọn àkọ́kọ́ Mk Babakola nílùú Abẹ́òkúta náà ti gbà wọn àwọn àná sì gbà wọn dẹ̀ padà rẹ̀ lígé are you thinking what I'm thinking ọ̀rọ̀ bá di ṣùwátà yan yan yan pẹpẹ skata skata Rangers International wọn ni ó líìgì àgbèjẹ ní Nàìjíríà wà lọ́wọ́ wọn àwọn àti Katsina ọmọ ayò kọ̀ọ̀kan ni wọ́n jọ gbà bẹ́ẹ̀ Ikorodu City wọn na Ranchers Biz o wọn ta wọn bí agbọ́n ti ń bẹ lẹ́yìn olùkọ́ wọn ni àmì ayò mẹ́ta sẹ́yọ kan Kwara United fi àjẹ Kano Pillars ọmọ ayò méjì méjì Kwara United àti Kano Pillars ọmọ ayò méjì méjì ni wọ́n jọ ta nígbà tí Niger Tornadoes wọn na ìyìn bá wọn yeyin fáàlì wọn méjì sẹ́yọ kan Rivers United wọn na Plateau United àmì ayò méjì sódò nínú líìgì ẹjẹ
jẹ wa sanrin gbogbo ile adulawo ninu idije lekun jekun ti ile adulawo ta ni oloko pa nbe wa fu bi qualifiers ohun na ni mu peri o e tori wi pe ifi gbagbaga to gbeyin ni sore le ti edo queens to gba league agbojobin ole nigeria wa ampia de call won fi ya je won ami ayo meji seyo kan na fi na won ifi gbagbaga to gbeyin ni sore le tan wa le to tun ma fi pe ampia de call to le de ghana yi awon na ni won se kini ni won ni ami mesan eni ni fi gbagbaga meta ni sore ele ti an wa pelu iko egbe agba ballu edo queens awon na le waju sori yen edo queens o le se ipo keji ori wi pe ami mefa ohun na ni won fi jade sipele ni sori ohun ta de ti yan sipele to ko ti a se kagba semi final yen ni wafu bi chaf cup ni Champions League qualifiers agbowo eyin fun iko Super Falcons ole le Nigeria Rafiat Muran ohun na lo ti darapo mo iko egbe agbobolo Aston Villa lobirin lati nu ko London City Lionesses ninu league agboje obirin o iyen nile gesi saaju saa tuntun 2026-2027 eleyi tohun ti gbina anti e Rafiat Muran ohun na lo darapo Michael London mo ohun na ni agbobolo elekesan ile ti Aston Villa ti won lanfan lati gbe iyen ni katakara ile to nlo lowo ti o tenu bodo iyen lola ode e ja wa wa awon agbobolo ile Nigeria ko wa nile okere o se se daada si lopin ose yi e mo gbagbe lati bo sojo opo cash e 3347-7004-1@ ma de se yi ko to laaro toni abuwo ta fe yin ti wa e rora run mora iyen lojo aje e ti na won weekend apo yin ti sororo e o wa ni kan wo yin oni kan sale aku owo owo ke bayi le ti mona wo ma won agan ile te mona minti le mona olohun gbo eyin wa ti 3347-7004-1@ tabi www.cashier.ng awon agbabolo orilede Nigeria nile okere won dabi edu robi owe lopin ose yi lati orilede Turkey do orilede Spain to bi dele gesi to fi mo Netherlands Belgium Italy orilede France ati orilede Germany amo orilede Nigeria won ja si se daada eje wa ja yin si lapa be Victor Osimhen ni Rams Park lopin ose yi to se ranwo kan o si tun mu ya won fun iko egbe agbabolo Galatasaray lasiko ti Godspe o foriko iyen ni owo won pelu ami ayo meta si meji pelu visa e bo ti se wa bere goal marun ati nawo meji onijayo olusosun lo ti se o ninu fi agbaga meta ninu league orile ede Turkey be kelechi yanacho ohun na o se daada fun iko egbe agbabolo Bursaspor ele to nsoju tori wipe atayin ni Bursaspor won ti lanfani lati fi yaje Kayserispor ami ayo meji si eyo kan ni re e po leyin gba Kelechi Iheanacho to wole omi goliwo mi gba kan penalty fun won o de tun se iranwo fun akegbe lati je ki won jawe olubori ninu ifigagbaga na pelu ami ayo meji si eyo kan o to wa di pa bala kokoko lanfani lati pari ko to di wipe ifigagbaga lanfani lati pari ohun na ni won yo kuro ninu ifigagbaga na ewe eni odun mokandi ni ogbon ohun o ti ni go merin ati nawo meji ni ifigagbaga merin ninu league fun iko egbe agbobolo Bursaspor iyen ni Satawa yi Ademola Lukman Lukuleke o ti siwe go re o ni Satawa yi fun iko egbe agbobolo Atletico de Madrid lasiko ti won fi yaje Sevilla pelu ami ayo meta si eyo kan Luku ohun na lo so goal di meji seyo kan iyen fun iko egbe agbobolo Atletico de Madrid ninu ifigagbaga to si lanfani lati kopa fun won be Chidera Ijuke ohun na wa lori papa nko egbe agbobolo Sevilla ninu ifigagbaga na iseju 5:50 minutes ohun na ni won lanfani iyen lati gbe wole Oluwa Aroko Dare o ti ri bi koko re lo o ti ri bi dako re si iyen ninu league orilede Netherlands fun nko egbe agbobolo Ajax ninu league won o mi awon Ajax Amsterdam lásìkò tí wọ́n fi yàjẹ́ Telstar pẹ̀lú àmì ayò mẹ́rin sódò ìyẹn lọ́jọ́ ìsinmi àná nínú líìgì àgbọ̀jọ́ orílẹ̀-èdè Netherlands lásìgbà tó darapọ̀ mọ́ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Ajax láti dé ìwọ̀n àyálò látùnú kọ Wolverhampton Wanderers tolu Aroko Dare góò mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà ló ti ní fún wọn nínú gbogbo ìfigagbaga eléyìí tó ti gbá fún wọn ó nìkan nínú líìgì ó dẹ̀ ní mẹ́ta ní Europa Conference League eléyìí tán láǹfààní láti gba playoff rẹ̀ bẹ́ẹ̀ lórílẹ̀-èdè Belgium Rafiu dúró sinmi ó wà lára àwọn
tí wọ́n mi àwọn fún kọ jẹ́ǹk lópin ọ̀sẹ̀ yìí nígbà tí wọ́n fi àjẹ pepperen lọ àmì ayò mẹ́rin sí odò ẹ̀ ní ọjọ́ ẹtì friday ẹ̀ dúró sinmi ló jẹ́ wípé òun ló kọ́kọ́ ṣìwé go

0: o ti wa nibi go merin fun mo bayi inu fi gagbaga merin ototo inu league orile de belgium ewe e maduka okoye ohun na wa loju ile o fun ko egbe agbabo lo dinese lasiko ko won fi aje monta ami ayo meta si meji fi gagbaga ohun o la fani lati pari si o de pe awon idabobo le bi meta kan to nipon ohun na ni maduka okoye o se ninu fi gagbaga na o se jan riya o jan fi je won be fun ko monta agbo wa ran orile de nigeria ebiniza akinsan miro na wa lori papa yen fun abala keji ohun na lo wole iseju merin le ni adota Calvin Bassi ati Alexander Iwobi won wa lori papa o lasiko ti ko egbe agbabolu Fulham ti won ri aye iyen iwaju Sunderland ami ayo kan sodo ohun na eni Sunderland ni na won bo de poluko ni won Alvaro Abelao baba Sampara ni be olo oluwa ina ohun na wa lori papa lasiko ti Nottingham Forest ti won ta omi ayo meji meji oju Liverpool ti papa sere Anfield iyen lopin ose eleta lo tan yi iseju 86 minutes na ni won your line inu ifigagbaga na bakan na oluwa se mi logo ajayi ati taiwa woni yi fun ko all city ati conventry city awon mejeji awon na nbe iyen lori papa iyen fun won lopin ose eleyi ti alutan yi gbogbo adorun isejuna lanfani lati gba Moses Simon o wa lori papa fun iko pari fc in lasiko ti won jabi olubori pelu ami ayo meta sodo monies lowo nini DJ French League on be Terry Murphy o gba figagbaga re akoko o nko egbe agbabolu Hamburg iyen lolede Germany o te pe won fidi re ni towo Borussia Dortmund pelu ami ayo meji si odo nini DJ German Bundesliga okay Zaidu Sanusi agbowo eyin ko Super Eagles o lede Nigeria iroyin ti ja kodi mimo pe osu meji gbako ohun na lo ma lo leti ila pelu bo ti se ni ifarapa ni ese otun re lasiko ti ko egbe agbabolu Porto ti yan ya photo wa tan ya photo ya fun Academico de Viseo iyen lojo Saturday meta sodo la won yen je ibe na ni Zaidu Sanusi o se lanfa lati gbe farapa tan se ti ya ara re tan ti ri wipe osu meji pere ni o gba lati wa ni eti ila ami mejila ninu bi ifigagbaga merin ohun na ni ko FC Porto iyan ni iyan ninu Lisa eleta amoye Rafael Leao eleyi to si darapo mo iko egbe agbabolu Galatasaray lati ninu ko egbe agbabolu AC Milan o ti jako di mimo ipo won o le duro ohun ati Victor Osimhen awon jomo derby edun robi owe ninu ko egbe agbabolu Galatasaray e mo gbagbe to ko awon mejeji ti jo wa ninu league edije Italian Serie A tele tele team of the year lọ́dún 2023 àwọn méjèèjì ẹ̀wọ̀n jẹ́ láǹfààní láti wà ń bẹ̀ níbi tí Victor Osimhen tó ti gba player of the year gẹ́gẹ́ bí ẹni tó mi àwọn jùlọ ìyá ex goal scorer tó dẹ̀ ṣe dáadáa ìyẹn fún ẹ̀yẹ Italian Football Association award lọ́dún 2023 wọ́n jọ wà ń bẹ̀ Rafael Leao wájú ọdún mọ́ pé inú òun dùn ó wọ́n ṣe láǹfààní láti darapọ̀ mọ́ Galatasaray tó dẹ̀ yẹ pé òun ò lè dúró ajẹkùn àtàwọn Victor Osimhen àwọn jọmọ dàbí ẹdùn rọ bí òwe Abdulkade Adirogba nǹkan wàrà ní láàárọ tún ni.
1: A kó ojúmọ́ atọ́kùn àkójọ ìwẹ́ra lé a kó ìbẹ̀rẹ̀ sí òní ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ ayọ̀ ọ̀sẹ̀ dùnú ló máa jẹ́ fún kó wa gbogbo wa.
0: Ìbá mi ikọ̀ líìgì àgbọ̀jọ́ lédè Nàìjíríà ó ti láǹfààní láti gbìnà yá ìyẹn ló pẹ́ ọ̀sẹ̀ kí ni àwọn kan tá a mọ̀ fojú sọ́nà ìyẹn fún agbábọ́ọ̀lù kan òṣùbù lórí pápá ìyẹn ní inú líìgì orílẹ̀-èdè Nàìjíríà ló pẹ́ ọ̀sẹ̀ yìí lásìkò tó fi gbà gbọ́dọ̀ tó láǹfààní láti lọ lọ́wọ́ ìròyìn sì jẹ́ òdì mímọ̀ wípé ara rẹ̀ o ti ya ọlọ́run o ti ṣeun àwọn nǹkan tá a mọ̀ fojú sọ́nà fún nípa dídarí ayò ní pẹ̀lú tẹ̀sí jẹ́ pé àtúntò lóríṣiríṣi ó ń lọ lọ́wọ́ lẹ́ka eré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbà lórílẹ̀‐èdè nàìjíríà bí sáà tuntun bó ṣe ń bẹ̀rẹ̀ kí làwọn àfojúsùn eléyìí ta nílò pàápàá jùlọ fún ikọ̀ tó súnmọ́ wa gbọ̀ngbọ̀n lórílẹ̀‐èdè nípínlẹ̀ ọ̀yọ́ nílùú ìbàdàn.
1: Lápọ̀dọ̀ tèmi mi lórí pé àwọn àfojúsùn ta ní fún ikọ̀ gbé agbábọ́ọ̀lù TDS òun náà ni pé tá a bá wò dáadáa sí ni sáà tó kọjá a rí i pé ikọ̀ TDS ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí àwọn ọmọ ìpínlẹ̀ ọ̀yọ́ ilé tí wọ́n ń retí wọ́n fún wọn kí là ń san pàì náà ni ìdíje ẹlẹ́kùnjẹkùn tó yẹ pé tá a bá wo ọdún tá a ti lọ kẹ́hìn báyìí ó ti pẹ́ gan tí ikọ̀ TDS tá a ti lọ sínú ìdíje continental game kẹ́hìn ṣùgbọ́n tá a bá wo ní sáà tó kọjá ikọ̀ shooting star tìpínlẹ̀ ọ̀yọ́ wọ́n lọ won jawe ticket lati lo sinu dije elekujekun ta ba wo bayi na leyin gba ta ti lafojusun yin afojusun to kuna ni pe bi kotiri esi na bi awon no se jawe sobi lati je pe ta ba so nipa league orilede wa Nigeria ki awa na ka tewo gba ko si nkan to buru nbe ta ba wo bayi na ati gba ki se pe asese mo asese di ologbo iko 3S awa na ti gbari ki se pe boya nkan ta fi deruba sugbon ta ba wo odun ta si gbari si odun ta wa a ri pe o ti jin poju bi decade bi meji o lati gba ke ele to tumo si pe ngba ta ti le ma jawe lori ta ti jawe lori ta ti lo si loje elekujekun ko si kan to buru be na pe ti iko 3S na ti a ki awa na ka gba league orede wa Nigeria temre ri wi pe ko si nkan ti o le sele a fi ere ti o ba ruare pin ni tori ta ba wo dada na nsin e ja wo iko egbe agbabolu Rebel Stars ele ti awon gagba e ja wo pada wo bi ti Rebel Stars ta pada bara awon ele to ye pe afojusun ni o mo ni eyan gbodo ni te ba de ti lafojusun laye e te yan ba le te si fi olohun si ko si ko we eyan mo te bi kan ri pe ko 3S kan jawe sobi ko si to buru nbe na awa na le gbali ki ti won ba se ra won lo papa julo oluko ni ele to da po mo won eyan lowo ta wa ri pe oluko ni ti o ti ni riri ni to si se daadari fori de wa Nigeria
0: labi oluko ni salisu yuso iko shooting stars afojusun amu lolufe na ni pe a ba fowo bali ko buru ju o a de se daada ni je lekun je kun ile adulawo o da e je lo sinu ere idaraya formula 1 tori wipe Lando Norris eni ti world drivers championship to lanfani lati wa lowo e lakoko yi ti da wipe iwa ko dide re ninu dije formula 1 fun gba koko dun 2019 ohun na lo se ohun na lo ti fade ran loju si o lodun 2030 pelu iko McLaren gege bi Lando Norris gege bi se je ko di mimo o ni tori pe ohun bere sa yi gan ohun fi gbo ara bere daada ko ohun ni slow start o je ko ohun fi ade ohun loju si wipe anise ohun tun le lanfani lati gba WDT e mo wipe Belgian Grand Prix at Zadot in a Dutch Grand Prix mejeje lo gba back to back ninu idije Formula 1 to wa fade re si pelu ko McLaren ba jo le po ni odun 2030 Roger Federer awon jan kashifu fun baba mo ni ogbon tariji elere deraya bolo alafigigba lori kan kere ohun na la nja tissue paper fun o nigba ti won induct e si International Tennis Hall of Fame pe baba eyin na ti Wall of Fame Grand Slam ogun ohun na ni baba ohun na lo gba an wa gbo wipe odun 2022 ohun na lo feyin ti inu ere yi daraya o la fi gba lori kan kere re pa won bibili G King John McEnroe gbo mo pata ohun na ni won wa nbe lasiko ti won se ti won induct Roger Federer si Hall of Fame leyin gba ja wipe fun igba koko lodun 1998 eleni odun 16 ohun na ni Roger Federer legun re se yonu ere daraya bolu alafi gba lori kan gere o gba Wimbledon mejo toto o gba Australian Open mefa o da je po US Open marun ohun lo lanfani lati gba o da gba French Open kan gaga bo se je ko di mimo o ni kenya wa ni Hall of Fame kenya pera ayan ni Hall of Fame o ni ko si nkan toto laye yi inu ohun si dun kan o pelu yiye ele ti won ye ohun si iyen gaga bi ogbon tarigi lere daraya bolu alafigigba lori kan kere Novak Djokovic o ti ja o ni ride US Open ni e dije ti o ti bere ti Djokovic ti ja lo lo le mi ero e ja adagbo ko le poju ba ba pada de ja won si ntese wa ni ja yin si royin yen be le wo an kan ni ba ndere Facebook /10555 Ibadan lojo po ka se *347*1004*1# e mo gbe ko nbe an bo na ku kale

0: Spread your wings on Splash 105.5 FM.
1: Splash FM 105.5.
2: Ìdùnnú bá ní ìròyìn Nàìjíríà. Báyìí gẹ́lẹ́ ni yóò ṣe dún.
3: Ọkọ ìyàwó gbé ìyàwó ẹ mọ́ra.
2: Fún ọdún 75, Coca-Cola ti wà nínú àwọn àkókò ìdùnnú tí ó mú wa pọ̀. Láti ìgbéyàwó sí ọjọ́ ìbí, sí ìsọmọlórúkọ, sí ìwújáde, sí ìgbòkègbodò, kódà sí gbogbo àkókò. Ó ti pẹ́ àdẹ̀síjọ wà.
3: O lè fẹ́ ni kòyàwó ẹ lẹ́nu.
2: Nísìn, o lè jẹ́ alábápín nínú ayọ̀ wa kí o sì jẹ̀gbádùn ìdá ogún sí pẹ̀lú Coca-Cola, Fanta àti Sprite Pack 60 cl fún ìwọ nìkan ṣoṣo. Gba ti ẹ nílé ìtajà tó súnmọ́ ẹ.

0: àdídì ṣe fún àwọn ìkókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC bòǹtẹ̀lú Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: Here is 105.5 105.6 One station, all the hits 101.5 Splash.

0: right? Njẹ ka ma kira wa ku dede wo gbogbo bi te tin lanfani lati ma gbo ikani. Ikani Splash 105.5 FM. Ele to wa ni le fun bala fele le ni le Ibadan. Oya ta lo ta o ta nje ope ni o gbodo voice out. Atun ti de losan teni. Pẹlu awon royin lolokojo kan to je tere idaraya. Ni bigi biga kiri agba nla aye lo lede wa Nigeria. Ni pinle Oyo ati ni ese kuku ni. O ma du gbogbo ma kan sori gba ti gbogbo re papa to gasale. Oya join together. Ba so ni pa royin lolokojo kan to je tere idaraya. Atun lanfani. Lati ma tusu re desale kuku. Iyen la won royin eleyi to takoko takoko. Ba kan na la won royin yajo yajo. Toloyinbo n pe ni breaking news. Bi ba se n bale bayi na la ma fon sira wala. Iyen losan teni ni o. Emi ni kankan mo wa nile agbara o. Desmond Twitije agbawo ti ogbodo bawo je. O ga ni mi fi da wa ti o ma je ke la fati ma gba dada ni bi kibi ka kiri agba nla aye. Tun di omo lawo ro lo tu eto ya le swagozin niye. Olale Amza doriko temi di top striker ele to gallant gan. O ma du gbegbe kede ma kesi. Iyen losan yi. Ibi ababade ti abavi link up pelu awon osise wa to wa ni papa sere ti Obafemi Awolowo iyen Liberty Stadium ni Ibadan ti alapa bi nibi ti won ti fe ma gba alejo iyawo are olede wa Nigeria ta ba so nipa honorable Oluremi Tinubu senator jari senator sorry o senator Oluremi Tinubu ni ti n bo si ipinle Oyo ebi ababade ti senator ba fi debe a pada link up pelu awon eka iroyin wa to ti wa nibe lati aro ti o mo ni nkan gbe yin debe ba ni ṣugbọn ju gbogbo ilu eja ma bere papapa jẹnsare gbe yin de ilu Ouagadougou iyan ni orilede ti Burkina Faso pẹlu ifigagbaga ẹlẹkẹta ile ti ko Edo Queens ti won lanfani ati gba baba so nipa idije commerce Oyo CAF Champions League ti awon obirin ti n lo lowo obe yen e mo pe Edo Queens won ti yan yo si ipele to kan tele tele sugbe ifigagbaga won ẹlẹkẹta awon ati Ampem Dakwa lati orilede Ghana iyan awon yan fi iya je Edo Queens pelu àwọn yẹn fi ìyà jẹ Edo Queens ìyẹn pẹ̀lú àmì ayò méjì sẹ́yọ kan léyìn tó túmọ̀ sí pé àmì ayò méjì sẹ́yọ kan yẹn òun náà ni Ampem Dakwa náà ni a fi láǹfààní àti gbẹ̀rẹ̀ lọ́wọ́ Edo Queens àwọn ni a wá ṣe ipò kíní àwọn wọn ṣe ipò kíní ìyẹn ní abala ti igun ti Edo Queens ṣùgbọ́n àwọn àti Edo Queens náà wọ́n jọ yan yọ sí ìpele semi-finals bí nǹkan ṣe rí nìyẹn lápá ibẹ̀ yẹn ó yá pápá láti bẹ̀ ẹ̀jẹ̀ àti ọwọ́ iwájú lọ́sàn-án yìí àwọn èèyàn ó tún sáré gbẹ́nu sí káṣẹ́ o *347*1004*1# ìyẹn lápá ibẹ̀ yẹn *347*1004*1# iná ni ó gbé yín débẹ̀ ìyẹn lápá ibẹ̀ yẹn mọ̀jẹ̀ àgbọ̀ ò sí ńbẹ̀ bọ́ bá ti tásìkò tá yí koto aláǹfààní àti yí koto yẹn *347*1004*1# ìyọkẹ̀wọ́ náà lọ́sẹ̀ inú bọ́ọ̀bá wúra rẹ̀ ràn ni o ó yá láti ibẹ̀ yẹn pápápá. Ikọ̀ Tottenham Hotspur bọ́ sọ fún yín pé £350 million ni ẹ ti ná ṣùgbọ́n kò tí ì so èso rere kí ni tọ́sẹlẹ̀ gangan kí ló dé báyìí bá gbà wá aláǹfààní àti yànnàná rẹ̀ lọ́sàn-án yìí àbá tiẹ̀ ti bẹ̀rẹ̀ báyìí ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ. Okay. Láti apá abẹ̀ ẹjẹ́ ń sáré wọnú ikọ̀ ti Chelsea lọ́wọ́ kan ikọ̀ Chelsea wọ́n ti ń pẹ́mí ilẹ̀ ẹ̀ẹ́dògbẹ́ wọ́n ti ń múra alẹ̀ ń bọ̀ báyìí wọ́n ti ń múra alẹ̀ kí ni ti ń ṣẹlẹ̀ ní gbé sẹ́mọ̀ yìí gbé agbábọ́ọ̀lù lọ́wọ́ àárín ọmọ bí orílẹ̀-èdè Argentina yẹn Enzo Fernandez ìfigagbága àwọn àti Luton kò láǹfààní àti gbá bọ́ọ̀lù bákan náà kojú ikọ̀ Brighton and Hove Albion lánàá kò tún láǹfààní àti gbá bọ́ọ̀lù kò kúkú ní ìfarapa nkankan ò sì ṣe ṣùgbọ́n ikọ̀ Chelsea náà ń fi ẹsẹ̀ yín tilẹ̀ pé àyíbàámọ̀ torí pé tí wọ́n ń gbọ́ náà ni pé ó ṣeé ṣe kí ikọ̀ Manchester City k kí wọ́n padà yanjú ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú ibi tí ìdúnadúrà tó sì kù sí yìí. Ẹ mà pọ́lá ní ọ̀tẹnubodò, wọ́n ní kò sí tí ò lè ṣẹlẹ̀ o. Ìdí nìyẹn tí kọjọ́ sì fi sọ yìí pé káwọn ọmọ wulẹ̀ máa fi òjò olójò gbin ọkà. Ní a fi àwò wípé kàkà tá a fi máa dún lo Enzo Fernandez yóò wá padà lọ máa lọ. Ẹ wulẹ̀ jẹ́ a máa mọ tá a nílẹ̀ ká máa lò ó. Ṣùgbọ́n Chelsea ò wura wọn ràn o. Àwọn náà ti ń pìpì alẹ̀ pé ọgbà tí Enzo báyìí lè lọ báyìí. Agbábọ́ọ̀lù lọ́wọ́ àárín fún ikọ̀ ti Monaco lórílẹ̀-èdè France. Tá a bá sọ nípa Lami Kamara, ọmọ orílẹ̀-èdè Senegal ni. Òun gangan ni ìròyìn ti ń jáde mọ̀ yìí pé òun náà ni wọ́n rè é gbé ọmọ ọdún 22 ni. Agbábọ́ọ̀lù yìí tí wọ́n ní bọ́ bá jẹ́ euro ní 45 million euro, tó bá jẹ́ pounds bíi 38 million pounds. Òun náà ni Lami Kamara ló máa bọ́ wọlé o. Olùkọ́ ni Zabi Alonso Zabi Bobo. Òun jáde mímọ̀ yìí pé kìí ṣe wípé bóyá nkankan míì tó jù bẹ́ẹ̀ lọ, ṣùgbẹ́ o work rate ọmọkùnrin yìí. Bá a bá ń sọ nípa Lami Kamara yìí, work rate ẹ̀ a lè máa fi sí ẹgbẹ́ àwọn agbábọ́ọ̀lù kan tó yá yí pé ìṣọwọ́gbábọ́ọ̀lù wọn lágbára. Tá a bá ń sọ nípa work rate, àwọn tí a máa ń pè ní orí iṣẹ́ lago kúlé, àwọn tí a máa ń ṣiṣẹ́ bí ago, àwọn agbábọ́ọ̀lù tí máa ń ṣiṣẹ́ bí ago, àwọn bíi N'Golo Kante, bíi Michael Essien, N'Golo Kante, ẹ̀dìmọ̀rú àwọn agbábọ́ọ̀lù bẹ́ẹ̀ yẹn. Wọ́n ní irú style yẹn gangan náà ni Lami Kamara, òun náà ní gbá. Ìdí nìyẹn o tí wọ́n fi àwò wípé bọ́rọ̀ Enzo Fernandez bá ti lè bọ́ sí lọ́dọ̀ Manchester City, àwọn yà á múnú owó rẹ̀, àwọn ò fi gbé Lami Kamara láti inú ikọ̀ ti Monaco ní ọ̀bálẹ́jọ́ kankan nu. Lóòótọ́ wọ́n sọ̀rọ̀ nípa agbábọ́ọ̀lù láti inú ikọ̀ Bournemouth Alex Scott, ṣùgbọ́n ikọ̀ Bournemouth ọjọ́ ikọ̀ tó ti ẹ̀fẹ́ yọ̀ǹda Alex Scott. Ẹ mọ̀ pé ikọ̀ tẹ bá ń bá sọ̀rọ̀ ti yanrí sàn bí ìgbà tí màálùú bá gbé mọ́ngòrò. Wọ́n ní irú ikọ̀ bẹ́ẹ̀ ọjọ́ pé yóò ta agbábọ́ọ̀lù. At least gbogbo báwọn ṣe ń sọ̀rọ̀ ọyẹ wọn ò tiẹ̀ ti dáwọn lóhùn pé rèé mú iye kan báyìí wá. Bí ikọ̀ bá ti lè sọ pé rèé mú iye kan báyìí wá, ikọ̀ yẹn fẹ́ ta ọmọ ni. Ṣùgbọ́n ikọ̀ tẹ́ ń bá sọ̀rọ̀ tí ò tiẹ̀ sọ iye kankan, tí kàn forí dáhùn lásán tí ò wí kankan, irú ikọ̀ bẹ́ẹ̀ ọ̀lọ́ máa ta. Wọ́n ní tó ń ṣẹlẹ̀ pẹ̀lú ikọ̀ Bournemouth àti Alex Scott nìyẹn o. Ìdí nìyẹn tí ikọ̀ Chelsea fi pòókè rajà yìí pé Lami Kamara yìí ọ̀dàbí ẹni pé eléyìí yóò wúlò, torí pé ikọ̀ rẹ̀ gan. Wọ́n ní àti ẹ̀ ti wo gbogbo bí nǹkan ṣe ń lọ gọ́dà pé àjọṣepọ̀ tó wà láàrin wọn ó ti sẹ́ẹ̀tì. Àjọṣepọ̀ tó wà láàrin wọn ti sẹ́ẹ̀tì, téni tó túmọ̀ sí pé gbogbo rẹ̀ báyìí ó ti kú mú òbí dòdò ẹ̀fọ́. Ṣùgbọ́n tí ń dá wọn dúró, dá a lè sọ pé ń dá wọn dúró kò ju ti Enzo Fernandez lọ. Bọ́bá ìfi lè sẹ́ẹ̀tì ní wákàtí yìí, bọ́rọ̀ Enzo Fernandez bá sẹ́ẹ̀tì láago 2:00 ọ̀sán, 2:30 AM wọ́n gbé Lami Kamara wọlé. Plan ti kọ Chelsea, plan ti wọn plan lẹ̀ nìyẹn o, ìyẹn lápá abẹ yẹn. Pápá nítorí àkókò tọ́dá àti ìmọ̀ tí ó padà ṣẹlẹ̀ lọ́sẹ̀ yìí, ẹni tí kà ń ṣẹlẹ̀ ẹ mọ̀ pé a ní ìyàwó ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Sẹ́nitọ́ Olúrẹ̀mí Tinúbú ń bọ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Iléeṣẹ́ rédíò wá sì wà lára àwọn iléeṣẹ́ rédíò eléyìí tí yóò gbé live and direct. Bọ́ba ti dé báyìí, àjẹ́ pé wọ́n á darapọ̀ mọ́ àwọn èèyàn wa tó wà ní pápáṣeré Liberty Stadium nílẹ̀ Ìbàdàn, níbi tí ètò gbàlejò yẹn tí ó ti láǹfààní àti wáyé gbáàrin yẹn sì jẹ́ nìyẹn. Ẹni tí ń béèrè pé kí lọ́kàn tèmi pẹ̀lú ìyẹn, ẹ kò sí ń tọ́kàn mi, ṣùgbọ́n iléeṣẹ́ ọ̀jọ́ yìí àbí oníkìlọ́kàn sport pẹ̀lú yẹn kò sí ń tọ́kàn sport, àkókò tí ń rà iléeṣẹ́ máa jọ yìí tí ò fúndí èyí ń tọ́kàn wá nìyẹn o. Ní a fẹ́ ṣe sport ńbẹ o. Bó ṣe jẹ́ nìyẹn lápá ibẹ̀ yẹn, já sáré lójú ọjà, ọyà sáré lọ já lọ kádé, ẹ kú kalẹ̀.
1: Hi, I am Sheye. Ever since I acquired digital skills from NIT, I have had better career opportunities. I have become employed. I also have a side hustle where I design softwares and applications for clients. enroll at NIT to get information technology, IT skills in digital marketing, data analytics, Java, Oracle, networking, web development, Python, other coding languages, and courses in other core areas of IT. They also offer full stack courses for those who want to be all-round IT professional. NIT impacts complete information technology, IT knowledge without missing any aspect. Do you want to be ahead of your game like me? Enroll now at NIT Ibadan. Admission is now open. For more information, call 0908-751-9480 or 0908-751-9479. You could also visit their center at NIT Building, Challenge Roundabout, Ibadan, to get started.
2: Chai, my hair do. Oga landlord, why you dey shake like ceiling fan? Eh?
3: My village people don't come again, oh.
2: This one with your body hot so. You don't do test?
3: Yes, see result, oh.
2: Oga landlord, no be your village people, oh. Na malaria. You need Luta. Luta na better medicine. We dey knock down malaria. Oya see am. Take am.
3: Thank you, Oga Luta. I don't dey can't pay.
4: Luta, brand of Artemeta and Lumifan Train, is another quality product from Hovid, marketed by Pharmatex Nigeria Limited. If symptoms persist after 3 days, see your doctor.
5: Everybody say thanks, Luta. Malaria's in big trouble.
6: A mo pe ki lo fe ra yen ororo sebe ni mo fe ra jare ororo aburo ti oloro koke owo re ko rara o si man gbadun re
7: a mo pe
6: won ti pe ifa ma fani lapoya o ororo wo lo wa fe ki ra bayi
7: ororo Devon Kings lo ye ko ra o je ororo isebe to poju owo o si ku fun eroja asara lore vitamin A
6: ororo ijeun ti mo le yan layo fun emi ati idile mi
7: be ni o paro
6: o le ra iwo ba ti owo re ba ka o si mo pe wa gbadun
7: onje aladun to ba fi ororo na se
6: o to lo so o se won re mi won ri daju pe mo so fun gogo eniyan pe ororo Isebe, Devon Kings, your Roro Isebe, to Dara.
7: Oh, Dara, be already.
6: Devon Kings, Oun Alajun, Adun Toko Ebi, Ati Aramora. Owa ni gbogbo ile itaja, Jake Jado, Orile Ede Nigeria.

0: oríṣiríṣi ló máa ń ṣẹlẹ̀ lásìkò transfer. Lára nǹkan tó máa ń ṣẹlẹ̀ náà ni wọ́n máa ń pe àwọn nǹkan kan ní speculation. Speculation yẹn máa ń dàbí bí àhesọ, a lè pè ní àhesọ àbí kétímọ̀dì àbí àhesọ ọ̀rọ̀ pé wẹ́ àti gbọ́n kankan báyìí o. Lọ́pọ̀lọpọ̀ ìgbà ara àwọn tá à ń pè ní ara àwọn nǹkan tá à ń pè ní speculation yẹn ó máa ń padà come to reality. Àwọn nǹkan tá a bá pè ní speculation pé nǹkan kan báyìí ṣẹlẹ̀ lọ́wọ́ báyìí bọ́yá ó ṣeéṣe kó rí báyìí ó sì máa ń padà rí bẹ́ẹ̀ náà láwọn ọ̀pọ̀lọpọ̀ ọgbà tó dó gbogbo nǹkan tó gbogbo speculation kan ló máa ń ráìtì nígbà míì o. Lára speculation kan tó wọlé sínsìn lọ́wọ́lọ́wọ́ ni pé ikọ̀ Atletico Madrid ti gbà láti yọ̀ǹda Julian Alvarez fún ikọ̀ Barcelona. Lára speculation kan tó wọlé sí nìyẹn ẹ sì máa gbàgbọ́ wípé ọ̀la òná ni ìdúnadúrà yóò tẹnubodò ọ̀la ni yóò tẹnubodò. Lára speculation kan tó wọlé sí ni pé akọ̀ròyìn kan tó tún nímọ̀ tó kún gan nípa ètò ìdúnadúrà bóyá kí n ẹjẹ́ kí n bóyá kí n ṣe báyìí kó lè ba clear sáwọn èèyàn yìí pé tọ̀ kì í ṣe pé bóyá èmi mo mú lórí ẹjẹ́ ń kò tiẹ̀. Tá a bá ń sọ nípa Jota Jordi akọ̀ròyìn ni ó sì máa ń sábà ní first hand information lọ́wọ́ orílẹ̀-èdè Spain ló fi ṣe bùjókò. Tá a bá ń sọ nípa Jota Jordi ló mú ìròyìn wá pé òun ti gbọ́ iléeṣẹ́ ìròyìn kan tí wọ́n ń pè ní Laxeta òun náà ló ń ṣiṣẹ́ fún. Jota Jordi níjẹ́ kó di mímọ̀ yìí pé gẹ́gẹ́ bí agreement tóun rí òun ti rí àwọn agreement yẹn òun ti ní àwọn agreement yẹn lọ́wọ́ báyìí òun ti rí àwọn agreement yẹn pé ikọ̀ ti Atletico wọ́n ti jẹ́ òye Julian Alvarez pé ọ̀dà àwọn ó yọ̀ǹda rẹ̀ láti darapọ̀ mọ́ ikọ̀ ti Barca. Gẹ́gẹ́ bí ìròyìn tá à ń gbọ́ lọ́wọ́ ni o ẹ mọ̀ yìí pé mo ti sọ síwájú pé speculation ni ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ akọ̀ròyìn yìí ọmọ orílẹ̀-èdè Spain ó ń ṣiṣẹ́ fún ilé-ìwé ìròyìn kan tí wọ́n ń pè ní Laxeta Jota Jordi ló mú ìròyìn wá bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ jáde sí mi lọ́wọ́ báyìí pé ikọ̀ Atletico ti gbà láti yọ̀ǹda Julian Alvarez ìyẹn fún ikọ̀ Barcelona. Tọ́ ojú ló pẹ́ sí ilé òní fẹ́ sú ilé ọ̀la fẹ́ mọ́ bọ́bá jẹ́ wípé bẹ́ẹ̀ ni lóòótọ́ nígbà tí ọba ìdọwọ́ ọ̀rọ̀ lẹ̀ mọ̀ pé yóò ti di tọ́rọ́ fún kálé ẹja máa wò bọ̀ ìyẹn lápá abẹ yẹn. Kódà mo tún ń gbọ́ ìròyìn pé ikọ̀ Chelsea ń wò bóyá wọn lè gbìyànjú láti gba Marcus Rashford gẹ́gẹ́ bí àdéhùn alágbàsìn on loan ìyẹn náà tún wà lẹ́gbẹ̀ẹ́ kan tó tún dúró lẹ́gbẹ̀ẹ́ kan tá a ti mọ bóyá ìyẹn náà lè padà ojú gbogbo ẹ lọ ení sọ̀la náà ni gbogbo rẹ̀ pinpin pé ó pin fún ìdúnadúrà lára àwọn orílẹ̀-èdè tó ní kìmí àwọn orílẹ̀-èdè kan bẹ tó yẹ pé ó sì máa di beyond the five o ṣùgbọ́n àwọn tó ní kìmí ọ̀la náà ni wọ́n fẹ́ dàbí ẹni pé ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n fọ́ sí. Ìyẹn ọ̀tọ̀ pàápàá olùkọ́ agbábọ́ọ̀lù fi kọ Chelsea nígbà kan rí John Terry ó ti bá Zabi Alonso sọ̀rọ̀ pé ṣàtúnṣe sọ́wọ́ ẹ̀yìn kó tó di òpin ọ̀sẹ̀ o torí Arsenal tẹ fẹ́ pàdé àwọn yẹn wọn máa ń bà ó tí wọ́n bá ti rí ìgàn báyìí wọ́n búra mọ́ gan ni o yẹn bá ti rí ànànàmú ike wọn èèmọ bùrẹ sí o bẹẹ bálẹ lásọlé ibi àsọlé bá gùn dé náà ni ó fò mọ o fún díẹ èyí. High scoring side ni kò gunners o tètè ṣe nǹkan kan sí ọwọ́ ẹ̀yìn yẹn ọwọ́ ẹ̀yìn yẹn ń fẹ́ àmójútó tó péye kó tó di pẹ́ kojú ikọ̀ gunners o gẹ́gẹ́ bí John Terry bó ṣe sáré pè wọ́n ṣàkíyèsí nìyẹn. Mo ní a máa yàn ná àwọn nǹkan kọ̀ọ̀kan ẹ já sáré sí báyìí sáà ní nǹkan kan bẹ̀yẹn mọ́ a sì ní àbí ọ̀dà kò burú já sáré sí báyìí. Akúndédé wòye ọ̀gbẹ́ni síkírú àyìndé ojú ètè láti ọ̀dẹ òmu.
1: Akúndédé wòye atọ́kùn akúndédé wòye gbogbo ẹ̀yìn ara ilé akáwọn tiwa ọ̀tá yan nídòpẹ̀ láéláé.
0: Ìkan lára àwọn tí wọ́n máa ń fún wa ní information láti ọ̀dọ̀ yín wọ́n lẹ̀ ń halẹ̀ ẹ̀ ń tẹ́tí àwọn ẹ̀ ń dúnkùkù làjà máwọn.
1: Pé kí ni ẹ̀.
0: kile yin so fun won
1: emi gan mo to ra yin mo de pe mo hale mo yan kin temi en to soro boya lo ti mo pe so ku so lo nso boya ri okan ni dalam ejo fi wa so pe eri okan wa li kin temi pe
0: kile te fin threatening awon to je source source news temi
1: source of information
0: eh
1: emi o mo emi o mo won ri o
0: won le so pe e fin kan se won
1: ah mama ko jaye won won mo ko jaye won won mo so so ku so won
0: tin ba ko jaye won ko
1: ah eyan ba ko jaye nkan se e won se
0: gba won ba ti won so na ti
1: e ko se di gbon ba fi nkan se e ba ti ko jaye re o ti sunmo ki nkan se ni se pe boya won o se fi won o fi nkan se
0: la mi record gbo ti won wi
1: yen nkan ko se n ba ko jaye
0: interesting
1: e ma so so ku so to so nti o gbo nkan o se
0: interesting wa
1: oro interesting yin ko awon
0: okay ya gbo latenu ekeji re aku dede wo yi ogbe ni ti ki loruko e to bi mo pamọ sita
2: oruko temi ni abdul wasim amadu yusuf akorede oba klapa mo ke ti aka kele gba laye pe akuse latara wal baraka to polo ofise nkan kan ile ni naija lo ni jobaje kin lo bu tele fe gbo
0: ti kini fi se
2: mo fi da ko mi
0: e kini to sele gangan kini te fa fayo
2: se ve ja lo sen abi fe se to
0: ko si ti o le sele o
2: e ya fe ja wa go sa
0: ko si ti o le sele o to ba je pe yen
2: eru obi mi gan santi bi o de lori mi ri
0: ah ni wo na
2: aye wale
0: e da o ma la ro
2: ku santi bi o de lori mi ri
0: ku o lori ejo ibi je gbagba to ma waye laarin Aston àti Aston Villa lálẹ́ yìí mo fẹ́ ká mẹ́nu bàtà bá kò lórí yẹn ká bọ́ sínú ká bọ́ sọ́dọ̀ Tottenham Hotspur kí ló dé tọ́rọ̀ wọn fi rí báyìí after bíi £350 million wọ́n yìí tún dúró lórí páwọn ó sì tún ra agbá bọ́ọ̀lù náà ni o ṣùgbọ́n ẹja kọ yanjú Aston Villa Arsenal nírọ̀lẹ́ yìí ṣebí kò lè bẹ́yìn yọ nǹkan Aston kàrí fi ké burẹ́ sí ti ẹ ni.
2: Èmi rò pé tàbá yọwọ́ olùkọ́ ni ikọ̀ Aston Villa kó pé tó àti rí Arsenal ó máa fẹ́ proof point kan àbó mi ikọ̀ Aston Villa ti hàn ní lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo point tí wọ́n máa rí proof tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi ò rò pé wọ́n lè rí nǹkan kan ṣe ní alẹ́ tẹ̀lé torí pé lákọ̀ọ́kọ́ náà ìfigagbága wọn àkọ́kọ́ kò ràn wọ́n lọ́wọ́ má jí ìyá tewúrẹ́ jẹ́ sọ́ọ̀bù èrè so àmì ayò mẹ́rin sódo so ẹran pé irú ikọ̀ bẹ́ẹ̀ ti kọ́kọ́ bọ́ sínú yílà ìlú láti bẹ̀rẹ̀ sá wọ́n dẹ̀ wo ikọ̀ yẹ n tó jẹ́ bí ara kan gbòógì tó gbé wọn ní sáà tó kọjá àbí ká pé méjì Emiliano Martinez ó ti fi kọ̀ ilé Morgan Rogers
0: márùn-ún
2: mo ń sọ ni pé àwọn tó tiẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n tó márùn-ún bẹ́ẹ̀ ni
0: márùn-ún Oli Watkins ti lọ
2: Yuri Tielemans
0: o ti lọ
2: so èrò ti pọ̀ tó ti lọ so irú ikọ̀ yẹ ìyẹn tó ti lọ yẹn àkóbá ńlá ni fún ikọ̀ tí ìwúlẹ̀ ṣe ikọ̀ tó wúlẹ̀
0: big player márùn
2: tí ò dẹ̀ tí ì sí replacement gidi kankan tó gbangban
0: tó bẹ̀sẹ̀ wálẹ̀
2: so lápọ̀dọ̀ tèmi o wọ́n lè ti máa ń rí
0: sí
2: estricosa bẹ́ẹ̀ ni
0: dùn yàrá àjò kojú wọn alálẹ̀ ẹ̀
2: ń tẹ̀ ó tún wà náà tí ó tún wà kógun jà wọn so ikọ̀ yìí ti dakú rẹ̀tẹ̀
0: so kí wọ́n lọ fi ké burẹ̀ sí
2: ti nkan ò bá máa ṣe wọ́n
0: tẹ́kọ̀ọ́bá
2: sí arsenal kò gbọ́dọ̀ sí excuse kankan láti máa mú àmì mẹ́ta kú mọ́ bẹ́ẹ̀ because wọ́n máa fi lè fúnru kọ̀ bẹ́ẹ̀ yẹn láǹfààní àti lè rí nǹkan kan ṣe against wọn gbogbo kọ̀ yókù ni gbòòyà pé àṣewọ̀n ò tiẹ̀ tó ń tiẹ̀ ń pè wọ́n but villa park yẹn máa ń jẹ́bi kan tó máa ń jẹ́bi wàhálà fún ikọ̀ arsenal nígbà tó pẹ́ sẹ́yìn
0: tí a sì láwọn àgbẹ̀ náà sì láwọn àgbá bọ́ọ̀lù tó ṣe é mú
2: nígbà yẹn so bọ́ nírú alẹ́ yìí tí ò bá nìkan mìínú kò yẹ kí ikọ̀ arsenal má tún náà wà tó bí wọ́n ṣe 19 ní ìfigagbága àkọ́kọ́ ìyẹn coventry city ó yẹ kó tó bẹ́ẹ̀ yẹn lálẹ́ àbí kó jù bẹ́ẹ̀ lọ so lápọ̀dọ̀ tèmi
3: mi ò rí nkankan tó fọ́ níbẹ̀ tó bá di pé ikọ̀ arsenal lọ bẹ̀ẹ́ léni.
0: yes lucas digby náà ti lọ.
3: lucas digby náà lọ léni wọn rí point mú bọ̀ àbí wọ́n mú 1 point bọ̀ kò fọ́ ní torí pé ikọ̀ yìí ó jẹ́ ìkan pàtàkì lára àwọn ikọ̀ tó máa ń fún arsenal ní problem pàápàá jùlọ láti ìgbà tí olùkọ́ ni una emery
0: o ti wa nbe
3: to ti gbase ta ba wo boya bi emiji ton ti pade ni villa yen bi emerin ni last 7 game won to je EPL game ni le Aston Villa e bi emerin ototo ni Aston pada nu nbe so le to ntumo si pe ko won ni akosile to da
0: nibe yen ni Villa Park
3: nibe yen papa julo lati gba ti oluko ni tide sugbon nkan kan to kan ma je bi okun ifaseyin fun iko Aston Villa le ni ni pe o ti ta awon agba ball awon pe iyen o fi be si ninu excuse mo sugbon ta ba wo injury injury na ma wa lara nkan ti o le fa iju ele ton ma ni tori pe most awon key player awon won si wa ni injury le to je pe won ti pada ta ba so nipa pe boya awon agba ball kan lo won ti replace at least won ti ni Nicholas Jackson ba won ti ni ki loruko agba rin gbun lati nu ko ti Bayern Munich lo to awon yen o ti gba ball kankan sugbon sibe won ti ni replacement fun awon kan so lapodo ti temi iko Arsenal ni mo ri pe ohun lo ma wa ninu ila ilo tori pe gbugbe eyan lo nduro de pe ko mu point bo lati be
0: to ba wule Aston Villa ko nse news
3: ko nse news o ko nse news
0: Aston Villa ni o tun gbadun
3: Aston Villa ni o tun gbadun na o le je news gan ni sugbon iyen gan no funny tori pe lara awon to ma fun won problem
0: tele
3: e
0: ta ba won Aston Villa ko jo pelu awon irinse to ninle to tun wa ko awon
3: ta ba won kan ta ko jo nkan ta ko jo na ko ti si nkan to special to fi yato si ti sa to koja lo
0: bi won le Gumares awon eri esu ko san kan kan to
3: wole Bruno Gumares o ti lanfani lati gba ball fun eni gan won shin doubt e ni
0: o gba ball
2: o ti gba shit
3: eni won doubt e ni as in ko ti gba ball kan signing kan ti mo le so pon ni to make difference oni
0: Solis
3: ti won gbe
0: Solis yen na buru
3: oni kan le mi ri bi difference kini to wa nbe ta ba wo awon Bruno Gumares ko shop o ma play le ni
0: dito
3: effect Bruno Gumares o ti yan ninu ko Arsenal to Solis so lapodo ti temi Arsenal wa under pressure ile ni o sese ka awon eyan ma ri nkan ti won fe ninu ko Arsenal le ni tori pe oluko ni ma nfe proof yi pe ise tan gba lowo fun wo ki o ko dajo un lo so Spanish de jo ni
0: mo ri awoko se kan ti mo fe ke fi han oluko yin to luko yi be ba wo sikiru ayin de oju etere eni po mu pen dani te ba ma wo awon pundit loke okun bi won se ma mu dani niyan to je yi pe e ma file emu dani be emu dani e ma file ejo nitori olohun e de ri pe te ba wo pen yen kolo aso ti o wo o fe mu le n to tun mo si pe o je wo ara re gege bi authentic pundit eleyi to ma tin se ti esa awon local one be ba wo oloko dana ti dani oloko dana e ri pen lowo e e ri po joko o mu pen dani te ba ma wo awon pundit ni oke okun so won te ba wo ara bi otari kun sita se ti ri iyato to wa lara awon pundit gidi ati awon to je bi typical local pundit o na ni erin yen e kan ba mi mo e mo ba mi ogbeni sikira yin de oju etere se n gbo mi
3: mo gbo yin
0: e mo ba mi awon nkan te o je bi nkan gbalode teyin ti mu wo seyi e mo ba mi se e ti gbo ke ma ba mi
4: eja kika lele
0: eja
4: o se ile o ti gan
0: ile ti
4: yes da kika somo se se yen pada ni ko se ko sa ga ka te yan fe fi eja kika da mo
2: to ti pa mi lerin ngba te ti so ro pe nikan be pe ni ani le nikan na ba sa ri twa ko ni ba sa ri yo ti o ti
0: wa na tu ti e tu ti yan wa na tu ti e ko mu
2: oro burukun to nte
0: iwa na tu ti e ko mu look at them with pain so that nkan to ba fe so won jo ti e pe point nte point to ba fe so boy wo o wa tari kun ni waju kini ogbani oloko dana jare
4: se really figure we guy lapodo temi Arsenal ti bara won ni condition by now sa to koja sugbon to je pe fun ara lara won bayi ni won ma n fa to fi je pe iko ta ti ro boya pe Arsenal o ti e kere tan Arsenal ba na bi meta oja oya ni
0: lale
4: ni e pe ni awon fi gaba gaba isa to koja
0: teyan ti ma n fo kan
4: sugbon to je pe Arsenal fi gaba ga ti won ni next bi agbe re se play boya bi Man City awon akoju bi ko boya bi West Ham West Ham yen de re o le si ji abi meji seyin ka san to pade Arsenal wa ti gbe gbogbo mentality won yen won gbe sori Man City tan fe play weekend
0: wa yo bi won se ma pa
4: mo
0: se ja igbe iru eni nisin won wo Chelsea ni
4: lehe so ito e kan go pa kopo si Aston Villa yen on wa pa okan po sodo Chelsea to je pe opolopo ifigabaga to je pe mi tan pada win nu ifigabaga gan sa to koja gan o fa wahala o di wahala koja anti won ni ninu ko won to ya won yin so pe ti won ba lo gbe igbagbo won gbogbo gbogbo ti won ro loke tan lo gbe sori Chelsea tan fe koju ni okin ose tan dare ti Aston Villa pe ni sa to koja gan to ni ogbo won gan amele ta se gba to si ta ogbo irinse tan sin o se se ki fi gaba ga yen le mo iko gi agbabolu ti Arsenal lowo o
0: ti o pada affect next game won
4: gan so kan pa ko kan pa ogbo kan won po fele yi
0: kan ko kan mo ka kuro lopin
4: en to le ran won lowo against Chelsea eleyi o en to le ran won ton ba lo foju underage ti Aston Villa even ton ba ma pada na Aston Villa gan le se ko je pe won psychologically o ma affect won against Chelsea
0: ti won
4: ba to won so pe ti nkan ba ma yi wo fun won ni figabaga won ati Aston Villa owo won na lo wa
0: okay owo won na
4: lo wa
2: won na ko Aston Villa ni sa to koja Aston Villa na won na pa le Villa Park
0: e boya ti won so na pa team ko so pa pe
4: won team bi awon team
0: to ti down
4: but ja ba kini
0: pa de team to ti down something similar happens against Man U that before I can talk about the Man U I pa lose si Man U lo won last season
2: ben won
0: lose
2: si Man U
0: won play match
2: kan Emirates
0: won play match kan before that game te pe won for
2: Man U dey down the time
0: hello so something I want kan yen lohun so pe won ma nfoju ba o pe team to ba down ti o si ni form pe then upper mat wa ni match gidi ni match mi to tele yen won ma tin po kan po si next game won gbo kan ku lori en to ti je pe o je next meanwhile awon kan ba yen
3: looto awon kan ba yen o ma affect team sugbon ta ba wo lati bi last four season iko Aston Villa gangan o gangan je isoro fun iko Arsenal ju iko Chelsea lo the only thing to ko wa nbe ti match Chelsea se ma wa focus ni pe da London derby pe won jo wa ni London yen ohun lo wa nbe sugbon iko to ma pe ninu Chelsea ati Aston Villa bi last 3 season ago Aston Villa wa lara awon ti o je ko gba league to ya ko lo yi lagboda na so kile mi fe fa yan be ni pe lati bi last 4 last 3 season again rivalry to wa laarin ko Aston Villa ati Arsenal o ti ju ti Arsenal ati ko Chelsea lo lati bi last 3 season so ohun ti mo fe fa yan be ni pe lati focus pe Chelsea ohun la won ni waju won le foju underrate Aston Villa ta Aston Villa ba na won le ni abi won ri a point won ri draw rivalry yen na lo si tun wa nbe ki se pe boya won foju underrate won
0: okay ora e ja sare pada soju oja e ja sare loju oja ka loju oja ki ade ka sare loju oja ka de ba ba toju oja de eyin se ti local pundit yan abi agba yin o e ma eyin loan a fe loan e gan nitori yan le se radio bi meta kan ti kan si wa nigbati transfer ba fi close lola possibility ka loan e si bi kan onbe o se se ko lo ni loan o se se ko lo ni loan gba mi dada MC Gold omo mi alalubarika o seun ko si wa a loan e si bi kan ni le se radio kan ni sambisa anyhow sir yours are lo ko to di pe transfer o close e je loju oja kade e ku kale.
5: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 Naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND, or A-level, Bibles. WMOU makes it easier. Visit us in Lagos at number 1A, Oba Akran Avenue, Ikeja. In Ibadan, at White House, at Dewumi Street, Felele. Or in Abeokuta, at Dots ICT Institute of Technology, 52 Ijemagbadu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
6: Àmọ̀ pé kí ló fẹ́ ra yẹn?
7: Olórò ìsebè ni mo fẹ́ ra jàre.
6: Olórò àbúrò tí olórúkọ kẹ̀.
7: Owó rẹ̀ kò wọ́n rárá.
6: Ó sì máa ń gbádùn rẹ̀.
7: Àmọ̀ pé
6: rántí pé ìfà máa fani lápò ìyá o.
7: Olórò wo ló wá fẹ́ kí n rà báyìí?
6: Olórò Devon Kings ló yẹ kó o ra. Ó jẹ́ olórò ìsebè tó pójú owó. Ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
7: Olórò ìjọun tí mo lè yan láàyò fún èmi àti ìdílé mi.
6: Bẹ́ẹ̀ni, ò parọ́. O lè ra ìwọ̀nba tí owó rẹ̀ bá kápò, o sì mọ̀ pé wàá gbádùn oúnjẹ aládùn tó bá fi olórò náà ṣe.
7: Òótọ́ ló sọ. O ṣeun ọ̀rẹ́ mi. Mo rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé Ororo Isebe Devon Kings ni Ororo Isebe to dara.
6: O dara be ore mi.
7: Devon Kings, orun aladun, adun to ko ebi ati aramora. O wa ni gbogbo ile itaja, jakejado, orile ede Nigeria.

0: this August be your season of harvest for cash year. Season where you go pack money tire left, right, center. Money go they enter your hand. You go they wonder say what thing happen.
1: What thing happen?
0: Daily payment day, steady weekly cash pot. Everything on point. Oh yeah, now my people, join the community of winners this August as you go they play cash year. And of course, as you go they wait to that special call, we go tell you say you don't cash out. To play for Splash FM, now star 347, star 1004, star 1#. If you want play on top Lagilu FM, now star 347, star 1004, star 2#. You fit to play safe for our website, www.cashier.ng. Remember, send our your state gaming board, 9 license this cashier. And you must not reach 18 years and above to fit to play cashier. Shorty cashier.
2: Nígbà tí wọ́n bá kí orúkọ ẹnìkan níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́ jáde, ohun kan ṣoṣo lẹ máa ń gbọ́. Ṣùgbọ́n bẹ́ẹ̀ bá fetí sílẹ̀ dáadáa, ẹ máa gbọ́ ìró àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó wà lẹ́yìn àṣeyọrí náà. Àwọn òru tí a fi gbàdúrà kíkankíkan, ìfẹ́ àti ìtọ́sọ́nà líle bàbá àti àwọn òru aláìsùn tí akẹ́kọ̀ọ́ alápọn fi kẹ́kọ̀ọ́. Nítorí wípé àṣeyọrí kì í ṣe ìrìnàjò ẹnìkan ṣoṣo. Fún wa ní Sanlam Alliance, àwọn àkókò ìwúrí báyìí kìí ṣe àṣeyọrí nìkan. Ó jẹ́ ẹ̀rí, ẹ̀rí iṣẹ́ takuntakun, ìfọkànsìn, ìtìlẹ́yìn àti ìlọsíwájú. A kì í wo àwọn àṣeyọrí pàtàkì rẹ nìkan. A máa ń ṣe ayẹyẹ pẹ̀lú gbogbo àwọn tó ràn án lọ́wọ́ láti débi tó wà. Pẹ̀lú àwọn ètò mádàndófò wa tó yọrantí, à ń rí dájú wípé àwọn àkókò ìwúrí rẹ kò yí sí ìbànújẹ́. Kàn sí www.sanlamalliance.com.ng láti mọ̀ sí Sanlam Alliance, gbé ìgbésí ayé pẹ̀lú ìgboyà.

fẹ́ ṣíde ètò ó rọ Alhaji Alhaji Rashidi Ayede Merenge ẹ fún wa ní ààyè torí pé tí ò gbèjì ẹ̀yẹ tẹ́ wà lọ́dọ̀ Alhaji Merenge ẹ bá mi sọ fún wọn wípé àwọn àlejò tí à ń retí ti wà láàrin wa wọ́n nílò láti pa.

0: ṣe wà láti ìmẹ̀rẹ́gẹ̀ èdè. Àti gbogbo ẹ̀yìn èèyàn tẹ́ wà pẹ̀lú wọn. Ẹ fún wa láyè láti bẹ̀rẹ̀ ètò. Àwọn àlejò wa láti ìlú Àbújá, wọ́n ti wà láàrin wa ń bì í. Aláàjì Mèrèngè, ẹ ṣe ẹkú àtàárọ̀ ẹkú oòrùn. Oòrùn náà ò ní bàjẹ́. Ẹ ṣe púpọ̀ o, Aláàjì Mèrèngè. A fẹ́ bẹ̀rẹ̀ ètò báyìí.
1: Àbọ̀rọ̀ mo ń bọ̀.
0: Ìṣẹ́jú mélòó sà?

0: Let this August be your season of harvest for cash year. Season where you go pack money tire. Left, right, center. Money go the entire your hand. You go there wonder say what thing happen.
1: What thing happen?
0: Daily payment day. Steady weekly cash pot. Everything on point. Oh, yeah, now, my people. Join the community of winners this August as you go to play cashier. And of course, as you go there, wait till that special call. We go tell you, say you don't cash that. To play for Splash FM, now star 347, star 1004, star 1#. If you want play on top Lagilu FM, now star 347, star 1004, star 2#. You fit to play safe for our website, www.cashier.ng. Remember, send our your state gaming board, 9 license this cashier. And you must not reach 18 years and above to fit to play cashier. Shorty cashier.
2: Splash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
3: Ẹyin tèmi báwo ni o ṣe wa.
4: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo olùkọ́ wa ṣe ń ṣe fún wa? Làwọn náà ṣe fúnra wa.
5: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
6: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
7: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
6: 0807-112-4000.
7: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: láti ìjọbẹ̀rẹ̀ south east àti gbogbo ipa ìkábọ̀ sí àríwá o. Nígbà tí àwọn àlejò wa náà ti ń dé báyìí.
1: Àìsọ́rẹ́sì ẹ máa wọ
2: ẹ̀ṣẹ̀ owó.
1: Aya President Bola Ahmed.
2: Láì fi àkókò wa ṣòfò.
1: Aya Kọ̀dí Olúwa.
2: Láì gbà wá lákòókò.
1: Àìsọ́rẹ́sì máa wọ ẹ̀.
2: Bí àwọn àlejò wa ṣe ń jókòó. A ó ṣí lẹ́tọ̀.
1: Mama ti dé o. Mama ti dé o.
2: Lẹ́yìn tá a ti ń ṣe àfihàn wọn.
1: Ó ti dé o.
3: Ó ti dé o.
2: Ambassador Taofeek Arapájú ẹ̀ka àbọ̀ sáré wa o. Igbákejì gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ́lẹ̀. Mo rí akọ̀wé ètò ìròyìn wọn náà Bámi Tálẹ́ Ibrahim.
1: Olúrẹ̀ mi náà ń bèrè.
2: Wọ́n jọ dé sáré wa ni.
4: We welcome the mother of our nation, the first lady of Nigeria,
2: term
4: senator, first lady of 70 years.
2: Ayọ̀ Adéṣeun. Wọ́n ti wà ń bì í. Bákan náà ni mo rí Right Honourable Adéremi Abbas Oseni olùdíje fún ipò ìlẹ́gbìmọ̀ aṣòfin àgbà ní ẹkùn Gúúsù Ọ̀yọ́ Ọ̀yọ́ South Senatorial District Candidate. Wọ́n ti wà pẹ̀lú wa.
1: Adéṣọ́jí tẹ ń bèrè.
3: Ó ti dé o.
1: Ará pájà tẹ ń bèrè.
3: Ó ti dé o.
1: Àmásádọ̀ tẹ ń bèrè.
3: Ó ti dé o.
1: Olúrẹ̀mí. Aya Tinubu tẹ ń bèrè.
3: Ó ti dé o.
1: Ayọ̀ lọ́dọ̀ dẹ. Ayọ̀ lọ́dọ̀ dẹ.
2: Ẹ ṣe o, Alhaji Rashidi Ayinde.
1: Ayọ̀ lọ́dọ̀ dẹ.
3: Ayọ̀ lọ́dọ̀
2: dẹ. Ẹ ṣe Alhaji Rashidi Ayinde.
1: Ké máa ń ṣe máa ń wọlé mọ́ra bá o.
2: Alhaji Rashidi Ayinde ẹ ṣe o.
1: Hotel aláṣẹ ké máa ń ṣe mọ́tọ̀. Máa wọlé
2: mọ́ra bá o. Bí àwọn àlejò wa ṣe ń jókòó.
1: Máa wọlé mọ́ra bá o kí ẹ bí. Bó bá jayé títí kó kọ́ ọ̀gá wa. Ọ̀gá wa Dr. Zakius Adédèjì Adélábú. Ọmọ wọn ni wo àjẹ o. Ayọ̀ lọ́dọ̀ dẹ́gbẹ́.
2: Distinguished Senator Sarafadin Abiodun Ali Amolofiere olùdíje fún ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC ẹgbẹ́ olóṣùṣù ọ̀rọ̀. Ní báyìí ẹjọ́ a bẹ̀rẹ̀ ètò pẹ̀lú National Anthem. Àti orí ìpínlẹ̀ Ọ̀yọ́.
1: Olúrẹ̀mí o. Ayábọ̀ Ahmed àti Inúkú. Aya kan Àkọ̀dí olóòdó jẹ.
2: Ẹ jọ̀ọ́ mo ń kí Sẹ́nítọ̀ Ayọ̀ Adéṣeun Alhaji Ali Awa ẹ káàbọ̀ sáré wa o.
1: Sọ fọ́lá ká.
4: Please let us all be seated. Let us all find our way to our places.
1: Má wọlé mọ́ra bá o.
4: Let us all find our way to our places so that we can.
2: Alhaji Rashidi Ayinde, it is time for the national anthem, please.
1: O tọ́jú Sẹ́nítọ̀ Yunus Akintode Mèlú Ọ̀yọ́.
2: City Boy State Director is also here.
1: Honourable
2: Olúfẹ́mi Onírètí.
1: You
2: are welcome, sir.
1: Olúrẹ̀mí bẹ́ẹ̀ náà ni o.
2: Mo kí àwọn mágàjí tí wọ́n ti wà láàrin wa bákan náà mágàjí àbáṣọ lọ́kọ̀. Mo kí yín o.
1: Ayọ̀ lọ́dọ̀ ní Àkọ́bí.
4: Please let us find our way to our spaces so that we can get ready for the national anthem.
2: Please and please Alhaji Rashidi Ayinde, this is time for the national anthem.
4: Alhaji Rashidi Ayinde
1: Awale Ọ̀yọ́ City City Boy Coordinator

0: ẹ ṣe púpọ̀ ó kí gbogbo ẹ̀yin Tarafite movement ẹ wà láàrin wa o ẹ jọ ibi tí ẹ bá wà ẹ jẹ́ ká jókòó ní báyìí. Orin orílẹ̀-èdè Nàìjíríà láfi bẹ̀rẹ̀. Orin ìpínlẹ̀ Ọ̀yọ́ yóò tẹ̀lé.
1: Please let us rise for the national anthem.
0: Ẹ jẹ́ ká dìde ibi tí a bá wà. Gbogbo wa pátápátá ibi tí a bá wà ẹ jẹ́ ká dìde. Fún orin ilẹ̀ wa Nàìjíríà.
1: In honor national of our anthem. Nàìjíríà.
0: Gbogbo iṣẹ́ wa
1: yóò rí.
0: Pàfúnà mi lọ́wọ́ ṣe ìjókòó síbẹ̀. Orin ilẹ̀ wa Nàìjíríà ẹ jẹ́ ká dìde dúró nígbà tí akọrin Nàìjíríà orin ìpínlẹ̀ Ọ̀yọ́ yóò tẹ̀lé. Ẹ ṣe púpọ̀ o. DJ.

0: ẹjọ́ tí màmá wa bá ti wà láàrin wa ń bì í ìyẹn aya gómìnà àná nípínlẹ̀ Ọ̀yọ́ her excellency ambassador Florence Ajimobi ambassador of Nigeria to Austria tẹ́ bá ti wà láàrin wa ẹ bá mi pa àtẹ́wọ́ fún wọn láti máa pọ̀ síwájú ń bì í ká máa wa sọ̀rọ̀ láàrin ìṣẹ́jú kan sí méjì ẹ bá mi fún wọn ní àtẹ́wọ́ o.
1: A round of applause please.
0: Okay, tí wọn ò bá tí yìí sí mí yìí lọ́wọ́ báyìí ká padà sọ́dọ̀ títí bí grand patron nípínlẹ̀ Ọ̀yọ́ olóyè onímọ̀ ẹ̀rọ dọ̀tún Sanusi Okanlomo Odua JDS.
1: For 1 minute, thank you, sir. You're welcome, sir.
0: Hello.
1: Thank you.
0: Ẹ ṣe o, torí mi ò ní gbà wá lásìkò. Orin ni mo fẹ́ ká kọ fún ìyá wa, ìyàwó president wa, àti fún gbogbo touch bí ara. Tí n bá ti ń kọ́, ẹ máa bá wa kọ́. Àtúpa iye o, àtúpa iye, gbogbo wa la ó fi rí náà. Àtúpa iye.

0: FM.
1: Nígbà tí wọ́n bá kí orúkọ ẹnìkan níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde, ohun kan ṣoṣo lẹ máa ń gbọ́. Ṣùgbọ́n bẹ́ ẹ bá fetí sílẹ̀ dáadáa, ẹ máa gbọ́ ìró àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó wà lẹ́yìn àṣeyọrí náà. Àwọn òru tí a fi gbàdúrà kíkankíkan, ìfẹ́ àti ìtọ́sọ́nà líle bàbá àti àwọn òru aláìsùn tí akẹ́kọ̀ọ́ alápọn fi kẹ́kọ̀ọ́. Nítorí wípé àṣeyọrí kì í ṣe ìrìnàjò ẹnìkan ṣoṣo. Fún wa ní Sanlam Alliance, àwọn àkókò ìwúrí báyìí kì í ṣe àṣeyọrí nìkan, ó jẹ́ ẹ̀rí. Ẹ̀rí iṣẹ́ takuntakun, ìfọkànsìn, ìtìlẹ́yìn àti ìlọsíwájú. A kì í wo àwọn àṣeyọrí pàtàkì rẹ nìkan, a máa ń ṣe ayẹyẹ pẹ̀lú gbogbo àwọn tó ràn án lọ́wọ́ láti débi tó wà. Pẹ̀lú àwọn ètò mádàndófò wa tó yọrantí, à ń rí dájú wípé àwọn àkókò ìwúrí rẹ kò yí sí ìbànújẹ́. Kàn sí www.sanlamalliance.com.ng láti mọ̀ sí Sanlam Alliance, gbé ìgbésí ayé pẹ̀lú ìgboyà.

0: bàbá akọrin látàárọ ni o ti sú mi ibo gan la lọ bolẹ mú mi lọ.
1: Arákùnrin fọkànbalẹ̀ ọ̀nà àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. Ó yà wò ó òun rè.
2: Takashi pẹ̀lú 500 naira 500 naira lórí Splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí Lajelu 96.7 FM *347*1004*#. Tàbí lójú òpó website www.kashe.ng.
3: Bọ̀dájídé bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lẹ̀ ń sọ lójú orun yìí? Ṣé ń làlá ni? Àbẹ́ ń ṣìrànràn.
0: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ Káàṣì ẹ̀. Àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Káàṣì ẹ̀. Ìwọ náà lè jí olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Káàṣì ẹ̀. Bó ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashpoint tó sọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòun tẹ̀lú Káàṣì ẹ̀. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Káàṣì ẹ̀. Ṣó ti Káàṣì ẹ̀? Mo ti Káàṣì ẹ̀.
4: Rọ́rọ́ wa o, ẹjọ́ ẹ fún mi níláàjì go.
5: Arábìnrin, ẹ ṣe ń ra àbúrò òróró ni, ohun tí ò mọ ohun tó wà nínú ẹ̀. Ní tèmi o, òróró power oil ni mò ń rà. Pàápàá jùlọ, wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe àpò pélébé power oil tuntun tó tóbi ní ìlọ́po méjì ju èyí tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ lọ.
6: Àpò pélébé òróró 90ml power oil tuntun, 300 naira péré ni, owó rẹ̀ ò sì fani lápò ìyá.
7: Power oil, hey, power oil.
8: Kòkòkò lórí rédíò yín.
9: Ètò àgò láàjìn ló wọlé dé wẹ́rẹ́. Àgò láàjìn.
10: Ayọ́ àdùnbí oyin, àdùnbí.
11: I'd like to assure you that Mr. President is not only a he for she, but women's economic empowerment is in his DNA. No president in the history of Nigeria have given women such priority. No president in the history of Nigeria has prioritized child protection and child development. No president in the history of Nigeria has prioritized the vulnerable people. When I came in, when we came in, we saw a section of people with disability. It shows that they recognize that Mr. President is for them. So I would like to ask you, my dear women and people of Oyo State, is BSA okay? Is BSA okay?
12: BSA is okay.

0: kú bàbá akọrin látàárọ ni ó ti sún mi igbó gan la ń lọ bolẹ mú mi lọ.
1: Arákùnrin fọkànbalẹ̀ ọnà àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. Ó yà wò ó ohun rèé ohun rèé.
2: Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ₦500 lórí Splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*1#. Lórí ìlàjẹ̀lú 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó wẹ́bsáìtì www.cashier.ng.
3: Bọ̀dájídé bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lẹ̀ ń sọ lójú oorun yín yìí? Ṣé ń là láàní? Àbẹ́ ń ṣí ìrànràn.
0: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ Cashier. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Cashier. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkọ́kọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Cashier. Bó o ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sówó Cashpot ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fò ń tẹ̀lú Cashier. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Cashier. Ṣo ti Cashier? Mo ti Cashier.
4: Rọ́rọ́ wa o, ẹjọ́ ẹ fún mi nílàjì ìgò.
5: Arábìnrin, ẹ ṣì ń ra àbúrò òróró ni, ohun tí ò mọ ohun tó wà nínú ẹ̀. Ní tèmi o, òróró Power Oil ni mò ń rà. Pàápàá jùlọ, wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe àpò pélébé Power Oil tuntun tó tóbi ní ìlọ́po méjì ju èyí tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ lọ.
6: Àpò pélébé òróró 90ml Power Oil tuntun, ₦300 péré ni, owó rẹ̀ ò sì fani lápò ìyá.
7: You've got a deadline in 30 minutes. Your Wi-Fi says, not today. Your light goes off and the noise from the neighbors and kids is not helping matters. Sound familiar? Then you need Cafe One. Now at Sterling Bank, MKO Abiola Way, Challenge Ibadan, Cafe One is your go-to space for remote workers, freelancers, creatives, and entrepreneurs. Super fast internet, uninterrupted power, a cozy, conducive co-working space, podcast room, meeting room, virtual office services, space rental for your next event, and prompt banking solutions from Sterling Bank. Need to recharge? Grab freshly brewed coffee, healthy drinks, and tasty pastries while you work. Need a space for small group trainings or meetings? We've got you. Call 0706-186-7374. That's 0706-186-7374. Cafe One is also at Palms Mall, Ring Road, Bond Mall, Bodija, and Iwo Road, Ibadan. Cafe One, where business

0: Seed Up Supreme Noodles with real chicken essence.
1: Supreme Noodles, boom, boom.
2: Seed Up Supreme Noodles.
3: Ìjẹ́ ohun ọ̀nà láti dáàbò bo àmúlò dátà rẹ. Ìdáàbò bo àmúlò dátà rẹ wà lórí áàpù rẹ. Yọ àwọn áàpù tí ò wúlò mọ́ kúrò lórí fóònù rẹ. Àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safe mode. Mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí dátà rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ́ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò dátà rẹ. Gbé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo dátà rẹ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́kà ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
4: We play only the hits.

0: àti dí ṣe fún àwọn ìkókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC bòǹtẹ̀lú Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: We play only the hits.

0: ìdùnnú bá ní ìròyìn ní Nàìjíríà. Báyìí gẹ́lẹ́ ni yóò ṣe dún.
1: Ọkọ̀yàwó, gbé ìyàwó ẹ mọ́ra.
0: Fún ọdún 75, Coca-Cola ti wà nínú àwọn àkókò ìdùnnú tí ó mú wa pọ̀. Láti ìgbéyàwó sí ọjọ́ ìbí, sí ìsọmọ lórúkọ, sí ìwújáde, sí ìgbòkègbodò, kódà sí gbogbo àkókò. Ó ti pẹ́, a dẹ̀ sì jọ wà.
1: O lè fẹ́ ni kòyàwó ẹ lẹ́nu.
0: Nísìnyí, o lè jẹ́ alábápín nínú ayọ̀ wa, kí o sì jẹ̀gbádùn ìdá 20 sí pẹ̀lú Coca-Cola, Fanta àti Sprite Páàkì 60cl. Fún ìwọ nìkan ṣoṣo, gbá ti ẹ nílé ìtajà tó súnmọ́ ẹ.
2: Mommy in the kitchen cooking rice.
3: With Mama Dog.
2: Chicken in the pan looking nice.
3: With Mama Dog.
4: Keep your voices down.
2: Smells yummy. Everywhere smelling so, so nice.
3: It's Mama Dog.
5: Our neighbors will soon come and start knocking.
6: Good food starts with good oil. Mamado oil brings out the delicious flavor your family loves. Mamado oil is available in stores near you. Use Mamado oil today.

0: ẹ káàbọ̀ padà káàkiri àgbà ńlá yìí.
1: Ibi tí
0: a ti mú odù wa kò lè yí anybody láíláí forever nígbà tí èso ògùn ọlọ́run ọba mi náà ló ṣe mí bẹ́ẹ̀. Eléyìí tí a tún fẹ́ dá sí lónìí òun náà mo tún fẹ́ mú wá fún yín báyìí. Gbogbo ayé ló ń kọ̀wé sí mi náà ń pè mí lórí agbágbé mi bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ tún ń text message fún mi wípé itú bàbá àti à ń kọ́ ojú ìka bàbá àbẹ̀ ń kọ́ wọ́n wà lálàáfíà dáadáa kò sí problem wọ́n lọ sáwọn mission kan ni nígbà tí wọ́n bá dé a mọ̀ fún yín láwọn ìròyìn mission yẹn náà jákèjádò àgbáyé.
1: Àwọn oníjújú wọn lójújú wọn.
0: Oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ nínú ayé.

0: ọmọkùnrin kan bẹ tó ṣe pé bàbá àti ìyá rẹ̀ wọ́n ràn níléèwé. Ó mọ̀ wí kà dáadáa, ó dẹ̀ tún mọ̀ ọkọ̀, ó gbóyìnbó. Ilẹ̀ Ìbàdàn bí ni ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ló ti ṣẹlẹ̀. Mo fi orúkọ bu ọmọkùnrin náà ní àṣírí lọ́jọ́ títù ní. Ọ̀rọ̀ tí a fẹ́ sọ yìí, mo fẹ́ kẹ́ wa kọ́gbọ́n bẹ̀ ni o. Ọmọkùnrin yìí, bí a ti ṣe rán níléèwé tí Ọlọ́run bá mi dẹ̀ gbà fún. Ó wá try náà láti pé kò náà ríṣẹ́, àmọ́ kò tètè ríṣẹ́. Ó wá ní ọmọbìnrin kan tí a jọ ń gbéra wọn káàkiri, ọmọ ìfáìn gan orí bí egbin. Ọmọ omi lọmọ yẹn, àwọn ọmọ ìsàlẹ̀ omi lọmọ yẹn jẹ. Ọmọbìnrin yẹn ṣàmọ̀ sọ fún pé wàá dẹ̀ tó bá lè ṣe dáadáa pẹ̀lú mi, wàá dẹ̀ lówó mọ̀ ni dáadáa ọmọ tó fẹ́ ṣe pẹ̀lú rẹ̀. Ṣájẹ ń lówó, màá dẹ̀ tọ́jú ẹ̀. Ọmọkùnrin wá ní àwọn ọ̀rẹ́ tí wọ́n ń ṣe jí. Tí wọ́n ń bá wọn rìn díẹ̀díẹ̀díẹ̀, wọ́n ń ṣàǹkọ́ ń ṣẹ́, wọ́n ń kọ́ gbogbo ẹ̀. Ọkàn wá lọ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ ńjọ kan ni. Àwọn ọ̀rẹ́ rẹ̀ bá sọ̀rọ̀ sí pé bákan kan kàn sá, àìwọ́ tó tún kàwé jù wá lọ, ẹ ti mọ irú finishing báyẹn ṣá. Ọmọkùnrin ṣe bínú kò lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ nù. Àwọn ọ̀rẹ́ rẹ̀ dẹ̀ ti gbéra gan, ọkàn bínú kò lọ́dọ̀ wọn ni. Ọba lọlé, ọba lọrẹ̀ bá girlfriend ẹ̀ ní bá ń sunkún. Girlfriend bá ní sí òsì dáadáa, ó lóun ṣe dáadáa, ó ṣe dáadáa, olóhun ṣe dáadáa. Lónìí ló mọ̀ pé alágbára ọmọ ni mò ń ṣe. Girlfriend bá sọ fún boyfriend rẹ̀ yìí, mo ti fẹ́ dákọ rẹ̀ nù, mọ̀jẹ̀ ń dákọ rẹ̀ o. Wọ́n bá sọ fún boyfriend ẹ̀ pé lọ́rẹ̀ wá kíní bà sí àwa, torí ta bá ní kó lọ́rẹ̀ wá àwo tó fẹ̀ tó bà sí àwa ò lè rí. Ilé àwọn lọ́balọ́ba, ilé àwọn ọ̀ní ọ̀fífẹ́ ló ti lè rí yàn. O sì lè wọ ọ̀dọ̀ ọ̀ní ọ̀fífẹ́, ẹ mọ̀ bínú àwo yẹn, ó ní secret o. Bí mo ṣe ń sọ yẹn ṣá, ẹ mọ̀ bínú ṣá. O sì lè wọ ọ̀dọ̀ ọ̀ní ọ̀fífẹ́ lọ, kó sọ pé fẹ́ lọ gbé igbá ọ̀rọ̀ yẹn, o lè lọ rí ìgbìngbà tí ìṣóògùn. Ọmọkùnrin bá lọ sí àárín ọjà pẹ̀lú sẹ́ǹjì tó ń bẹ lọ́wọ́ ẹ̀, ó bá lọ rí ra kíní bàṣíà. Ẹ mọ̀ bàṣíà yẹn, ó bá lọ rí ra. Nígbà tí ó fi dé, tí ó fi bá girlfriend ẹ̀ ńlé, girlfriend ti jókòó dé, ó ti wá sọ fún gbàgẹ̀rẹ̀ kan báyìí. Bọ̀bọ́ ìlọ́gbàlé o, girlfriend kọ́ o. Bó ṣe gbé bàṣíà wọlé báyìí. Ọmọbìnrin girlfriend kàn fọwọ́ àlàáfíà rẹ̀, kàn fi ṣára ògiri ni. Kìnní ajé tá a máa ń sà nínú òkun ọkà dálẹ̀ látara ògiri ni mẹ̀rànràn mẹ́sàn-án báyìí ni. Ọba ní kọmọkùnrin ọ̀sán lẹ̀lẹ̀, ọba ní kókó sínú bàṣíà. Ó ní kó lọ rèé bomi wá láìkí ẹnibọ́dì, ọba lọ rèé bomi wá kó sínú ẹ̀. Ó ní wo látòní lọ, òun ọmọ kásẹ̀ sínú omi, ìyẹn ọmọbìnrin girlfriend yìí, ó lóun ọmọ kásẹ̀ sínú omi. Ìwọ ọmọkùnrin yìí, ọ wà kúnlẹ̀ wájú tóun, gbogbo ohun tó o bá fẹ́ láyé ò mọ béèrè rẹ̀, òun wà máa ṣe fún ọ. Lẹ́yìn yùn, ìwọ náà wà kásẹ̀ sínú omi, ọ wà máa tẹ fóònù rẹ̀. Má gba òyìnbó o, kàn máa sọ fún ọ pé o nílò iye báyìí. Bó o rí èèyàn dúdú, máa mẹ́sẹ̀jì ẹnu pé o nílò iye báyìí. Bó o rí gómìnà stéètì, mẹ́sẹ̀jì ẹ̀ pé o nílò iye báyìí. Bó o bá ní kọ́ńtántì ààrẹ, mẹ́sẹ̀jì rẹ̀. Ọmọkùnrin okò ẹ̀ sáfẹ́ wá sí mi lẹ́nu. Ọmọkùnrin ìbánìyà sọ̀rọ̀ bóyá wọ́n ń ṣe fíìmù ń bí ni, àbí nǹkan ṣe lé ní girlfriend mi, aláwọn boyfriend àwọn ọ̀rẹ́ mi wọ́n ti ṣe kinní jù mí lọ. Girlfriend gbẹ́nu sọ́hún, sọ̀rọ̀ pé yàn lásán lòun bá dàpọ̀ ni. Ọmọkùnrin náà bá dẹ̀ ṣe bẹ́ẹ̀ o. Ọjọ́ àkọ́kọ́ tí òyìnbó kọ̀kọ́ fún lówó, wọ́n fún ní $50 million. Ẹ̀rú bàbá pé òun nìkan tán. Ọba sáré mú girlfriend ẹ̀, ó gbé lọ rí ra sọ́ọ́, ṣe gbogbo nǹkan kan gbogbo ẹ̀ báhun. Àmọ́ kọ́kọ́rọ́ kan ni girlfriend fi máa ń dé. Ìjọ tí wọ́n bá ti ń gbá máa ṣe báyìí, tí wọ́n ti ń ṣe jàǹtírí tí wọ́n ṣe tí wọ́n fi bí ọnu, ó tún máa bèrè lọ́wọ́ ẹlòmíì, gbọ́ nǹkan bọ̀rọ̀ ní tí ẹ. Ibi wọ́n bá ti ń gbá máa ṣe báyìí, girlfriend yóò mọ̀ sọ fún pé ìjọ ò bá ti dàyàdẹ́ lòmíì. Ìjọ náà lórí bébà ńlẹ̀, ó pè lówó, ọyá máa ṣe àmì, bọ̀bọ́ yìí náà máa ṣe àmì. Ojoojúmọ́ gbogbo ìgbà tí wọ́n bá ti jọ ní máa ṣì báyìí, ní ti girlfriend máa ń sọ. Ọmọkùnrin yìí bá di ọ̀rọ̀ gbẹ̀jígbẹ̀, ó ṣe pé ọba ní owó lọ́wọ́. iya re gan re ni nibo lo ti kowo eleyi oko le fun baba oko le fun iyawo se gbogbe amo ohun ati girlfriend won wa bimo ma gbo mi kaaki agba nlaye sadede mami bobo eniyan ba lo sodo won lati eleyele nbe ah mama gentu won sa gbera won ba ni enle o munike wa kiyin na ni ah niyan ba pe yawo seyin bo le se wa fe se bayi owo ti wa oko ti de won lo moto oko en lo moto e funra yin loyun e bimo yawo ma ni amo mi ma wori a ma bimo ti ya ba ti lo tan omo won so fun omobinrin so fun boyfriend pe a bimo o be ni suru o mo je ke anybody sure lona bobo e ma lo nti gbo kama fa orogun sadede lojiji ni mama ba pe bobo ta wi ah wa nbi o odun tin gori odun e mo tin lowo ki wa ni to fe sele bayi ah se ni bimo ni na ma bimo bi ya re se pade ore da sinu mama ba lo re ba omo re won kan iyen fine dada olon bless ye o fine ga mo ko fine to girlfriend bobo yi o an ba salaye fun bayi sabai ka odugbo ti si re o mami ba pe omo won pe ko wa ba won le otiti won ni eleyele nbadan nbe bo se gbe a lo re ba iya en lenu iya ba san ba soro nu le ba ni awon nbo o alejo kan se kini on wa awon bo iwo wa nu yara je kin lo sinu sitting room kin lo re da alejo yen lohun ase boyon si fo omo won sinu yara omo ore titi iya iya e tojo obirin ti an ti ba soro yen un ti wa nu ile bo se bota logolo n to so mokunrin nu iya bi ya oko iya boyfriend bo se tilekun lati waju nu ka to wi ka to fo baba e ba moko roko in bi o ti moko roko bayi ah nkan ti sele
1: oya oya were were ti amo sa
0: in ta foku oku gba ke fin samun ta re kaakiri o wa ko en ti o gba lowo e pada o ni omo tin lo n ba loyun bobo e ba dele ko le so fun girlfriend ah ko so nkan kan fun girlfriend ye girlfriend si ti mo omo mi already tele girlfriend ba ni ah so de ti nkan ko lohun se ni ti ohun si nkan kan ke ohun si nkan kan o ngba tan ma jo sun ti won jo ji ko ri girlfriend mo o bobo yi ko ni nkan kan mo titi doni ngbo pe mi bogo tin je tolohun mo fun 5000 mami e won ni nkan kan mo daddy gan ti fi mama e le pe mama lo ba yi omo re je oni agbara nkan kan sele nu oro yen e je lo soju oja kin wa soju opo le mo nbo
2: some days don't stop between the morning rush and endless meetings finding a moment for yourself feels impossible when that moment comes make it count with Cadbury hot chocolates creamy chocolatey made with real cocoa and milk just add hot water
3: enjoy Cadbury hot chocolate at 350 naira only Cadbury hot chocolate the treat you deserve
4: Hey, who they beat?
5: Now everybody wear carry tom tom.
4: Whether na traffic, long queue, or busy day.
5: No lele.
4: Ask for tom tom at your neighborhood store today. Tom tom. Breathe through it.

0: o ma ti dure yin
1: iya na wa pada wa je ka ba mo
0: loloko tun wa ko re
1: se oro yi se o ye yin sha
0: o wa ni oko
1: mo be be lowo eyin o ba je pe yin lo mo yin lowo ba run lowo jijin ma be tan okunrin
0: omo de boye won je thank you fa be fe
1: se wa n so fun pe bo wa lo mo bayi bo lo mo bo to n so fun pe awon si bimo ti awe na n so fun pe mommy ashima bimo nkan kan
0: mama le ji ga e mama
1: to ba je pe yin se eyin na wa lo re gbolo ona alumo koro ibawon e lo wa omo re yin kan pe ko mo yin safiti pa chukuku o ti yin ka e sale lo mo se ah kilode
0: ale ki la ti fa ijo ki le ti jo
1: e da pe yin te gboro ita lo da bobo e pada seyin bayi
0: ilu ki la ti lu
1: oni agbara se ni e ri ti yin mu nbe 08091551055 08091 08091551055 tabi ke gba pa bi wole 070 6949 3000 070 6949 3000 tabi 08056 99 86 78 splash water 5.5 FM lawa felele ni bado on you so English you return hello di call line
2: hello
1: oruko yin ati bi te tin pe wa yi
2: ayo de ra pe
1: o ye baba dasin
2: sorry n pe sele omo yen gangan oni kan si
1: omo yen gangan ni mewa nse lona wo lona wo mewa fi se
2: iyawo e ti so fun e pe bona wo se wa ma gori obirin kankan
1: beni
2: bo se wa ni inu e na lo ti toju awon obi e na ti je yin inu owo yen na ni ya re ti n gapa
1: ni ti n gapa
2: iyawo ki e iyawo ayi ko wa
1: an wa ti monule
2: won ti se to omo kan wa jo ti le ti mo wa omo ile dai se eworo apo atabo ton be gbe ku o wa le so fun omo yen pe wa bi ta ba se o emi ti e go di oro ni wa so fun omo bi yen pe wo bi ma da ya mi le ko si ma so fun omo bi yen pe wo bi
1: wisdom ton won ni niyan ma je mu wa that is me pe any suit that is me pe to ba je pe eyin to ba je pe eyin e ma so be fun omobirin yen
2: ma so be fun omobirin yen pe wo bi ma worry ma toju e a fun eyin to fe ma so de yen bombosa
1: kan pretend fun mami hun tori ke se mama temi
2: pretend pe e se gugu nkan loju ese
1: o je sembe mo le transfer 1 million omo e to ni wisdom any wisdom
2: our boss a je ko si ja no stress
1: e seun
2: fun ya mi da
1: mo ti yan ti mo fe yo mo ti yan ti mo fe
2: ya mi da
1: e seun mo ti n be to bo e lo di call ai
3: e le ka le so
1: oruko yin ati bi je ti pe mi
3: oruko mi ni ka sulaja lati okeado
1: lati okeado e ba n dasin
3: gẹ́gẹ́ pé ìyá yẹn náà fi ògbara jẹ̀jì ọmọkùnrin yẹn gangan náà ló ti fà á ó yẹ kó pínlẹ̀ ìyá ẹ̀ ní ṣùbínúbí tó kójọ owó kan ìyá ẹ̀ kó ṣàlàyé
1: gbogbo ọ̀rọ̀ ọ̀pọ̀
3: bí ọmọ ẹ̀ ṣe jẹ́ àtàṣe díẹ̀ so ọ̀rọ̀ ọmọ nìyá ṣe kẹ̀yẹ́ pé bóyá ìyá yẹn bí tó bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ náà láti kò pé tó ń gorí ọdún oṣù ń gorí oṣù ọmọ owó nǹkan ti wà kí ló tún kú
1: ọmọlókù
3: ọmọ ni o ìyá dé ibi tó yẹ kó gbé dé ó sì lè bá ya ìṣọ àti orí ju bàbá lọ tó ọlọ́run
1: ọmọ. Àmì ẹ ṣeun mo ti yọ tí mo fẹ́ yọ lápá àbíbẹ̀ yẹn. ó ní agbára ẹ lórí kọlà yìí orúkọ yẹn àti ibi tẹ ti ń pè wá yìí.
4: láìpẹ́ rárá ọmọ láì lọ sọ láti.
1: ó yẹ bá ń dá sí sá.
4: Èmi ní ṣé ẹgbẹ́ mi ti ṣe ṣe gbá ìyá ẹ̀ kan lẹ́yìn ìṣẹ́gun ọmọ ìlú gbọ́dọ̀ ìwé ṣe wá ní láti ṣe ṣe wá ní láti ṣe ṣe ṣe dandan.
1: Mo
4: kó sáàtì mọ̀ ìgbàgbọ́ kí mo kó sọ fún bàbá.
1: Kí bàbá sọ fún màmá gan.
4: Kí ọ̀bẹ́ rẹ̀ sọ fún bàbá.
1: Àwọn
4: ọkùnrin ṣètò máa ń gbẹ́gun
1: àti. Bẹ́ẹ̀ni. Big Daddy, era sa. Number kakiri. Return of Gbenga Adeboye teyin so pe mo re oruko ti yin o ati bi te tin pe wa yi
5: oruko mi ti Solomon
1: oya e ba nda si o dabi
5: oruko ati ni se bayi
1: eh
5: so ipo ti wa ni Lebanon ni se bayi to ya ka ni alaji temo mi ni de bayi
1: eh Kaki agbanla ye je mo nlole 09060439771 fun kede atipulu oja e ba fe ba mi soro leyin eto abe fe fun mi nise MC kede advert ni 09060439771 a pade lose tin bo bogo tin je tolon edumare dixin e seun gan ni return of Gbenga Adeboye lo ko mi nje a pade lose tin bo lori eto bakana e ma sasise o to ba ti je secret e ma baje order bo

0: olówe mòwe.
1: Nàìjíríà.
0: Ṣé olówe mòwe lóòótọ́ ṣá?
1: Ọmọ ẹni ọgbọ́n, ẹni ọgbọ́n ni ọmọ ra wọn. Àmọ́ bí èèyàn bá sọ pé ẹni ọgbọ́n yóò dìjà.
0: Ǹjẹ́ àwọn kan ń bẹ lóòótọ́ tí ọ̀rọ̀ ń bá wí? Ǹjẹ́ àwọn kan sì wà tó jẹ́ pé àwọn ni wọ́n ń sọ ọ̀rọ̀ sí àwọn kan tí ó sì jọ yí wọn wípé àwọn lọ̀rọ̀ ń bá wí?
1: Bí a kú agbá.
0: Bẹ́ni tí ń sọ̀rọ̀ náà kàn ń sọ náà ni.
1: Jọba má gbé kí n ṣe wọn dáa.
0: Àwa kàn ń sọ ni àwo mọ̀ pé yọ́ bà yín o.
1: Ààrẹ lulẹ̀ ń gbà ogbó.
0: Ǹjẹ́ ni ọ̀rọ̀ náà sì bà? Ǹjẹ́ ó dùn bí òkò lóòótọ́? Ǹjẹ́ wa le jẹ́ sábàbí ẹ̀ náà lọ fà á tá a fi ń rí bí ẹni ọ̀rọ̀ bá fi ń sá kíjokíjo kiri?
1: Ṣé wọn dá ìwèrè oníwájà o?
0: Ṣé mọ̀ wípé èèyàn tó lẹ́kọ̀ọ́ kọ́ ni ó mọ dídùn òkò? Ẹni òkò bà ní mọ ibi tí ń dùn.
1: Ọlọ́run ló mọ̀ wá yín.
0: Bẹ́ẹ̀ni ó mú pàṣán dání ni èèyàn tó ṣu kọ́ ló máa ń rántí ẹni ó kó ni ò ní gbàgbé.
1: Sókèsodò, Ọlọ́run ló mọ̀ wá yín.
0: Ẹ káàbọ̀ sí ìkànnì alára gbàyídá ìkànnì Splash 105.5 FM, The Integrity Station, Promoting Right Values. Ẹ káàbọ̀ sórí ètò bàbá olóore ìlú àgbàlagbà bàbá àwọn àgbàlagbà.
1: Ábìdánù.
0: Òní ni ọjọ́ ajé tọ́kẹ́yìn oṣù kẹjọ ní ọdún 2026. Ẹ kú kalẹ̀.
1: Ìrà o, àṣẹ ìbẹ́lẹ̀ bọ̀ ṣàfihàn. Ọkú bàbá.
0: Sẹ́nitọ́ Kàkó yín náà rèé. Sẹ́nitọ́ Kàkó aláyàlólégbé ńlá aka Sẹ́nitọ́ Kax. Erin ń lọ lóko àgbẹ̀ ń tàka bàbá ńlá kú bàbá ta ní fọkọ́ perin kọlọkọlọ tí ń gbádìyẹ ò sanra bí igun.
1: Nàìjíríà.
0: Sẹ́nitọ́ Kax yín náà nù o.
1: Ẹni ọgbọ́n mẹ́ni ọgbọ́n.
0: Lórílẹ̀-èdè nàjú orí ahọ́n lẹ́ni ọgbọ́n mẹ́ni ọgbọ́n. Àwọn tó gọ̀ ò mọ́ra wọn a tún gbìyànjú à ń pẹ́ ni ọgọ́ ṣàkíyèsí pé wà wọ́n ń gbé yín gogó díẹ̀ díẹ̀ rí òfura ni. Ẹ̀ṣẹ́ lòun tún yọ sí ni pé ìjà lòun ò bá wa jà. Kí wá làá ti ṣe oògùn wo làá rí ṣe sẹ́ni tí wọ́n ló gọ̀ tí ò sì fàgọ́ rẹ̀ pamọ́.
1: Bàbá má gbé kí n ṣe wọn dáa.
0: Bí wọ́n bá pèèyàn lábì fúnra ẹ̀ra ẹ̀ tó ọ̀ bá ti lè kó nǹkan rẹ pamọ́, kí làwa lè ṣe sí ẹ? Àbí àbí fúnra ẹ̀ra ẹ̀ mọ̀ ń kó bóde bóyá ti ẹ̀jẹ̀ rórùn sa torí pé ó ṣeé ṣe kó jẹ́ pé inú rẹ̀ bù ni. Ẹni tá a nà ni ọ̀rẹ́ mẹ́fà tó sọ wípé mẹ́ta ni. Mẹ́ta tó kù lára rẹ̀ òun náà ló mọ ibi tí ó ti máa dùn òun.
1: Ẹni ọgọ́ ni ọmọ ra wọn.
0: Nígbà tá a wá ń pàkíyèsí ẹni ọgọ́ tí ń bá ní sọ ọ́ dìjà wá ń kọ́ kí ni tá a lè ṣe sí i.
2: Nàìjíríà. Ẹni ọgbọ́n mi ni ọgbọ́n.
0: Ànọ́kọ́ ni wọ́n bẹ̀rẹ̀ tí wọ́n máa ń ṣèlérí bẹ́ẹ̀.
1: Wẹ́rẹ́.
0: Ṣé gbogbo ohun tẹ́ ń bá fẹ́ pátápátá láàbá yín ṣe ọ̀fẹ́ ni ó sì bá dé? Àtàǹpàkó yín náà lásán la kàn nílò. Ẹyẹ ẹṣá ti tẹ̀ sójú ẹ̀. Bẹ́ẹ̀ bá ti tẹ̀ sójú ẹ̀. Ó ti mú yẹ̀sì lọ́dọ̀ tiwa náà nu àdúrà gbanú nígbà tá a bá ti wọlé. Gbogbo àwọn òpópónà yín tí ń ṣe ń jẹ̀gẹ́jẹ̀gẹ́ tí ń sọ̀dọ̀ darúgbó ọ̀sán gangan. Gbogbo àwọn mọ̀nàmọ́ná tí ń ṣe mọ̀nàmọ́ná tó jẹ́ pé ó ti sojú ẹlòmíì dé pàdé làá pajú pajúdé làá pajúdé pajúdé làá lẹ́ẹ̀kan ṣoṣo ẹ̀kan ẹ̀. Àmọ̀rí ẹ̀mọ̀rí tí ọmọ tàn yòó bó bá sì ti tàn yòó báyìí gbogbo ohun tẹ́ ń bá ń fẹ́ fi iná gbèsè náà lẹ́ máa lò. Wọ́n débẹ̀ tán gbogbo nǹkan yí padà o.
1: Bẹ́ẹ̀ni ọba.
0: Ọ̀rọ̀ padà rí bí wọ́n ti pé yóò rí bẹ́ẹ̀ mọ́ wọn sọ̀rọ̀ àná di bá mi kojú mọ́ tó mọ́.
2: Nàìjíríà.
0: Wọ́n lẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ làwọn ọmọ yín ọmọ lò. Tí wọ́n mọ lọ ilé ẹ̀kọ́ ọ̀fẹ́ wọ́n páwọn ọmọ yín ọmọ lọ. Wọ́n ní wọ́n ṣètò àwọn ìwé tó jẹ́ pé tọ̀fẹ́ náà ni ọba Adétóyè dórí gègé o àti àwọn pátákó ìjókòó. Àga ìjókòó àti bẹ́ǹṣì ni àti tábìlì tí wọ́n máa kọ̀wé ni. won le yin oruko e lo re fokan bale asiko te gbadun re aye jo won ma so wi pe e ogba igbadun yin nbe lorun kini won fi le aye se ti won o le jaye kini won fi le aye se ti won o le gbadun gan atoluko atawon omo won papapa o dojo obo awon na mo to ninu orun ati nu ojo ati nu eran ati nu oru ati nu oye won teka e laba dupe laba njo laba nyo eni o se leri ijo si o depo tan lo ba ko pako si ni
2: Nigeria Nigeria eni ogbo me eni ogbo eni ogo ni omo ra won amo be eyan ba so fe ni ogo yo dija
1: dija aku wa po
0: gbogbo ileri ti ba lele ma nse fun yawo re ninu nle bi pe fokan bale lasiko ya igba ta gbadun na lade yin eh so kuku mo pe ajo nse gbe na ni apart from that na se osu ti mo nse o to mi je nkan na
1: ngba
0: ti wahala wahala ngba nigba ti wahala bere to bere tan ni lo de awon alagbara aye bawo niyan se da omi sori ti ki san wale
1: were oni waja o
0: gbogbo nti baale ile npe ni nkan to ro pe o le fi se nkan fun yawo ohun kinu ro ma dun pe baale ohun se nkan o wa yato si bi igba te eyan na toro toro gan tu fe ya o sun oju owo lo otan bi otan yibo la wa ba ya ro ohun jade o gbogbo ti won si se leri wipe ba n ba de be tan bo ti le ko le to awon logbon kan ara ta won o da si nkan ohun ti o fi ni mu wahala de wọ́n dé bẹ̀ tán gbogbo ẹ̀ bá dàrú mọ́ wọn lójú ohun tí wọ́n ń sọ fún wa ní pé báwọn bá ti dé àwọn ilé ńlá ẹ̀ níṣe ni mọ́ dàbí ìgbà tó jẹ́ pé ẹ̀mí àrí kan ń bẹ́ẹ̀ tí ń darí gbogbo táwọn nílé rò padà síbòmíì táwálẹ̀ ń tàn jàre ẹ̀ sì ṣàìjẹun bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bá rí egun ẹ̀ sọ́nà ẹ̀dẹ̀ràn jẹ ní nàìjíríà Ibariba, Songo Ijoko. Hello.
3: Hi, Senator Kaku.
0: Baba nje ope ni o gbodo fohun.
3: Igba tan yo ku da.
0: Ah, mi o.
3: Mi so mo ni mi saya.
0: Pa se o.
3: Eh, se kun le ni, se kun le. O mi sana be nbi oro.
4: O je ntu o.
3: O ti wa nko.
0: Ah.
3: O mi se mo da sa na nko.
0: Ah.
4: Okay, ah, you are okay.
0: I'm familiar.
3: Go, ẹ̀sàmọ̀ pé ipò ní jẹ́ ọ̀la yẹ 2027 pé bọ̀
0: yẹ́
3: sì pé ayé ṣe bá lájú kan tí ń jẹ́ òjòjò ọ̀rọ̀ pẹ̀lú gbọ́n tí ń ṣẹlẹ̀ gbogbo owó ẹ̀yàn ní lórí epo ẹni mẹ́kànnà rẹ̀ sì tọ́jú nígbà tá a fi dìbò ẹ̀rọ owó tán ẹ̀ kówó fún mẹ́kànnà àwọn gómìnà rẹ̀ ń kówó fún àtàwọn míì mínísítà ní kọmíṣánná ní
0: owó iṣẹ́ ni o.
3: Ọlọ́run a máa jayé ògbó wa darí lórí. Yorùbá ló gbé ẹni lọ sí pàkó ẹni. Gbogbo àwọn tẹ́ wá owó tọ́jú ìtọ́lọ́run wa sí wọn lọ́tàá yìí. Gbogbo wọn wà ti ṣubú ní báyìí o. Wọ́n wà ti ṣubú yín tẹ́ náà lè wọlé ẹlẹ́ẹ̀kejì báyìí.
0: Èrò yín.
3: Ẹ ti ló mú tẹ́ pera yín tẹ́ bára yín sọ̀rọ̀. Mẹ̀kúnú ló níbò. Mẹ̀kúnú ni ìdìbò. Ẹ sì lórí padà pẹ̀lú àwọn mẹ̀kúnù káàkiri jẹ àti mu àwọn mẹ̀kúnù kan rọrùn káàkiri lo àti gba àwọn mẹ̀kúnù kan rọrùn ẹ sì ronú bẹ́ẹ̀ sì ṣe.
0: Ta ló ní kí ẹ má jẹ́?
3: Bàbá ìdákun jọ ara balẹ̀.
0: Yorùbá
3: ní bẹ́ẹ̀ ọ̀ bá ṣe bẹ́ẹ̀ bá ṣe tán ìyá máa ta lórí ìyá ń jẹ mẹ̀kúnù pọ̀ ní sàánú mẹ̀kúnù ẹ ti ń tọ́tọ́ ẹsẹ̀ ń tọ́yẹ̀ gbogbo nǹkan ti ń san lọ ẹ ronú pé tọ́ bá sọ̀ la. Ilé Awúsá bá dá dúró, ilé Yorùbá bá dá dúró, ilé Yíbò bá dá dúró, kí ni àjẹtẹ̀lé kílẹ̀ Yorùbá ní? Kò sí kókò mọ́, kò bí mọ́. kò sọ pé mọ kò sí kọ sí mọ kò sí rọ́bà mọ kò sí ọrọ̀ ajé kankan nílẹ̀ yorùbá ni tọ́ka owó táwọn tọ́tún ajé gómìnà tẹ́wọ̀n fún bí wọ́n tún rí wọ́n wá yẹ wọ́n fọwọ́sowọ́pọ̀ táwọn náà lẹ́bù fọpo tí wọ́n lẹ̀ yorùbá tí wọ́n níbi wọ́n gbẹ̀mọ jẹnẹrétì náà ti wọn lọ́tọ̀ wọ́n wá ń ké bó ṣe wọ̀ owó náà èyí náà wọ́n tún fi ń ṣiṣẹ́ takò báwọn olùpáwọn yà dánú yín gbogbo àwọn tó wá ní jẹgbẹgbẹgbẹ lápá tí wọn lè dá sáà mo sọ kí ọ tẹjọ náwó tẹjọ owó yìí gbogbo wọn wá jọta yìí fún pátá ọwà lórí ọmọ ọwà fẹlẹ síwájú sí àwọn àmẹkùnún ta wá gbẹrẹ yín ká ní gbogbo ibi tẹ ẹ bá ń lọlẹ ń lọ àwọn àmẹ wá ń fi àjẹ wọn bá kọjú sí yẹn ẹta wọn bá tọyìn sí yẹn ẹta wọn bá tẹyìn nìkẹ tí wọn ara yín pa ó ń tán lọ o ẹwúrú àwọn gómìnà wa ní ìsìn ẹ wò gbọ́dọ̀ pé bí wọ́n ṣe ń sanwó oṣù àwọn òṣìṣẹ́ àwọn títà bẹ́ẹ̀ ni wọ́n bá tún sùkú ṣe tí wọ́n tún ẹsẹ̀ ń tà sí ẹ dákun sí òun ò ní kan sára sí i títọ́ ẹgbẹ́ wọ́n ṣe ń sọ̀nà sí tí wọ́n bá ń sọ̀nà lókà gọ́ọ̀mẹ̀ntì sọ́nà ẹ̀sẹ̀ kùkú tó ń jẹ́gbé wọlé tó ẹ̀ bá dá tó ò ní kan sára sí i ẹ̀yìn náà bóde sẹni sọ pàtó ọsàn tẹ́ ẹ̀ mú ní ìsìn ọ̀sán tẹ́ ẹ̀ lẹ yorùbá mọ́ ọsàn lẹ haúsá ló kù gbogbo ojú ọsàn wọn ti gbé tán gbogbo ojú ọkẹ wọn ti gbé tán gbogbo ojú ogun wọn ti gbé tán gbogbo ojú kòkó wọn ti gbé tán ẹ sì ń wò náà yorùbá ẹ̀rọ mú o.
0: ìran wíwò kì í sójú. Mo ní ìṣòro ránpẹ́ pẹ̀lú bàbá yìí láti omi àdìo alágbẹ̀dẹ̀. Kí ló dé kán máa ń jágbe mọ́ èèyàn náà? Bí èèyàn bá ń bá wọn sọ̀rọ̀, wọ́n á máa jágbe.
5: Ẹ ìmá jìn.
0: Ìmá ò tí ẹ jìn.
5: Ọ̀nà ẹ̀ ló jìn.
0: Ẹ já lọ fún side hustle. Tábà padà dé àtẹ̀síwájú ẹ kú kalẹ̀.
6: Honorables, ní sáà yìí tí ohun gbogbo ń yára bí àṣà, ó rọrùn láti pàdánù àjọṣe rẹ pẹ̀lú àwọn ènìyàn tó ṣe pàtàkì sí ọ. Ìdí rèé tí Trọfílága ṣe ṣe àgbékalẹ̀ ètò àsopọ̀ fún àwa honorables. Ṣàwárí àwọn honorables ẹ lọ́jọ́bọ̀ Thursday. Ó jẹ́ àmì ìfara ẹni jìn ìpè láti jọ gbé Trophy Premium Lager kan sókè. Káàsì ṣe pẹ̀kí ìrẹ̀kí ara wa lẹ́ẹ̀kan sí i nítorí láàrin gbogbo rẹ̀ àwọn honorables a máa dúró gbọ̀n lẹ́yìn ara wa. Ṣàwárí àwọn honorables ẹ lọ́jọ́bọ̀ Thursday ọ̀sẹ̀ yìí. Trophy Premium Lager ọtí tí a pọn fún àwọn àkókò ọ̀wọ̀ kì í ṣe fún ẹni tí kò tí ì pé ọdún 18 o.
7: Ẹ̀yin àgbẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà, ẹ jọ̀wọ́ ẹ fura kí ẹ sì tẹ́tí láti gbọ́ ìkéde pàtàkì yìí dáadáa. Ẹ ṣọ́ra fún Paraquat, Diaquat àti Atrazine. Wọ́n jẹ́ kẹ́míkà iṣẹ́ ọ̀gbìn tí a ti fòfin dè. Ṣé ẹ mọ̀ pé ó jẹ́ṣẹ̀ láti rà, láti tà tàbí láti lo kẹ́míkà iṣẹ́ ọ̀gbìn tí a ti fòfin dè lórílẹ̀-èdè Nàìjíríà? Bí kò bá dáyín lójú nípa èyí tó yẹ láti lò, ẹ bèrè lọ́wọ́ àwọn òṣìṣẹ́ alámọ̀ràn iṣẹ́ ọ̀gbìn nítorí pé ìlera yín ṣe kókó, ẹbí yín ṣe kókó, bẹ́ẹ̀ ni oko yín náà ṣe kókó pẹ̀lú. Paraquat, Diaquat àti Atrazine lè fa àìsàn tàbí ewu ńlá sí ìlera àti sí àyíká wa. Dáàbò bo ara rẹ, ẹbí rẹ àti àyíká rẹ. Kẹ́míkà iṣẹ́ ọ̀gbìn tí àjọ NAFDAC fọwọ́ sí nìkan ni kí ẹ lò, kí ẹ sì ka ohun tí a kọ sára rẹ̀ dáadáa kí ẹ tó lò ó. Iṣẹ́ ọ̀gbìn rere, ìgbésí ayé rere. Àjọ CropLife Nigeria ló mú ìkéde pàtàkì yìí wá fún yín.

0: ẹ̀yin èèyàn pàtàkì, ó bẹ̀rẹ̀ látòrí ọlọ́wọ́ ọ̀tún mi, Kọmíṣánná Bembe Oro aka
1: Bàbá
0: Kọmíṣánná Bembe Oro
1: lákọmọ àbí Rambo.
0: Then Miki comrade Maja Sasan.
2: Akinye o, aki àwọn aráalé o.
0: Àwọn aráalé náà ń gbọ́.
1: Láì pé oúnjẹ tá a kó lọ sílé comrade kò tí ì tó, ohun wọn dẹ̀ dáadáa.
0: Hello.
3: Hello, bàbá olúwẹ̀ ẹ̀
0: wá. Bàbá ń jẹ́ òpè ní o gbọ́dọ̀ fọ̀hùn.
3: Ẹ kàlẹ́ bàbá mi, ẹ ká kàlẹ́ máa tẹ̀sọ̀ wájú ṣùgbọ́n ṣe ń gbàgbé.
0: Ami.
3: Ó kúkú jọ bí eré rẹ̀ jọ bí àwàdà ni kì í ṣeré kì í sáwà. Eré náà la tún mọ́ sí òótọ́ ọ̀rọ̀. Ọlọ́run ní jẹ́ Nàìjíríà gbàjẹ́. Èyí tẹ̀ ń sọ wá sẹ́nà kò má bàjẹ́ náà ẹ máa tẹ̀sọ̀ wájú tẹ̀ kí mọ́gbọ́n àtọ́kọ lọ́rùn náà. Ọláwọ́n ọmọdé púpọ̀ sí. Bọ́ká àwọn Kọmíṣánná Bembe Oro àti comrade Maja Sasan àti ìgbóhùn
1: ìgbàmù.
3: Ẹ wá bá wa bẹ àwọn onígbà olóore ìlú ẹ̀dàkùn. Àwọn tá wà ní ìkànnì ọkọ̀ mọ́tò Ọba Makin omi tútù olómi tútù. Yékiyé yín bá wọn kọ̀ lálá tí tó ibi tá a ti táwọn mẹ̀kún náà ti fi lè rérè ìjọba jẹnu. Kò sí ní lílẹ̀ láti bí oṣù mẹ́fà àti mọ́ kókó gbogbo káàdì ti fẹ́rẹ́ ṣe kínní mọ́ wa lọ́wọ́ títọ́ ẹ̀dá kan. Ẹ ti gbé àwọ̀ ẹ bá wa báwọn sọ̀rọ̀ ní tó bá wà nídìí ẹ̀. Ọkọ̀ tá wà ń bẹ àbí abọ́n jẹ́ pé àwọn gbogbo wọn ní àwọn dẹnu kọlẹ̀ ni. Lọ́gbé táwọn amúlòpọ̀ Mùsùlùmí olùǹde sí ọjà bàbá ti bẹ̀rẹ̀ ẹgbẹ́ àpò òṣèlú báyìí ìtọ́ka wa ni.
0: Ok o, ẹ ṣe o, ìyá ńlá bọ̀ ẹ ṣe gan-an.
3: Bẹ́ẹ̀ni ẹ ṣe ẹgbẹ́ àpò ẹ bá wa pàtí èkí wọn o, kò kí ẹ̀ sí rárá.
0: Bẹ́ẹ̀ni
3: kọ́ ló ń ṣe. Ẹ lórí tó jẹ́ pé 200 naira ló máa fi wọ̀ láti bẹ̀rẹ̀ sí mọ́ṣálà tàbí ayétòrò. Ẹ mọ̀ ọjọ́ nǹkan ń sọ̀rọ̀ ni ẹlòmíì 15 yóò máa gbẹ́ lòmíì gbèrè fún un. Ìkáwa náà fi lè jẹ náà nù àbí wọ́n ṣàánú wa kán dà fún àjọ̀dọ̀ ni. Ọ̀já tẹ̀ sí ìṣàánú kan ló ṣèjọba lòdì láti ló ṣẹ̀jẹ̀ pé nígbà tíjọba yẹn ti tẹnu gbogbo. Wọ́n ti ọkọ̀ yẹn sì ṣiṣẹ́ tó wà nílùú. Kọ́ máa ro tiwa náà ẹ́ ọdún mẹ́jọ á tó kọjọ́ mẹ́jọ. Ẹ ṣé oògùn ni bàjẹ́ ẹ máa fẹ̀.
2: Ẹ ṣe màmá bẹ ṣe ń sọ iná àwọn náà ń gbọ́.
0: Àwọn náà ti gbọ́ bẹ́ẹ̀ ó ti ṣú ọ̀pá ṣé ẹ̀ ń gbọ́ o. Torí àwa ń ṣe tiwa ẹ̀yìn wa ẹ̀ sọ wípé a káre tó bá ti wá di òkè ẹ̀ bó ṣe máa ń rí nìyẹn o. Tọ́ bá ní ẹ lọ pé bó ṣe máa ń rí wa bó ṣe máa ń rí nìyẹn. Now ta tún leléyìí o. Hello.
4: Ẹ kalẹ̀ bàbá aláyàlò ní ìdílá.
0: Bàbá ń jẹ́ òpè ní o gbọ́dọ̀ fọ̀hún.
4: Ẹ kú sẹ́ lù.
0: Àwa nìyẹn.
4: Kò tí ẹ̀ ní dáhùn lórí yín.
0: Kò tí ẹ̀ ní dáhùn lórí ẹni tẹ́lẹ̀.
4: Ẹgbẹ́ ìrìn àyẹ̀bí àkókò yìí pé alága ìjọba ìdílé àfijú.
0: Ok.
4: Ó mú jọ̀kún Council of Our Rescue ní Graceland Community. Ibi tí mò ń sọ yọ wà láàrin Spẹ́ẹ̀dì sí ìyànà Wàrí. Èdè apá kan nínú Akínmọ̀rin kò sí nọ́mbẹ̀ láti fẹ́ bí a níná rárá.
0: Ẹ nínú. Tantun
4: wa ló bàjẹ́ àwọn community dead to try láti ṣe kó tó ti kó tó yẹ wa padà bàjẹ́ pátá tí ò látún sí ń sìn. Àwọn fi àkókò ìwé pé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àwọn state honorable àtàfíjọ ni àwọn federal honorable àfíjọ àtẹ̀wò ni wọ́n tún àtàwọn sẹ́nítọ̀ wa àti Ṣèyí Mákindé àti gbogbo àwọn tí wọ́n tún bàtì ẹ̀ lè ràn wá lọ́wọ́ àwọn aspirant.
0: Ok.
4: Lóde sọ pé ká negotiate. Ẹjọ́ bá gbé Kansoma fáwà àwòfó ti fún níbí báyìí ní Akínmọ̀rin wasọ́nà spẹ́ẹ̀d.
0: Ìtumọ̀. Gbogbo
4: méjì yẹn láti fẹ́ bí a níná ẹ̀dákan ìjọ nítorí ọlọ́àgbẹ̀ yìí ní olúwàbíngà lórúkọ mi.
0: Torí Transformer lẹ ṣe máa dìbò fẹ́rì kan àbí.
4: Kí wọ́n lẹ wá fẹ́ ṣe ìgbà tẹ́yìn tẹ́ wà bẹ́ẹ̀ tẹ́yìn títí wá rodẹ.
0: Ṣé bí
4: Rami
0: February sí ẹ̀ ní sùúrù oṣù mi ẹ̀fà. Padà.
5: àwọn kan pariwo àwọn làwọn dáwọ táwọn fi ra transformer àwọn làwọn dáwọ táwọn fi rọpò and so.
6: ṣé kò rí bẹ́ẹ̀ ni.
5: ẹ tó bá kàtẹ ní ọba tó bó.
7: honourable minister ìṣọ́kè.
8: bàbá olóore ìlú.
9: ìwé ìròyìn bójúrí ni èmi ti wá. ẹ jọ̀wọ́ kábíyèsí ṣé ẹ lè ṣàlàyé fún wa ọgbọ́n tí ẹ̀ ń lò tí ìlú tí ó ti dojú rí tẹ́lẹ̀ ṣe wá ń tòrò báyìí.

0: Ẹ̀lú ẹ̀ka sàn ó, ẹ̀ka lẹ́ ó.
1: Ọ̀sọ́kẹ́,
0: iná
1: tán bẹ̀ yẹn gan ni
0: ẹ́ o. Ẹ̀mọ̀ pé èsì yí o.
1: Ẹ ṣe o.
0: Lọ́rọ̀ wà lọ́rùn.
1: Àmì.
0: Ẹ lè sá o.
1: Tara.
0: Ayá kì í kágbọ̀n yín náà ni o.
1: Tara ń bá sọ̀rọ̀ o.
0: Alájà sí ìsìlẹ̀ ń bá sọ̀rọ̀ o.
1: Kẹ́mi Ọlọ́gùn ìyá wa.
0: Ẹ lè sá.
1: Ẹ ṣe wọn dúpẹ́ o.
0: Ẹ sá.
1: Ẹ pẹ́ fún wa.
0: Ní o.
1: Ẹ ṣe o mà. Àwọn tí wọ́n fẹ́ wa, tí wọ́n ní àwọn fẹ́, àwọn kàn fẹ́ gbóhùn wa nìyẹn. Ìfẹ́ nìyẹn o. Kì í ṣe àwọn pè kó ṣe pé àbí àwọn pè kó máa tutù kutù. Comrade Maja Sasan, ṣàlàáfíà ni.
2: Bàbá olè ńlá, bàbá olè ìlú, àlàáfíà ni. Àwọn aráalé ní Akin, àwọn ará ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, wọ́n ní ká ṣe yín pẹ̀lẹ́. Wọ́n ní ká lù yín lọ́gọ̀ọ́
1: ẹni. Àwa náà kí wọ́n pẹ̀lẹ́.
2: Wọ́n ní ti iná tó ń tàn yẹ yẹ yé. Wọ́n ní wípé àwọn àdúgbò kan ti ń gbádùn ẹ̀. Ó ti ń jẹ́ kí ọwọ́ ṣẹ́gun kó máa yá.
1: Kó máa yá.
2: Wéré-wéré
1: kó máa yá.
2: Wọ́n ní àwọn lù yín lọ́gọ̀ọ́ ẹnu. Wọ́n ní bó tilẹ̀ jẹ́ wípé àwọn tó ń
1: fi
2: àwọn tó ń fi ojú kan tó ń wo ṣàkun ẹ̀ wípé kó má jẹ́ bóyá ọ̀rọ̀ wa gbàrà kara wa gba dùndú lẹ fẹ́ fi ṣe pé ẹṣẹ́ àfẹ́ fajú àwọn èèyàn mọ́ra àfẹ́ fajú ará ìlú mọ́ra.
1: Ṣé mi bá pẹ́ ni tọ́ kàrà gbádùn ṣé kò dẹ̀ ní jẹ́.
2: Òun náà ní mọ́tẹ̀ pé wọ́n àgbà wọn jẹ́ ṣùgbọ́n àwọn aráàlú ò jẹ làákàyè wọn mọ oúnjẹ mọ.
1: Àwa náà ò fi làákàyè sínú àkàrà.
2: Ṣé rí ní ìsìn yẹ pé mo sọ fún yẹn yín náà dẹ̀ rí bó ṣe ń lọ. Ohun táwọn aráàlú ń retí ni wípé wọ́n fẹ́ kẹ tẹ̀síwájú nínú àwọn iṣẹ́ míì tó kù tó yẹ kí wọ́n ti rọ́wọ́ jà ìṣèjọba yín pé irú ọ̀rọ̀ ètò ọ̀rọ̀ iná yìí báyìí ní ìsìn ọ̀rọ̀ ètò ọ̀rọ̀ iná ọba yìí tá à ń sọ
1: mẹ́sìn. Àti ti ọlọ́kọ̀dé àbí.
2: Bẹ́ẹ̀ ni àwọn kan sí àwọn àdúgbò kan wà bẹ́ẹ̀ tán tí ò ti rọ́wọ́ jà yóò ti dọ́dọ̀ wọn inú òkú bíríbìrì
1: wọn sì wà. Èló làwọn fúnra wọn ti dá tá a máa fowó kún láti fi ra transformer.
2: Àwọn kan ti ẹ̀wà wọn ní transformer ṣùgbọ́n iná ò tí ì tàn dọ́dọ̀ wọn ni. Àwọn kan dẹ̀wà tán ti dá owó transformer owó installation ó kù tán wá. Àwọn kan dẹ̀ ti dá owó transformer àwọn dé bí ìdá mẹ́ta ìdajì ìdá mẹ́rin.
1: Àwọn ìdá yẹn kéré.
2: Àwọn kan dẹ̀wà tó jẹ́ wípé
1: ó kàn
2: kú díẹ̀ náà kò pé ni.
1: Kàn jẹ́ kó pé.
2: Kan wá rí transformer fúnra wọn.
1: Kán jẹ́ kó pé tó bá ti pé tó bá ti rà á.
2: Tó ti rà á.
1: Ètò tó kù a dẹ̀ máa ṣe yẹn.
2: Iná adọ́dọ̀ wọn.
1: Wo àjọ láyé ìsẹ̀yìn gbogbo wa lájọ mọ̀ pé ìlú ò rọgbọ àjọ ranra wa lọ́wọ́ ni.
2: Ìlú ò rọgbọ.
1: Ṣé ó dẹ̀ rọgbọ?
2: Àfi ló fà tí ìlú ò fi rọgbọ.
1: Torí pé iná ilẹ̀ jó rọgbọ.
2: Bí bò ó.
1: Ìgbà tó ń dùn tó ń rọgbọ ẹ̀ ń jáde ẹni pé kò rọgbọ. Tó bá jẹ́ pé kò rọgbọ lè fẹ́ máa kọ ẹjẹ́ kájọ máa jọ kan kò rọgbọ.
2: Ẹ ṣe bí torí pé kó lè bá a rọgbọ kẹ́ lè bá a ṣe àtúnṣe
1: bí tí ó ti rọgbọ. Ìgbà tó rọgbọ alábòsí ní ò rọgbọ.
2: Níbo ló ti rọgbọ tí wọ́n ṣàbòsí pé kò rọgbọ. Ṣé bóhùn làwọn aráàlú ní ká lù yín lọ́gọ̀ọ́ ẹnu ní ìsìn wọn làwọn ti ń rọ wọn làwọn ti ń rí pé iná
1: bá
2: ti
1: ń tàn. Kí ọ̀rọ̀ sọ pé láti inú oṣù kejì làwọn ò ti níná kẹ́yìn.
2: Ó tọ́nà sọ.
3: Ẹ
1: ṣé kí ni.
3: Bí ò bá rọgbọ inú ẹ̀wìrì ikú ni ló fà á.
1: Inú ẹ̀wìrì ikú
3: ni ò fi rírọ.
1: Ni ò fi rírọ. O lè rọgbọ. Ṣé àwa ò ti ní orí ètò yìí láti gbà àwọn ọmọ èèyàn mọ̀ràn wípé ẹ jẹ́ kí gbogbo
2: afọ̀sọ́pọ̀
1: ká ṣèṣe àwọn baba ńlá wa àtúpà olójú mẹ́rìndínlọ́gbọ̀n. Ṣé ìwọ ò mọ̀ wípé.
2: Ẹ mọ̀ pé ẹ ní ìtẹ̀síwájú nìyẹn àbí ẹ ń wakọ̀ padà sẹ́yìn.
1: Nǹkan tí ò yé máa yìí ni wípé òyìnbó ń gbé tiwọn lárugẹ.
3: Àwa náà gbé tiwọn
1: lárugẹ. Àwa ń kó ẹyẹ wọ́ọ́dún ọ̀ṣun òṣogbo yẹn. Àárí àwọn ẹ̀kọ́ kọ̀ọ̀kan bẹ̀ ni o.
3: Kò yé wọn ni.
1: Now ẹ wo àtùpà olójú mẹ́rìndínlógún yẹn. Ẹ imájì pé káwá rọ irú ẹ̀ bíi 35,000.
2: Dẹ́bẹ́ tẹ̀ wá fẹ́ rọrú ẹ̀ ní àkókò yìí ṣé ọgbọ́n ń tẹ̀ wájú ni àbí ọgbọ́n yín ń tẹ̀sọ́wọ́ ẹ̀yìn.
1: A dà fún ẹ̀ mo bẹ̀ jẹ́dẹ́wò máa wo nǹkan o. a ni alagbede nile yi
3: abi
1: ti won roko ti won rada
3: o ri sese mo bayi
1: o ri sese ari awon ti won se epo leku
3: be ni o
1: awon kan lo sise ka to wo atawon agbe
3: be ni o
1: ta ba wo awon kan mete ta won yi ta ba do ise agbede ta gbede ba ro awon oju atupa oju atupa oju atupa
2: awon alagbede ti di we da
3: to se po
1: to se po to se po to se po lebu to se po to se po
2: ani e pe
3: ta gbe si ran wu
1: ta gbe ran wu ti ran wu ti ran wu ti weda wa njorin morin
3: to njorin morin
1: ejo 35,000
2: yo pe abi
3: ni ba lo raje fi fe ga lai
2: se wa ri ohun te so yi ko won ni bo ko ba ji bi
3: atun gbe ise owo gan
2: mi ko ba ji na ilai ko eyin ise ri te ba tin so awon egun atinu da yi te ba tin so won jade emi a ma so fun yin wi pe eyin koko gbegbese a kike gbegbese alakoko
1: ole fo ori
2: gbe a sha
1: ju mo lo fun side
2: of you ba ti se awon otupa yen ton eyin ko si opopona na ile yi eyin ko si nu city e ko si city ru be ko si yara yin
1: fokan bale ati apasi
2: ani leyin ni ko ti bere
1: koko e ga
2: ani le
1: jo
2: seri awon le
1: jo duro ije na la so tori titan
3: atategun
1: atategun ko gbodo ga gaju se wa ri bi ti
2: atategun ki lategun ma se to ba gaju
1: fo kon bale adun be wa leleyi o e wo yi eyan to ma wa ni di awon atupa yen ti won a ma kan eposi
2: to ma kan eposi
3: a gba won sise ni
1: ise ni won gba yen o
2: won ma kan epo sa
1: ti won sa ti kan epo won wa je meji meji lori opa atupa kokan tori
2: awon ti awon ti n gbale awon ti gbale awon ti
3: to se alumi oju window a le tun gba won sinu ise yi
1: igbawo ni ti won se ma sise
3: wa wa bi glass ti o bo atupa yen lori ti o bo legbegbe ti o ko faye die die sile
1: fun atemun ra
3: pe pa ojo aro ko ni baje
1: ero lohun
3: abi eri nkan se ri pe ogbon tun re waju nbe o
1: kan jo an dagba awa ni la kai awon ni won lo
3: abi
1: awa ani la kai awon ni won lo
3: awa modernize
2: se ri la kai
3: yi
1: dilogun ti bi
3: I saw the local modern lantern
1: ki lantern nta ba ni lanta
3: lanta lanta
1: lanta lanta
3: lanta lanta la fi ja lanta
1: la fi ja lanta
2: se ye bi so fun yin pe ani awon ogbon yin yi e ma so pe won mu lo eyin koko mu lo e je o je odo yin le o ti koko wa se ita won ra lo ba ti ri pe yin ti saju owo gege bayi ni saju ijo te ba ti gbegbese akoko e ki ara pa la won ara lo atele yin
1: awa na ti sunsin
2: eyin se e ti wa nso ni yo fa ma so
1: e mo to le so
2: kan mo awon eyan sise e ma so awon tin tun oju opopo na se awon iya agbalagba te ko tin sise toso toru elogan le fin lo won elo le so fun
1: o se won lawon osise mo
2: elo le nson
1: se won nise so awon
2: e ma gbo yin si yo ma da bi igba te pe owo kan to ni lari kan le nson
1: o ya le mo kuro me
2: ko gbo se fun e ma so si pe e fe pese ise se ko ye ko ju gba yin ti nibi ti oju lade yi e wa ma so wi pe e fi 15,000 egberun egberun mejila egberun meedogun fi lo awon eyan loshoosu nibi to ju lade nibi ti aba ti ogbo to ora je de duro lori le ide yi e si ma so awon kan e ma so awon oro kan lenu to ma dabi igba to je pe eya ma wo pe se oro yi ibade wa fe ni laakaye o ibade se laakaye o to ba je wi pe e ti e wa so
1: to ba je pe iwo na be fi laakaye o abi
2: e bo e ma soro ye kan ma so sa e kan soro sakalasa abi igba to je wi pe awon te fe gba senu ise yi won n se eni ti omi ati ege wa lara won e ma so bi igba to je wi pe awon te fe gba sinu ise yi boya nu gbo kan le ti fe ro ko won ni o ton ti e mo nti ilu n so ton mo taye n wi
1: iwo ja so pe ise sile nsin
2: emi so fun yin wi pe
1: awon family egan darapo
2: ah ara nta ma winu
3: nti kin ye mi ni pe nile aye won ni necessity
2: is the mother of invention. Necessity wo le wa ri
3: ki tu sara lu yi
2: o to mu yin fe ro ma to
3: alawo funfun ni o
2: atupa ile po
3: o ri pe akoko oru lo n wa ko sina debi ti o tan fanu e mo n to se o ti ro amadiye kan le kule e
1: ogogo maga
3: e di ogogo maga o wa sokun mo ni ese kan o wa fi ko ibi silin fanu o wa gbe wa le die se ibe di e se se baba baba
1: o se apa be
3: o sun lo ni ti lo fe ye
1: na di e fun lategun alafia
2: di e fun lategun alafia o da
3: e wo invention yen
2: invention e wa dori adiye
1: ko wa je pe mi adiye meta lolo lekan na
2: lolo lekan na
3: afefe yen adiye si
2: afefe adiye si mo wi pe mo wi pe
1: kilo de ta ni le akaye ta awon eyan
2: lo akaye akaye yi e da
1: ibe ni mo go
2: ta bi akaye yi e da e wa ma se ranko e ma se ni bi o se bi o se bi o se tona
3: ẹyin méjì ìsàlẹ̀ bàbá mi
1: àwọn àṣà kan gan.

0: Imafoje Peter Akin Adeki Olaleki Olutoyin Aziz Soli Olugbile Eka Abo Sori Eto. Yes, hello.
1: Báyìí sọ ní tọ́ka fún.
0: Bàbá ń jẹ́ òpè ní o gbọ́dọ̀ fọ.
1: Lóṣù làkàrọ̀.
0: Àwa nìyẹn.
1: Ẹ̀fẹ̀kúnlẹ̀ ní ìgbẹ́kúnlẹ̀.
0: Àmì.
1: Wọ́n ti sábà bẹ̀ẹ̀ ọ̀rọ̀ mo sí dúró.
0: Mo jẹ́ ibi òró ń gbọ̀.
1: Ìtìmọ́tì àṣàn ti wá náà.
2: Ẹ ṣe bàbá.
1: Ọ̀pẹ ṣe wá ẹsẹ̀ o. Látọ̀ náà yóò mú gbàgbé o.
0: Àmì o.
1: Olúwa Ṣẹ́gun Àfọlábí látọ̀mí àjọ alágbẹ̀dẹ.
0: Ok.
1: Sẹ́nítọ̀.
0: Bàbá ń jẹ́.
1: Ṣùgbọ́n yóò kò dá.
0: Àmì.
1: Ṣé ráwọn tẹ́ nǹkan lé yín bí wọ́n ṣe ń gbé yín jẹ láyé?
0: O.
1: Ṣé ráwọn tẹ́ nǹkan lé yín? Omi tẹ wá pọn wọn iṣẹ́ fún un ẹ̀yìn náà wọ́n ṣe ń gbé jẹ.
0: Ìgbẹ́kẹ̀lé yẹn asán.
1: Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí kọmísánná bẹ́ẹ̀ bí ọ̀rọ̀ ọ sọ àti kọmísánná mọ́gbàtì iná ti dà ní tilẹ̀ tọ́lọ́run ẹ gbìyànjú ọlọ́ọ̀bọ̀ wá fún yín láti wẹ̀rí lórí àwọn yòókù náà. Ṣùgbọ́n ẹ rántí o nígbà ọ̀tá lọ bí ìwé ayé ọ̀tá lọ pé ọ̀pá àbọ̀ o.
0: Ẹ má bẹ̀rẹ̀ wá.
1: Tí bàbá àwọn tọ́dún mẹ́rin yòókù yìí tá a bá fi ní fọwọ́sowọ́pọ̀ tẹ́ ẹ bá fi jẹ́ kọ́ bọ́ lọ́wọ́ ilẹ̀ Yorùbá kótó tó kàn yín ọlọ́run jẹ́ gbogbo ọ̀wá lórí ilẹ̀ fẹ́. Tí bàbá ó ṣe ń tọ́tọ́ àti ń tọ́yẹ o gbogbo àwọn títì tọ́yẹ káwọn tó ti síwájú tọ́yẹ wọn ó ti sílẹ̀ Yorùbá tí wọn ò ṣe mọ̀kan sáwá sí bàbá yìí o tó ti ń ṣe tí wọ́n wá dàpọ̀ àwọn ibi tó tó kù tí wọ́n náwó jáde bẹ́ẹ̀ bí àpẹẹrẹ ètò wá láti àpáta lábẹ́òkúta bàbá wọn bá ṣàjọ lójú ọdún mẹ́jọ kò sí yàràdúrà lọ́dún lójú kò sí jonathan lọ́dún mẹ́fà kò sí bàbá wa buhari lójú ọdún mẹ́jọ wọn ò sí bàbá wa tinubu ọ̀dàkùn kí wọ́n bá wa ṣe kí wọ́n jẹ́ gbogbo àwọn títí ilẹ̀ yorùbá kí wọ́n jẹ́ pé gbé bó ṣe tó àti bó ṣe yẹ wọ́n mọ́ ṣe gbàgbé ìbàdàn state torí tí ọdún mẹ́jọ yorùbá bá ilé tán lérò ní 2031 pé oṣù tó kan lẹ yorùbá yọ̀ọ́ fẹ́ díẹ̀ o àwọn ọmọ yorùbá ẹ wá jánu fọwọ́sowọ́.

0: àwọn kan sọ wípé pẹpẹsẹ o my leader o ṣe le travel o ṣe le ṣẹgbá o ṣe le ṣàwo ẹjọ Olamide Badoo gan fi kọrin o ní body no be firewood mi ò dẹ̀ ṣe robot. Robot gan wọ́n ń gbára wọn nípa lórí field tí wọ́n ń ṣubú. Abo nítorí ọmọ ènìyàn. Èèyàn ti ń báṣẹ́ bọ̀. Ọdún mẹ́rin ti ń pẹ́ bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́. Wọ́n tún lọ fún sinmi. Ẹ ló ṣèlè lọ sí London. Kí ló dé?
1: Ó sún mi o.
0: Ibi tẹ́ iná bá rí ẹ lọ náà. Àìmọye ẹni tó ti kúrò nílé ẹ lónìí. Lẹ́bàá ọ̀dàn tó ti gba inú oko kan lọ tó jẹ́ pé gbogbo èso inú oko àti àwọn nǹkan aládùn tó jẹ́ ti ìṣẹ̀dá tààrà ló ń jẹ tó ń mu tó tún ń jẹran ìgbẹ́. Ẹ fi wà bá ilé-ẹjẹ́ kó náà sinmi náà èèyàn lòun náà ara ń fẹ́ sinmi ìbò ń bọ̀ èèyàn gbọ́dọ̀ wà ní ìgbáradì.
1: Bẹ́ẹ̀ni o. Kéèyàn kọ́kọ́ wà lábẹ́ ààbò láti gbáradì fún ìbò.
0: Fún ìbò wà lábẹ́ ààbò láti gbáradì fún ìbò. Kí ló ń rùn?
2: Mo ń èmi náà ń ṣe àfikún
0: yìí. Èmi ń lọ fún side hustle tèmi o. Mo ń lọ fún side hustle. Tá a bá padà dé àmọ́rọ̀ ẹ̀ síwájú ẹ kú. Dúró dọ́là Taiwo láti Bolúwájí ẹ ṣe gan ni o.
3: Honorable Mr. Yi ti o gbogbo yara bi asa o rorun lati padanu ajose re pelu awon eniyan to se pataki si o idire ti trophy laga se se agbekale eto asopo fun awon honorable sawari awon honorables e lojobo Thursday o je ami fara energy ipe lati jo gbe trophy premium laga kan soke ta fi se pekin re ki ara wa lekan si nitori laarin gbogbo re awon honorables a ma duro gbon leyin ara wa sawari awon honorables e lojobo Thursday ose yi trophy premium laga oti ti apon fun awon akoko owo ki se fun en ti ko ti pe odun mejidilogun o.
4: Ẹ̀yin àgbẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà, ẹ jọ̀wọ́ ẹ fura kí ẹ sì tẹ́tí láti gbọ́ ìkéde pàtàkì yìí dáadáa. Ẹ ṣọ́ra fún paraquat, diaquat àti atrazine. Wọ́n jẹ́ kẹ́míkà iṣẹ́ ọ̀gbìn tá a ti fòfin dè. Ṣé ẹ mọ̀ pé ó jẹ́ṣẹ̀ láti rà, láti tà tàbí láti lo kẹ́míkà iṣẹ́ ọ̀gbìn tá a ti fòfin dè lórílẹ̀‐èdè Nàìjíríà? Bí kò bá dá yín lójú nípa èyí tó yẹ láti lò, ẹ bèrè lọ́wọ́ àwọn òṣìṣẹ́ alámọ̀ràn iṣẹ́ ọ̀gbìn nítorí pé ìlera yín ṣe kókó, ẹbí yín ṣe kókó, bẹ́ẹ̀ ni oko yín náà ṣe kókó pẹ̀lú. Paraquat, diaquat àti atrazine lè fa àìsàn tàbí ewu ńlá sí ìlera àti sí àyíká wa. Dáàbò bo ara rẹ, ẹbí rẹ àti àyíká rẹ. Kẹ́míkà iṣẹ́ ọ̀gbìn tí àjọ NAFDAC fọwọ́ sí nìkan ni kí ẹ lò, kí ẹ sì ka ohun tí a kọ sára rẹ̀ dáadáa kí ẹ tó lò ó. Iṣẹ́ ọ̀gbìn rere, ìgbésí ayé rere. Àjọ Crop Life Nigeria ló mú ìkéde pàtàkì yìí wá fún yín.
5: On August 8, 2001, we made a commitment to our nation. A commitment to be there whenever our people wanted to dream bigger, reach higher, and do more. And for 25 years, we've kept that promise. We've helped bring loved ones closer, turn ideas into opportunities, and dreams into reality. Truly, we've come a long way together. Cheers to the next.
6: Òórùn dídùn tó peléke, kí ló ń sí ọ̀rẹ́ mi?
7: Èyí ni àṣírí bí mo ṣe ń se àdídùn oúnjẹ fún mọ̀lẹ́bí mi. Sedap Supreme Noodles ni o.
6: Ìtọ́wò yìí yanrantí, kí ló wà nú ẹ̀?
7: Adìẹ lòdì gidi. Òun sì ni èlò àṣírí adùn tó kọ yọyọ nínú Sedap Supreme Noodles.
6: Bẹ́ẹ̀ ni o, noodles aládùn ti wa, èyí tí a dàpọ̀ dáradára pẹ̀lú adìẹ lòdì gidi. Ó sì ní eré àdáyébá tí ó jẹ́ kákòókò oúnjẹ jẹ́ ayọ̀ fún ìdílé. Jẹ́ ojúlówó ọmọ bíbí Nàìjíríà.
8: You've got a deadline in 30 minutes. Your Wi-Fi says, not today. Your light goes off and the noise from the neighbors and kids is not helping matters. Sound familiar? Then you need Cafe One. Now at Sterling Bank, MKO Abiola Way, Challenge Ibadan, Cafe One is your go-to space for remote workers, freelancers, creatives, and entrepreneurs. Super fast internet, uninterrupted power, a cozy, conducive co-working space, podcast room, meeting room, virtual office services, space rental for your next event, and prompt banking solutions from Sterling Bank. Need to recharge? Grab freshly brewed coffee, healthy drinks, and tasty pastries while you work. Need a space for small group trainings or meetings? We've got you. Call 0706-186-7374. That's 0706-186-7374. Cafe One is also at Palms Mall, Ring Road, Bond Mall, Bodija, and Iwo Road, Ibadan.
9: Cafe One, where business happens.
10: The Goldberg Back to Bar promo is here again, and it's bigger. Enjoy two bottles of Goldberg and get instant 400 Naira airtime, plus a raffle ticket for a chance to be one of four weekly winners of 250,000 Naira each. So head on to your favorite bar and you could be our next big winner. Goldberg Lager, the gold standard. Terms and conditions apply. Not for sale to persons under 18. Drink responsibly.

0: Eyin
1: bayi. Dọ́rọ̀ ní ti ààrẹ lọ tán tẹkọ̀ létí lọ sí ìlú lórílẹ̀-èdè Gẹ̀ẹ́sì tí àwọn èèyàn ń sọ ńpa ẹ̀. Ààrẹ ní ẹ̀tọ́ láti lọ fara ní ìsinmi láti lọ ìlú tó bá sì wù wọ́n náà lè lọ. Ṣùgbọ́n ohun táwọn èèyàn ń béèrè ni wípé ó jọ gàté kò jọ gàté ó máa fẹsẹ̀ méjèèjì ó máa fi ń wípé ó ṣe wá jẹ́ orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì ni ààrẹ lọ ní àsìkò yìí.
0: Ó
1: fi jẹ́ wípé àkókò tí awuyewuye lórí wípé àwọn FBI wọ́n tọpinpin èyí o lórí pa ààrẹ ó ṣe jáwé wọn sọ pé ṣé kì í fẹ́ ṣe wípé kò sẹ́ni tó mọ̀gbọ́n ká fẹ́ràn sẹ́nu ká wá tí bóyá ààrẹ tún fẹ́ lọ tẹ̀ tí máa tún máa rìn wọ́n máa gba bíi pé kán máa bọ́ sí Korodo láti wá bí máa gba ọ̀nà àti dáàbò
0: àti dọ́gbọ́n sí
1: bákan ṣé kì í ṣe òun gan ni ààrẹ tẹkọ̀ létí lọ ṣe
0: ìdáhùn fún ìbéèrè
1: yẹn. Ààrẹ ò bá fi kíní ilẹ̀ kí wọ́n gbé síta gbangba wálé a táwọn náà ò bá ní nǹkan tí wọ́n pamọ́ tó fi jẹ́ wípé àwọn náà fẹ́ kí wọ́n tú síta.
0: Ìsinmi a ti gbọ́ ẹ ṣe ìsinmi làárẹ̀ lọ fún gbogbo nǹkan tó bá kù tí ẹ bá ń gbénú orí yín rò ọ̀rọ̀ hùnùnhùn inú ẹlẹ́dẹ̀ ló máa ń
1: ṣe jákòókò yìí
0: kò ṣe lè jákòókò yìí ni kó lọ sinmi
1: ẹgbọ́ mi àbàkíṣà àrókàrẹ náà ó náà tán
0: ọjọ́ ó jẹ́ ara mọ́ náà tán ṣe ààrẹ jẹ́ra mọ́nà tán káàrẹ̀ wá bọ́ síta okó so àgbàdémọ́dì ẹ̀fẹ́ sọ dára wà dáadé ẹ̀ mọ́ nǹkan tẹ̀ ń ṣe.

0: For 25 years, we've seen hustle become success, dreams become reality, and strangers become family. Truly, we've come a long way together. Cheers to the next. The Goldberg back-to-back promo is here again, and it's bigger. Enjoy two bottles of Goldberg and get instant 400 Naira airtime plus a raffle ticket for a chance to be one of four weekly winners of 250,000 Naira each. So head on to your favorite bar and you could be our next big winner. Goldberg Lager, the gold standard. Terms and conditions apply. Not for sale to persons under 18. Drink responsibly.
1: Nígbà tí wọ́n bá kí orúkọ ẹnìkan níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde, ohun kan ṣoṣo lẹ máa ń gbọ́. Ṣùgbọ́n bẹ́ẹ̀ bá fetí sílẹ̀ dáadáa, ẹ máa gbọ́ ìró àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó wà lẹ́yìn àṣeyọrí náà. Àwọn òru tí a fi gbàdúrà kíkankíkan, ìfẹ́ àti ìtọ́sọ́nà líle bàbá àti àwọn òru aláìsùn tí akẹ́kọ̀ọ́ alápọn fi kẹ́kọ̀ọ́. Nítorí wípé àṣeyọrí kì í ṣe ìrìnàjò ẹnìkan ṣoṣo. Fún wa ní Sanlam Alliance, àwọn àkókò ìwúrí báyìí kìí ṣe àṣeyọrí nìkan, ó jẹ́ ẹ̀rí. Ẹ̀rí iṣẹ́ takuntakun, ìfọkànsìn, ìtìlẹ́yìn àti ìlọsíwájú. A kì í wo àwọn àṣeyọrí pàtàkì rẹ nìkan, a máa ń ṣe ayẹyẹ pẹ̀lú gbogbo àwọn tó ràn án lọ́wọ́ láti débi tó wà. Pẹ̀lú àwọn ètò mádàndófò wa tó yọrantí, à ń rí dájú wípé àwọn àkókò ìwúrí rẹ kò yí sí ìbànújẹ́. Kàn sí www.sanlamalliance.com.ng láti mọ̀ sí. Sanlam Alliance, gbé ìgbésí ayé pẹ̀lú ìgboyà.
2: Flash FM 105.5.

Àtúntidé. Àtúntidé lákòókò tá a wà yìí. Ìyẹn láti máa gbé yín dé níbẹ̀ tá a bá ń sọ nípa ìròyìn eré ìdárayá lọ́lọ́kan òjọ̀ kan ni. Eléyìí tá a kó gbogbo ẹ̀pọ̀ tá a sọ́dọ̀ ẹyọkan tá a wá sọ lóko a sọ di idán idán gangan. Idán gangan lélẹ́yìí eléyìí tó yàtọ̀ sí dánkídán. Ìròyìn eré ìdárayá lákọ̀tún ni. Eléyìí tá a pe amọ̀ sí ìkànnì ọmọlúàbí. Splash 105.5. Eléyìí tó kalẹ̀ sínú ọgbà ilé funfun Báláú lágbègbè Fẹ́lẹ́lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Adùgbọ́ gbá kẹ́sì. Torí àti kó gbogbo ẹ̀dẹ́ fún ìgbádùn ẹ̀yìn tí a náà ni. Bàbá ń sọ nípa idán gangan. Adúpẹ́ pa lọ lọ́sẹ̀ tó kọjá. Atúntí padà dé. Lọ́sẹ̀ tuntun. Àmọ́sù tuntun lọ́la lágbára Ọlọ́run. Oṣù Ayọ̀ oṣù ìdùnnú yóò jẹ́ fún gbogbo wa. Ìwọ̀nba wákàtí tó kù tó sù yìí kásẹ̀ ńlẹ̀. Láàbí òní sẹ́lù a kò ní sẹ́lù sẹ́ wa kò ní sẹ́lù lé wa lágbára Ọlọ́run. Ọlọ́run ti ń gbà fún a òní kọ̀ fún a. Ìtùnú Dixon ló máa jẹ́ kẹ́ láǹfààní láti jẹ́ pé kẹ́ ẹ gbọ́ wa dáadáa lápá ọ̀dọ̀ ti yín bẹ̀ yẹn. Ọ̀gá wa Túndé Ọláwúwo lolóòtú ètò yìí. Alex Ferguson tìjáni olóko dáná ló kọ mi. Olóko eléyìí tó ń dáná ròyìn eré ìdárayá lórí afẹ́fẹ́ léde Yorùbá ti àǹtí àdí sport actor. Actor eléyìí tó wà active. Ẹ wò wá ní ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti iléeṣẹ́ 1BL1 Facebook. Splash 105.5 ní Facebook. Tàbí ní TikTok àti tìjáni olóko dáná sport actor. Ní TikTok ó mọ́lẹ̀ ń bẹ̀ yẹn náà ọ̀nà méjèèjì lẹ́sí léwu wá. Ṣé ẹ̀ tún gbàgbé pa tún máa yí ko tó ti káàṣì ẹ̀ lálẹ́ yìí? Fẹ́ tó tún máa láǹfààní àti gbọpẹ́ káàṣì ẹ̀ káàṣì ẹ̀ káàṣì ẹ̀ káàṣì ẹ̀. 25,000 ń bẹ lálẹ́ yìí. Fẹ́ tó máa gbẹ́nu sí káàṣì ẹ̀. Ilẹ̀ tí ń plè káàṣì ẹ̀ sí pé ẹ̀ jẹ́ káàṣì ẹ̀ ẹ̀ dẹ̀ máa káàṣì ẹ̀ lálẹ́ yìí. *347*1004*#. Tàbí www.cashier.ng. Ẹ̀yin ló kàn lálẹ́ yìí. Ẹ bá ti ń plè káàṣì ẹ̀ ti pé ẹ ti ń plè tààrọ̀ ẹ ti ń plè tọ̀sán ẹ ti plè talẹ́ àbí. Kálẹ̀ ti yin talẹ́ ni ẹ ti gbẹnu sí káàṣì ẹ̀. Ọlọ fà ọlọ ọlọ dáadáa. Àwọn agbábọ́ọ̀lù ti ń lọ láti bìkan sí bìkan. Ẹ mọ́ gbàgbé. Transfer window ń kanlẹ̀kùn gbọ̀ngbọ̀ngbọ̀n. Wọ́n ó ti gbogbo ẹ̀ pa. Wọ́n ó ti gbogbo ẹ̀ pa. Ọjọ́ kìí.

0: agbábọ́ọ̀lù wa tó ní farapa ń jò níhìn tí ò fi ní àǹfààní àti sojú Naija nínú àwọn ìfigagbága tá a gbá lọ́lọ́kọ̀ òjọ̀kan. Ìfarapa rẹ̀ ti ń lọ bí oṣù bíi mẹ́sàn-án báyìí tá a bá ń sọ nípa Benjamin Frederick. Ó ti dé padà o. Benjamin Frederick dé padà níbi ìfigagbága tó wáyé láàrin ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Brentford Under-21 àti ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Sunderland. Àmì ayò márùn sẹyọ kan ló bá dé. Ó ní kọ́ ti Benjamin Frederick ikọ̀ Brentford ti ń gbá bọ́ọ̀lù fún. Ó ní àfi fìyà jẹ Sunderland Under-21 5-1 ni. Bó jẹ́ sí pé ìṣẹ́jú márùn lé ní 40 45 minutes. Òun náà ló láǹfààní ìyẹn láti gbá ìyẹn nínú ìfigagbága òun. Ó dé padà. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Bí nǹkan ṣe rí lápá abẹyẹ nìyẹn. Ẹ já mọ̀ mú lẹ́sẹsẹ. Transfer ti ń hot lọ́nù. Karim Benzema ó ti terminate contract ti ẹ̀ nípa ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Al Hilal lórílẹ̀‐èdè Saudi Arabia. Ẹ̀hún náà ló fà á tí Ole Watkins tó ń fi darapọ̀ mọ́ wọn láti inú kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Aston Villa tiẹ̀. Níta wá ń gbọ́ báyìí ni pé ẹ mọ́ gbàgbé pé kò ìpẹ́ náà tó darapọ̀ láti inú kọ ti Al Ittihad. Níta wá ń gbọ́ báyìí látọ̀rí igun Benzema ni pé kìí ṣe pé ó terminate contract láti kéde ìfẹ̀yìntì o. Ó lóun ò tí ì kéde ìfẹ̀yìntì òun sì ń gbá bọ́ọ̀lù lọ ní o. Ọmọge lọ́jọ́ wà. Níta gbọ́ látọ̀rí ọ̀dọ̀ Karim Benzema nìyẹn. Ó lóun sì ń gbá bọ́ọ̀lù lọ ní o. Òun ò tí ì ṣe tán tó òun ó fẹ̀yìntì o. Ẹ mọ́ lọ́ mọ́ fọkàn sí pé torí pòun ti terminate contract òun fẹ́ fẹ̀yìntì òun ò fẹ̀yìntì o. Òun sì ń gbá bọ́ọ̀lù lọ sọ́wọ́ iwájú ni. Bákan náà Lionel Messi ó kéde ìfẹ̀yìntì fún national team. Ó kéde ìfẹ̀yìntì fún national team. National team ni o, kìí ṣe football generally o. Yóò sì ń tẹ̀síwájú tá a bá sọ nípa club side football o. Ṣùgbọ́n fún national team ó kéde ìfẹ̀yìntì. Ìfigagbága 7 207 games. Olúláǹfààní àti gbá àwọn tí ń lọ bíi 85 kọ́hun. Olúláǹfààní àti zẹ̀ fún ikọ̀ àgbà ọ̀jẹ̀ ni o. Ikọ̀ àgbà ọ̀jẹ̀ ni o. Àwọn àṣeyọrí Messi kò tiẹ̀ tó di pé ó bọ́ sínú ikọ̀ àgbà ọ̀jẹ̀ Argentina ló ti ń gba ife ẹ̀yẹ mọ́gbàgbé. Under-20 2005. Ibi tí wọ́n ti fìyà jẹ Nàìjíríà láti kágbá láyé àwọn John Obi Mikel ló ti ń láǹfààní àti ṣe bẹbẹ fún Argentina. Ó gba Olympic náà 2008 to Under-23 nù. Kó tó di pé ó láǹfààní àti gba FIFA Club World Cup. Ó gba Club World Cup àbí FIFA World Cup mo ní Club World Cup. Ó gba World Cup. Ó gba Copa America náà lóyún 2021. Ó tún ṣẹ̀ síbẹ̀ náà. Ní 2024 náà ó gba finalissima. Ó gba ife ẹ̀yẹ àgbáyé lọ́dún 2022 Lionel Messi. Oníkálukú ni wọ́n ti ń kí pé ikọ̀ Barcelona wọ́n ti kí pé aláyé nìyín o. Ntẹ́ sẹ́ẹ̀tì ilẹ̀ yìí ìyẹn tó bá sẹ́ẹ̀tì eléyìí aláyé ni mọ̀ ń sẹ́ẹ̀tì gbogbo tẹ́ sẹ́ẹ̀tì yìí. Retirement yín fún national team àlàáfíà láìlò. Lionel Messi náà kí gbogbo àwọn olólùfẹ́ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀‐èdè Argentina. Ó kí Argentine FA. Ó kí gbogbo àwọn akin ẹgbẹ́ rẹ̀ pé òun dúpẹ́ o. Ẹ̀yin lẹ́wà ń bẹ̀ o. Òun nìkan kọ́ lòun jẹ́ Lionel Messi. Ẹ̀yin yìí ẹ̀yin gẹ́gẹ́gẹ́gẹ́ ló yẹ ká máa pè ní Messi. Torí ẹ̀yin lẹ daṣọ bo òun. Ẹ daṣọ bo òun nígbà tójú ogun le. Nígbà tí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ṣe yẹ̀yẹ́ òun. World Cup Messi yóò gba World Cup Messi padà zẹ World Cup. Òun dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o. Òun nìkan kọ́ lòun jẹ́ Messi. Gbogbo ẹ̀yìn náà lẹ ṣùgbà òun tó ń fi di ọ̀gá àgbà. Ó dúpẹ́ lọ́wọ́ everybody. Ó ní bó ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀yìn olólùfẹ́ òun Nàìjíríà náà o. *347*1004*#. Tàbí www.cash.ng. Àwọn tí àwọn yapa Facebook tí ń wà. Wọ́n ṣe yapa Facebook náà ná yapa TikTok náà. Sábẹ́lẹ́tì ó wà ní TikTok. Bola Adeagbo una ben TikTok. Abesh una bembe. Jogges una ben TikTok. Adisa Ayobami. AY dot una beni TikTok. BJ una bembe. I want to know. Kuni ba je fun yin adupe lowo yin o. En to je are ajo UEFA ngba kan. Ta ba so nipa Mikel Platini. Mikel Platini ni FIFA abi ka ni Ballon d'Or tin kale ko gbagbangban yi. Ballon d'Or tin kale ko gbagbangban yi ko si n to won o le fi ta koda. Oun le fe mi won si. O ko si gbogbo te ba fe fi ta e ma ko bo. Agba bọọlu ti o gba Ballon d'Or. Ko seyan meji ju agba bọọlu fun iko ti PSG ta ba so nipa Victor Varaskelia o lo la gba bọọlu ti o gba Ballon d'Or ai ba yimiyimi dumi gege bi ti Mikel Platini gege bi to so nu pe gbogbo n te ba ni e ma ko bo gbogbo n te ba ni e ma ko bo eji ate sowo waju o so si etan o na ni ile ise ti se ami eye ti Ballon d'Or won ti je o di bi mo pe to ba tin di ojo kejo osu kesan September 8 o na ni won ma gbe gbogbo awon ipele ni ipele ami eye Ballon d'Or o na ni won ma kede awon omo oye ti o ma ja si ami eye ko to de pe won ma ja won die ati players o ni won kede fun ti men's Ballon d'Or awon agba bọọlu ti o ja o si ami eye Ballon d'Or to kun inu 30 players na ni won kede 30 nominees ti won ja si won mo be won die die bakana men's young talent of the year agba bọọlu mewa ni o ja si yun ti e Women's Young Talent of the Year, 5 players, 5 nominees ni o ja si yen. Men's Goalkeeper of the Year. Agba bọọlu mewa ni o ja si yun. Women's Goalkeeper of the Year. Agba bọọlu marun ni o ja si yun. Men's Coach of the Year. Oluko ni marun ni won ka ko won kale. Women's Coach of the Year. Oluko ni marun fa won obirin na won ka ko won kale. Ibe ni won ti mu kan. To ba lanfani ati nibo to poju men's striker of the year agba bọọlu lowo waju to daju mewa ni won to kale ko to di pe won pada mo kan nu won women's striker of the year agba bọọlu marun na ni won to kale lapa abe yen ti e men's club of the year iko egbe agba bọọlu marun club side o ni won to lapa abe yen Women's Club of the Year. Iko egbe agba bọọlu lobirin marun na ni won to nbe awon nominees. Mejeji la ipele meji la ti won ti mu awon ti o mo ja sami eye nu. Gege bi Ballon d'Or gege bi won se ikede. Oni ojo kejo osu kesan September 8. O na ni won mo kede awon nominees. Bi nkan se rinu. Ke si mo gbagbe pe won ti so o. Ile ise tin gbe ami eye Ballon d'Or kale won ti so. Pe o sumo ko je pe Ballon d'Or todun yi ken ti o gba Ballon d'Or ko mo ni fi eye ko mo ni medal fi eye kankan lorun ti e debi te mo fokan si pe lagbaja se gbogba world cup on lo sumo ko gba tamedo se gbogba o gba champions league o gba league pe gbogbo yen amọ ni o ara e ni to to sugbon akole agba bọọlu individual performance gegegege la koko won ti so tele tele bi nkan se re la pa abe yen niyan gbogbo di agba bọọlu fun iko ti Arsenal ele to lo nu pe bi agba bọọlu ti Barcelona ta ba nso nipa Gabriel Jesus gbogbo di yen awon alaye ti nbe nu di Gabriel Jesus to gbe dedun ko igbe agba bọọlu ti Barcelona o na ni pe 10 million euro ni ko igbe agba bọọlu Barcelona o san fun iko ti Arsenal bye bye to ba dojo waju won san additional 4 million o je 14 million euro ni o ki se pounds o to ba wa dojo waju ti ko egbe agba bọọlu Barcelona ba ta Gabriel Jesus ida 20 ninu owo ti on ba fi ta yo mo je ti ko egbe agba bọọlu ti Arsenal 20% sell on clause àdéhùn tó tọwọ́ bọ̀ ọdún 2028 ni tó bá tún ṣe dáadáa wọ́n tún fún ládéhùn ọdún kan sí ìdọdún 2029 bí nǹkan ṣe rí lápá abẹ yẹn nìyẹn. *347*100#. Tàbí www.cashier.ng. Bàmí ẹni ọlọ́run mọ̀ ní Illinois ní Chicago lórílẹ̀-èdè USA nú bàbá. Ẹ ṣe ẹkú gbogbo gbà wá o. Hasan Aliu tún dẹ̀sẹ̀ ń bẹ Facebook. Ẹ̀rí Olúwa Abiodun Olúwa lónìí láti San Yo. Abiodun Ọlálérè náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ọládóṣù Ọlálékan látàbíjan. Ìṣọ̀lá Ọlásùnkànmí. Alátaníyọ̀ Abdulhafiz. Adédèrán Jelil. Ọláyíwọlá Habib Àyìnlá Kọ́láwọlé látòdu ọba. Victor Okoye Upman Yu. Àwọn tí a nu wọ́n ya pa Facebook o. Àwọn wọ́n Adéyẹmí Bọ́lá Títóosù Ọlálé. Adúpẹ́ lọ́wọ́ yín. Ọládé Adáramọ́lá Upman City. Má sì ti bínú ra ọmọ ni o. Wọ́n bínú ra ọmọ ni wọ́n ti ra ọmọ tán o. Wọ́n ẹ̀yin ti Chelsea. Èló ló ṣe é ṣe kí ikọ̀ Má sì kí wọ́n padà gbé Enzo Fernandez kúrò nù kẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea. À ń bọ̀. Negotiation ti bẹ̀rẹ̀ láàrin egun méjèèjì. Oníkálukú ti ń negotiate lọ. Akínkúnmi Sodiq Látògbómọ̀ṣọ́. Àwọn tí a ń Facebook dùn. Ẹ já tẹ̀sọ́wọ́ iwájú a tún padà bọ̀. A ní pẹ́ yí koto lálẹ́ ìfà o. A ní pẹ́ yí koto. Aṣọ́lé ikọ̀ ti Chelsea. Ikọ̀ Cesc Fabregas ìyẹn tá a bá ń sọ nípa Como. Òun náà ni ni wọ́n ti gbà láti gbé ládéhùn aláya ló báyìí. Sí nǹkan ò bá padà yí padà o. Ibi tó súnmọ́ kó darapọ̀ mọ́ náà nu. Àdéhùn aláya ló pé tó bá sì ṣe dáadáa. Káwájọ tún mú nǹkan lẹ̀ iye tí yóò bàdé. Nígbà tí ó bá fi dọ̀la gbogbo wúlẹ̀wúlẹ̀ dì yẹn yóò sẹ̀. Yóò sẹ̀ tí gbogbo ayé ò rí dáadáa. Bákan náà Bradley Bakola. Ó ti di agbábọ́ọ̀lù ẹlẹ́ẹ̀kejì tí ó wọ́n jùlọ báyìí tí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Liverpool ó mọ̀ gbé. Tá a bá ń sọ nípa ti Bradley Bakola ẹ mọ́ gbàgbé. Alexander Isaac ní ń lékè àwọn agbábọ́ọ̀lù tí ikọ̀ Liverpool gbé tó wọ́n jù. Pẹ̀lú owó ilé tí ń lọ bí £125 million. £125 million. Òun nìyẹn ó bá dé ń tiẹ̀. Ṣùgbọ́n Bradley Bakola láti inú kọ PSG £123 million. Òun lòun bá dé. Liverpool san 106 báyìí báyìí. Tó bá dọjọ́ iwájú Liverpool san £17 million. Cody Gakpo ikọ̀ Liverpool padà wọ̀ ọmọ Man City lọ́wọ́ pé ẹ wò ó. Yọ̀ǹda Cody Gakpo mọ́ o. Ta Cody Gakpo mọ́. £80 million tẹ́ fẹ́ san yìí kì í ṣe pé àti gbowó gangan ni wàhálà. Ẹ dákun bá ta Cody Gakpo nísìnyí. Ibo la fẹ́ mọ wá replacement lọ níbi tọ́jọ́ kù sí yìí. Ẹ wò ó. Ta Gakpo mọ́. Ibi tọ́rọ̀ yanjú sínú o. Wọ́n nítorí replacement Liverpool ṣe gbowó. Wọ́n gbowó lọ́wọ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Man City. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó gbà ní kò bàjẹ́ kò tí ẹ̀ bàjẹ́ kò tí ẹ̀ bàgán débi tí ó bàjẹ́ fún Man City. Òun tún bínú wọnú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Everton Ilian Ndiaye £65 million. Òun ní gbogbo owó tó parí tiẹ̀ wá sínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Manchester City. Man City ò dúró síbẹ̀ o. Man City wọ́n tún ti parí di Alan Elias láti inú kọ ti Palmeiras lórílẹ̀-èdè Brazil £34.2 million. O nìyẹn bá dé Man City ń bínú lọ́wọ́ o. Nípa ti Enzo Fernandez. Àdéhùn ti Enzo Fernandez gbà sáwọn alákòóso kan Man City lẹ́nu ọdún 2031. Oníṣẹ́ tí ó tọwọ́ bọ̀ tán máa padà rí gbé ni o. Òun ni ó tẹnubodò. Ó sì lè ṣeéṣe kó jẹ́ pé owó tí ó mọ parí Enzo Fernandez àtòjú owó àtẹ̀gbẹ̀gbẹ́ kó mọ lọ bí €140 million ni o, kì í ṣe pounds o. €140 million ló súnmọ́ kí Enzo Fernandez kó bá wọnú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Man City. Ikọ̀ Chelsea náà ò ganu ìyàkalẹ̀. Chelsea wọ́n ní ìta gbọ́ lópin ọ̀sẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Òun ni pé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Chelsea o. Agbábọ́ọ̀lù fún ikọ̀ ti AS Monaco. Bàbá ń sọ nípa Lami Kamara la kọ́ gbọ́ pé Chelsea ni wọ́n ó gbé. Tó bá fi lè mú Enzo Fernandez lo sinu kegbe agbabolu ti Man City leye osoka lowo osamoro leyi on la tun pada gbo nkan mi o la tun pada gbo nkan mi latodo awon alakoso ko ti Chelsea nta pada gbo bayi o na ni pe ikegbe agbabolu Chelsea tun tin wo Manu Koni Manu Koni agbabolu fun iko ti AS Roma omo bibi orilede ti France yen en la tun pada gbo pe ikegbe agbabolu ti Chelsea ni won tun pada ranju mo bayi lati fi ropo Enzo Fernandez ninu ikegbe agbabolu ti Chelsea e je ma wo bi nkan ba se lo agbabolu to ba sumo ki Chelsea kan fi replace ye a ja yin tan lapa bi idogogo lele to yato si dokido e wo wa Facebook splash 105.5 Ibadan tabi ni TikTok at Tijani Oloko Dano Sport Actor Top Rock in Ben TikTok Olawale Sugar Adeleke Olawale Onan Bembe Kasumu Onan Bembe Ogbene Kasumu Onan Ben TikTok Bangbe like Iko Lofa Sabeleti Ogbene Kasumu Bola Adek Bola Nan Bembe Ejates Owo Waju agbabolu fun iko ti Manchester United lowo eyin e mo pe yo ba ni bi orin alaji wa si wa ide olu aye ma sa omo yemi nti ma so ni pe ma ba le ni ibi kan la ndari si leni yoro abi leni sobo o leyin de mo si nta gbo bayi ni pe won ni leni sobo o lo ti gba lati lo gba bọọlu fo orilede baba awun e o po orilede wo lo orilede leni mo pe omo Africa ni ati sumo bi tati yi koto kaase o ko bi iseju bi meji bayi a je koto kaase e *347*1004*#. Lati gbenu si ka se enu tabi www.cashshare.ng kosi bi te gba wole nu mejeji ninu lati gbenu si ka se bo se USSG ni bo se website ni kosibite gbawole nu mejeji o iko barcelona n binu lowo o o ti pa iko rayo valecano lo ko mi awon o lo ko fi kan se pe bi agbabolu ti barcelona ko to di pe barcelona binu won binu lu pa pe iwo ni bo egbe bi won kan ami ayo merin si meji ni nje lo Osasuna na fi yaje Getafe ami ayo kan sodo. Asna o fi yaje Aston Villa ami ayo kan sodo ni. O ni fi gabaga on bade AS Roma pa leche le merin sodo. Atalanta fi yaje Bologna ami ayo kan sodo ni. Bi nkan se ri lapa abe yen niyan. Leni Joro, leni Sobo. Olori lede baba un lo fe gba bọọlu fun bayi o. Ohun o yoju ran kaaki mo. Owun o lo kaaki mo orilede baba won e o pe bo lo orilede won omo bibi orilede Ivory Coast ni baba leni sobo omo bibi orilede Ivory Coast da baba to bi ex player ni baba to bi leni yoro ti lanfani lati gba bọọlu o ti gba bọọlu fun iko egbe agba bọọlu ti Lille sugbon reserve player ni o isi reserve player ni o merin si meji Barcelona n binu lo reserve player ni baba leni yoro o ko baba re amoje Allen yoro lo ko baba e o je se pe leni yoro tele o ti gba bọọlu fun U17 U18 U19 U21 Olympic team ikọ orilede France ṣùgbọ́n wò yí pé láré ọjọ́ ọ̀la àwọn olórílẹ̀-èdè France yìí kò fẹ́ ó ti di márùn sí méjì o bákà ti pa ọ ti pa Rayo Vallecano lẹ̀bi ẹran o big four skid ó ti di 5-2 báyìí bákà ti pa Vallecano lẹ̀ Madrid náà pa ṣe Málaga kọ́ ló pa lópin ọ̀sẹ̀ ni Mourinho wọn àtàsí flick wọn jọ ń ó dàbí pé bóyá góòsì kọ́ ni ó padà determine tí ó gba La Liga lópin sáà ẹjọ́ máa pa gbogbo wọn lẹ̀ lẹ́ni yòrò ní ọjọ́ ọ̀la àwọn lórílẹ̀-èdè France pé ó mẹ́ẹ̀ ọjọ́ ọ̀la àwọn mẹ́ẹ̀ lórílẹ̀-èdè France lẹ́ni yòrò ló sọ bẹ́ẹ̀ pé tí yóò bá tètè wá wọ̀rọ̀ kan fi ṣàdá wọn kàn lò yànmọ́ gbà lórílẹ̀-èdè France ni pẹ̀lú àwọn agbábọ́ọ̀lù iná ẹ̀wọ̀ àwọn tó ń gbá bọ́ọ̀lù lórílẹ̀-èdè France àwọn tó jẹ́ first team player ẹ̀ tún wà àwọn kan tún wà tí wọ́n tún lọ wọ́kọ̀ tó jẹ́ pé nínú kẹgbẹ́ agbábọ́ọ̀lù táwọn gan wà ṣànpànà gan ni wọ́n tí wọ́n bínú búkúbúkú ibẹ̀ à lóun á ganu kalẹ̀ pé France o France o òun ẹ wo òun ti ṣetán láti gbá bọ́ọ̀lù fún orílẹ̀-èdè Ivory Coast bá a bá ń sọ nípa ti lẹni yòrò báyìí bí nǹkan ṣe rí lápá àbẹ̀yẹn nìyẹn ẹ jẹ́ ayé kò tó ti káàṣẹ́ ta ni nọ́mbà yìí àti iye kò tó ti káàṣẹ́ o àti iye kò tó ọmọ ọlọ́mọ ó yá ajá pa lẹ́ni sóbò pé a jókòó lórílẹ̀-èdè France lé àwọn àyè kan wà tó bá ń gbá bọ́ọ̀lù ńbẹ̀ lórílẹ̀-èdè France tètè yá ajá pa tó bá ní wọ defensive midfielder ní lórílẹ̀-èdè France wá wà nù kẹgbẹ́ agbábọ́ọ̀lù kan tó mọ rí bọ́ọ̀lù gbá dáadáa àwọn tí ń rí bọ́ọ̀lù gbá dáadáa gan wọ tíìmù France tó jẹ́ pé wọ́n ní dm tí ń lọ bí mẹ́wàá tí wọ́n dúró dédé ìwọ kan ó wà ní wà nù kẹgbẹ́ agbábọ́ọ̀lù kan o àwọn tí ń rí bọ́ọ̀lù gbá dáadáa gan wọ́n wọ tíìmù náà ta ni nọ́mbà yìí 08 ló bẹ̀rẹ̀ nọ́mbà yẹn 7787 ta ni nọ́mbà yìí 081 nọmba tó gbẹnu sí 25,000 lálẹ́ inú ogo ẹgbẹ́ kínní yìí ẹ̀yìn ló kàn á ti gbé o ẹlú ẹ káàlẹ́ o splash fm la ti ń pè yín ẹ̀lú o káàṣì ẹ̀ ní kí yín láti splash fm kí ló kọ yín ibo lẹwà ẹ bá gbóhùn sókè díẹ̀ mà àbí sáàdẹ ni
1: láti
0: tó congratulations ẹ ti jẹ 25,000 lálẹ́ yìí
1: thank you
0: ma mama ò fẹ́ yẹ kí wọn fẹ́ láùdù ẹ ni ẹ ti jẹ 25,000 ma ẹ ti gbọ́ customer care máa pè yín customer care wọ́n máa pè yín wọ́n abẹ́rẹ́ aká nọ́mbà yín ẹsẹ̀ wọ́n máa ṣẹ́gbọ́. wọ́n á béèrè aká nọ́mbà yín àfìgbà tẹ́ jẹ́ ńlá òdu ẹ̀ ẹ já máa lọ ìtùnú dixon òun ló jẹ́ kẹ́ ẹ gbọ́ wa dáadáa lápá abẹ yẹn ọ̀gá wa Túndé Ọláwúwo lolóòtú ètò Alex Ferguson ti já ní olóko dáná lóko mi ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì splash fm ẹ ṣe ó dàbọ̀.

ẹsẹ bíbélì tó gbẹ̀yìn tó sì jẹ́ lẹ́ẹ̀kejì fún ìsìn ológun ìparí oṣù ní ìmúrasílẹ̀ fún ìdúpẹ́ fún oore ńlá tí bàbá rẹ ṣe àti láti mú ìyanu tó bá wù ọ́ nínú ẹsẹ bíbélì náà. Òun la ó rí nínú ìwé orin Dáfídì oríkọ kan ẹyọ kan ó lé ní àádọ́fà ẹsẹ ìkíní títí dé ìkẹsàn. Our second Bible reading shall be taken from the book of Psalm 111, verse 1 to 9. Ẹ máa yin Olúwa, èmi ó máa yin Olúwa tinútinú mi, nínú ìjọ àwọn ẹni dídúró ṣinṣin àti nínú ìjọ ènìyàn. Iṣẹ́ Olúwa tóbi, ìwákiri ni fún gbogbo àwọn ẹni tí ó ní ìfẹ́ rẹ̀ nínú. Ẹsẹ̀ ìkẹta, iṣẹ́ rẹ̀ ní ọlá àti ògo, òdodo rẹ̀ sì dúró láíláí. Ẹsẹ̀ ìkẹrin sọ wípé ó sì ṣe iṣẹ́ ìyanu rẹ̀ ní ìrántí, olóore ọ̀fẹ́ ni Olúwa. Ó sì kún fún àánú, ó ti fi oúnjẹ fún àwọn ẹran tí ó bẹ̀rù rẹ̀, yóò rántí májẹ̀mú rẹ̀ láíláí. Ẹsẹ̀ ìkẹfà, ó ti fi iṣẹ́ agbára rẹ̀ hàn àwọn ènìyàn rẹ̀ kí ó lè fún wọn ní ilẹ̀ ìní àwọn kèfèrí. Òtítọ́ àti ìdájọ́ ni iṣẹ́ ọwọ́ rẹ̀, gbogbo òfin rẹ̀ ni ó dáni lójú. Wọ́n dúró láí àti láíláí nínú òtítọ́ àti nínú dídúró ṣinṣin ni ó ṣe wọ́n. Ẹsẹ̀ ìkẹsàn tó parí ẹ̀kọ́ kíkà fún. Ó rán ìdáǹdè sí àwọn ènìyàn rẹ̀, ó sì pàṣẹ májẹ̀mú rẹ̀ láíláí. Mímọ́, mímọ́ àti ọ̀wọ̀ ni orúkọ rẹ̀. Kí Olúwa kó bù sí gbígbọ́ àti kíkà ẹ̀kọ́ kíkà fún ti ọjọ́ Monday ìsìn ọpẹ. Ó gbẹ̀yìn ọmọ Ọlọ́run níbi tẹ́ ẹ dúró sí, so lè juwọ́ sí. Kọ̀ọ̀kan fi ọwọ́ rẹ gbéga, ọba tó jẹ́ kó rí òpin oṣù. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá bá wa dúpẹ́, tẹ́ ẹ bá wa jó, tẹ́ ẹ bá wa yọ̀, ṣe ìyà ọ lẹ́nu. Ọ̀sẹ̀ yóò kún fún ọ̀pọ̀lọpọ̀ oore, ìtúsílẹ̀, ìwòsàn, ìdáǹdè àti ìlọsíwájú. Mọ́mì kan mọ́mì tẹ́ ẹ bá ní gbéraga, so le bó ṣe máa dìde gbàdúrà, so le dìde dúró níbi tọ́lọ́run ti kú ọyọ. Kòtò tí wọ́n gbẹ́ Ọlọ́run ni ò jẹ́ ká bó sínú ẹ̀. Ẹ bá yín orin ìsókè.

0: Ese Bibeli, Psalm 111, verse 4, verse 5, at verse 9. Ibe ni mo ti ri nkan meta ti o sele ninu ope bo se ndu yi owo ti mo ni o mu lowo ose yi lori iyanu owo owo yen ti ba ti gbadura si ti mo so tele si bo se ndu pe wa kan mo fowo kan laaro laaro o di sunday ko to na o n yato si ore ope ti mo ni wa san eyi o ti di power money owo agbara so mo kan fowo kan laaro ko to jade oluwa ni nkan meta ni ki ran si yin ki fi se yin jade ninu osu to pari to ni ose ti tun nu so gbogbo eyan omo olohun nibi to ba wa so le nawo mejeji si waju mo de olohun iyanu si o eni to pa mi ti bi omode ti n ba mi lo bi agba iyanu to riri lose yi iyanu ti ose le si ori mura o nitori iku jesu mama mo fe ko foke ni igba meje mo ni ko jagu o in the name of Jesus ko to di monday ti n bo ta pade ni 77 ni Jesus City iru iyanu mo lo ti kan ogbon wo lo dasi abogun ni mo pa lase o de ba ole kan na loruko jesu o le mi fi nke ko gba jesu tori pe inu eni iyanu pin si ojojumo mo mo so si ole ti ko si to wa ninu jesu iyanu fisa ni o iyanu owo ni o iyanu omo bibi iyanu oyun nini iyanu fisa gbigba iyanu iwe igbelu iyanu ile kiko iyanu gbogbo iyanu owo nini bayi loluwa wi angeli to pin iyanu mo si ami o pin kao di owo yen mowo wa kibe tele mi leyin angeli to pin iyanu emi ni iyanu kan angeli to pin iyanu ose yo keje gbesa emi olohun fi nda mi loju ko si enikeni to jibo program tabi to share program fun eyin te nbe lori facebook e share a dupe lowo e titi like won fe fun yin lori ori opin osu emi awon woli lo fe san salary to sise re to ba ni gbagbo o fe gbowo to sise am bi ba se nsele mo share testimony ko si mo fi temi na ranse ote wo fun woli e na nkan iwo na ta woli e lo re na wa gbo nti mo fe so alakoko niyan bi n ba ti jade e wa gbo suya night loni o passover night leleyi o igba ta awon mo israeli fe jade kuro ninu osu ti won fe jade kuro ni ile egypt bibeli so di mimo fun wa wi pe won se nkan kan on lo di suya night lodo ti wa awa no se lale sugbon ta lei tori pa fe bo si osu bababa se mo ko su kesan ni ago mesan enikan ni mesan ale lagbara olohun ago mesan ale o la se bebe loni ago mesan ale ni pepe yo pomo loni ago mesan ale gbogbo nkan mesan ni o ati wonu osu kesan eyin wo le be taje odun eyin wo le gbagbo pe losu bababa ire gbodo ba fun o a so na pade september ni awon tin pese odun le tin pese e lo ba mi get suya bi e ba ni opportunity ti e ba le ri bread enikan ni bread akan suya ti bread laje lale onje lo be je wonu september enikan ni afi webe ki ko roje bo ba ni iyen gan combine o ti di bogan lale ni nai en to so kini kon sele loni iyanu si ni kini nkan keji te ri lo se onje ni iyen be ni fast 5 emi ko mo ko be nigba ti en dupe tan in tin tele niyan mo ti so how to have food on your table bawo lo se ni onje lori tabili re ikan ninu eni ma dupe sa won le nba dupe ori ana ki won ni yo se yo ri mi gba baba mama ti n gbo mi onje re de lo se yi mi omo bi o se sele won ko won ya ni awon orun la won se to onje fun o me katoba ya dalia me no shahaladus o se yo je o se mo ni gbagbe oni mo fi ni ko senti oni rubo pe to ba ni gbagbo ki gbe baba mi mo dupe tori po fun mi lounje lose yi ounje ti mo nso yin o le je owo o le je customer woof o le je ounje ifa o le je aso o le je ounje o le je ile kiko awon nkan kan be to ni to ni ra itemi oluwa so ni e gbogbo eyi te n gbo mi lori facebook odekunle e papa baba mi o ma se akini tori pe owo agbara de lati kan igbega re bere mo si ti so pe nti won pe lounje ni to munu eyan dun o koja rice ati ewa nikan iyen na nbe nbe ha e mura o ẹnikan ní sẹ ẹ lọ ilé agbára ni mo ń padà bọ kí lẹlẹkẹta tó ní yọ ṣẹlẹ sí ọ gbogbo ẹyin àyànfẹ ẹmí olúwa ní kí n sọ fún ọ pé ìdáǹdè christian rọjú máa já fara ìdáǹdè wá súnmẹtìlẹ ìdáǹdè rẹ súnmẹtìlẹ lọsẹ yìí ọlọrun ni mo fi ń ṣe ẹlẹrìí ọsẹ yìí lọọ gba ìdáǹdè màmá ojú tí ò rí nà yẹn tó o nígbàgbọ ọsẹ yìí ni kò rí nà etí tí ò gbọrọ ọsẹ yìí ni yóò gbọ owó tó gbàrí ọsẹ yìí ni ń bọ ìwọ náà tiẹ jìfà ó ní sọ fún àwọn àyànfẹ mi wọn ó jìfà iṣẹ ọwọ wọn má gbàgbé nǹkan mẹta tí ó ṣẹlẹ ìyanu one oúnjẹ two ẹlẹẹkẹta ní ọsẹ yìí tó rí nìyẹn ìdáǹdè gbogbo ẹyin tẹ ní stroke ọyẹ dìde so panu in the name of jesus gbogbo ẹyin tó jẹ pé ìmọ̀ gbé ọ bí kò bì bákàtú mi káta aládìṣà mo pàṣẹ ó parẹ́ lára gbogbo ẹyin tí menstruation yìí ń kájọ tí ń léjọ kéèyàn mọ̀ ṣe menstruation ọjọ́ mẹ́sàn-án ọjọ́ mẹ́wàá mo dìde dúró nínú studio arábàǹbákú ẹ̀bẹ̀kú adẹ́yẹdẹ ọ̀bà kándé yélé ẹ̀bọ̀dọ̀ ọ̀ṣà gbogbo tí wọ́n ń pè ní imbalance menstruation gbogbo ẹyin tẹ́ ẹ ní hormonal imbalance báyìí lójú wa wí mo ní kọ bẹ́ẹ̀ ọya bẹ́ẹ̀ ọya bẹ́ẹ̀ ọya bẹ́ẹ̀ ọya bẹ́ẹ̀ ọya bẹ́ẹ̀ rí ìyanu tó rí rí ọwọ́ olúwa fún ìdáǹdè kọ̀ọ̀kan ọ̀ ṣe bí olóòótọ́ lẹni tó ṣe ìlérí bí ayé àtọ̀run bá ń kọjá lọ ìlérí rẹ kò ní ṣaláì má ṣe mo dúró nínú ìpẹ̀kun àṣẹ yẹn mo dúró lórí àpáta ayérayé sa ilẹ̀ mìíràn yanrìn lásán ni mo fi orúkọ jésù sọ tẹ́lẹ̀ lónìí ọjọ́ ajé ara rẹ bẹ̀rẹ̀ sí yá ju ti tẹ́lẹ̀ lọ ní tí ń ṣe ọyẹn kò fi ọ lẹ̀ mo sọ gẹ́gẹ́ bí wòlíì parẹ́ lára ẹ jọ gbogbo ẹyin tẹ́ ń gbọ́ program ẹ sẹ́ndì ẹ sí gbogbo ẹyin tẹ́ bá mọ̀ tó sick lónìí ọjọ́ monday olúwa ní tá a bá ti gbé ọpẹ́ sókè kí n pàṣẹ nǹkan mẹ́ta ìsínú ayé yín kọ́ mọ́ bá yín lọ odúàbí ṣètò aláhádá bó ṣe ń dáhà ara tù ọ ìtura tó rí rí atẹ́gùn titun tí ọ̀fẹ́ sí ọ rí ọ̀fẹ́ lu ọ̀bá yìí òjò rẹ yọ ọ̀rọ̀ gbogbo ìyẹn kígbe òjò mi yọ ọ̀rọ̀ òjò tèmi náà yọ ọ̀rọ̀ déndéli agbára mọ̀ ń bọ̀ kí n tó lọ olúwa ní káwọn kan kókó tètè kọ̀kọ́ fowó ọpẹ́ lẹ̀ bọ́ ọ bá ṣe fẹ́ rí ìyanu yẹn sí ni ó yára ṣe tó bá wú ọ ẹnìkan ní sọwọ́ ọpẹ́ disturb ìdámẹ́wàá kò disturb ẹ kò disturb owó radio program láti bá wa dá sí i nǹkan tó ti change olùfẹ́ mọ bẹ̀rù pé nǹkan wọn in tó fi máa gbọ́ bùkátà yẹn ọ̀sẹ̀ lọ fẹ́ gbà that is the word account number church ó ní máa fún ọ fún ọpẹ́ fún ìdámẹ́wàá fún ọrẹ 2017 4290 47 2017 4290 47 Comfort Life Mission International Comfort Life Mission International First Bank bíyìn ọba wọlé lo eléyìí 1966 36 38 73 1966 36 38 73 Access Bank Comfort Life Mission International ni ó gbé jáde wá gbọ́ o ó pè mí láìpẹ́ pé mo fẹ́ kẹ́ ẹ fún mi lákàntì yín wò ní torí ó rí ọ̀sẹ̀ yìí ọ̀pọ̀ yín lẹ́ gbowó àwù kàpáyàdà wọn á fún ọ ní fóònù ọlọ́run ọ̀sẹ̀ yìí náà ni náà gbogbo lé bó la ṣe fẹ́ ṣe o ẹ jáde ilé agbára mọ̀ ń bọ̀.
1: jáde ẹ kú ìrọ̀lẹ́ o ẹ kú iṣẹ́ olúwa olúwa ṣàgbára dọ̀tún jáde mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo dúpẹ́ pàdúrà yín ò lọ lásán lórí wa jáde ní after ta ṣe graduation wa tán mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ọlọ́run ṣẹ́kù mi dẹ̀rùn mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé físà ọmọlàdé ó ti bọ́ sí físà uk ó ti bọ́ sí ó dẹ̀ ń lọ ní ọdí tọ́jú mo dúpẹ́ àdúrà yín lórí mi mo dúpẹ́ àdúrà yín lórí ọmọlàdé ọmọ mi mo dúpẹ́ lórí ilé mi lórí ẹbí mi dájì yẹn ṣe o mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ mama náà mo dúpẹ́ o pé físà ọmọlàdé ọmọ mi ó ti bọ́ sí tẹ̀ bá dé màá wá dúpẹ́ màá sọ yòókù ó dàbò bàbá mi nínú olúwa olúwa dúró tì a ní pàdé ayọ̀.
0: ẹ sáàmọ̀ gbáradì gbogbo tẹsítímọ́nì ẹ mọ̀ sẹ́ndì ẹ̀ sí mi lóní kọ̀ǹgbẹ̀kọ̀ǹgbẹ̀ ẹ jẹ́ sáré gbóyè náà ìgbọ́dọ̀ sáláì mọ̀ gbọ́.
2: bàbá mi ẹ káàsán ẹ kúṣẹ olúwa olúwa túbọ̀ máa ṣàgbára dọ̀tún o ẹyin àti mọ́mà ẹ pẹ́ fún wa o ẹ ṣe gan ni mí náà kódà dọ́là náà fi fún mi ní ó fún mi $1,000 ní táìmù yẹn tí mo ṣáfi lọ gẹ́ẹ̀tì ilẹ̀ yẹn mo dẹ̀ mo yọ̀dá mẹ́wàá mi $100 gẹ́rẹ́ kódà dọ́là gan ni mo fi ṣe ni mo san as my tithe ti mo bi sinu envelope tori mo wa sile ni time tori e pelu ti sise mo wa sile ti mo de read and he the one o sha mo sha yo da mewa mi mi se mi change e o mo se fun mi e no mo de ra yo yo come be o de san as my tithe yen lo be eh ni ye yi ton travel tori won tele si ton ma travel ni ye yi ton wa travel mo wa sumo ko so mo ko so bi awada ko na ni pe mo fe phone o mo se ra fun kan mi niyan o ese o ese mo dupe sa ora o se ra mi ki mama o
0: ba jesu ko se de bi ribo mi ki testimony ti e no le mo bo ta lo ni kongbe kongbe gbogbo eyan omo olohun eyin wo le ni ida mewa o fe san oyo pe iwo na ti e fi tiwo ka wo ti o tele account number church lele 2017 42 90 47 Comfort Life Missions International First Bank. Being your Bawole Luele 1966 36 38 73. 1966 36 38 73. Access Bank Comfort Life Mission International. You'll be daddy. Bobby and you move a person or your pet. I want to buy one need a to one year I can say. You want to watch it. A walk on the intense a bed day. At the intense market wedding anniversary. E bo wole ikun yin bayi ni oluwa wi ore meta ko de bayi iyanu owo iyanu onje ati dandi komo bayi lo happy birthday long life and prosperity happy wedding anniversary eni kan ni woli kini number tin share testimony mi si elo number 08088716566 08088716566 send the message in. You are blessed. It is well with you.